0: ti sọ ní program tẹ́lẹ̀.
1: Bẹ́ẹ̀ni o.
0: Week 13.
1: Yes sir.
0: Ṣùgbọ́n. O ti change.
1: O ti change o.
0: Olúwa wípé.
1: O ti yàtọ̀.
0: Ká dúró lórí ẹ̀.
1: Ká bí èsì o.
0: 13.
1: 13.
0: 14.
1: 14.
0: 15.
1: And 15.
0: 13.
1: 13.
0: 14.
1: 14.
0: 15.
1: Àti 15.
0: Ṣùgbọ́n.
1: Yes sir.
0: Màá ti wà lórí òkè.
1: Ká bí èsì o.
0: Ní June 12.
1: Ká bí èsì Ọlọ́run.
0: June 12.
1: June 12.
0: Democracy Day.
1: O yẹ sá bẹ́ẹ̀ni o.
0: O máa lágbára.
1: Ká bí èsì o.
0: Máa bọ̀.
1: O jẹ́ máa bọ̀.
0: Àwọn a máa fún àwọn kan lórí ọ̀fẹ́.
1: Yes sir.
0: Àyè máa wà. Ní orí òkè.
1: Láti rí wòlíì rẹ̀.
0: Láti rí wòlíì.
1: Ká bí èsì o.
0: 12.
1: 12.
0: 13.
1: 13.
0: 14.
1: 14.
0: 15.
1: And 15.
0: Lórí òkè Sioni.
1: Sioni.
0: Àrẹ̀mọ̀lẹ́kùn.
1: Àrẹ̀mọ̀lẹ́kùn ni o.
0: Díẹ̀ rú ẹ.
1: Yes sir.
0: Máa bọ̀.
1: A bọ̀ nílé sá.
0: Nílé sá.
2: Engineer mi. Ẹ já dókè lọ́hùn.
3: Ọpẹ́ lọ́wọ́ Ọlọ́run orí òkè yọ lọ́hùn òkòtó Jésù. Nítorí ìgbà tó invite mi wá sí Dubai, kò sí owó lọ́wọ́ mi. Ẹni tó mú mi wá ló sanwó mọ́tò mi ní ọjọ́ yẹn. Àmọ́ nígbà tó di ọjọ́ kejì, wọ́n ní pé wọ́n máa pín ìyẹ̀pẹ̀ àti ọjà tó máa fi sí wọn ní orí. Kò wá sí owó lọ́wọ́ ẹni tó mú wa wá mọ̀ kò dẹ̀ sí owó lọ́wọ́ mi. Láti Ajégúnlẹ̀ ni mo ti wá. Mo wá sọ fún ọmọ mi pé kó jẹ́ ká fẹsẹ̀ rìn lọ kí lè gbé ìyẹ̀pẹ̀ yẹn àti ọjà tó máa fi sí tọ́lọ́ fẹ́ fi sí orí. Bá ṣe dé yẹn ìrìn yẹn ti wá àfẹ́tì mi. Mi mọ̀kan tó ń ṣe mí mo ṣàjókòó. Ìgbà tó pẹ́ mo pé àwọn èèyàn ti fi ojú sí mi lára.
0: Ó fẹsẹ̀ rìn láti Ajégúnlẹ̀.
3: Láti Ajégúnlẹ̀ kò sí kọ́bọ̀ kódà mi ò jẹun ní ọjọ́ yẹn. Wọ́n náà máa pín ìyẹ̀pẹ̀ ní ọ̀fẹ́ àti wọ́n fẹ́ gbé ọjà lé wọn lórí. Bọ̀ fún ìjẹ́rìí ságbára Ọlọ́run náà. Wọ́n ti dá gbogbo èèyàn lóhùn fún ọjà yẹn ọmọ yẹn wá mú mi. Ó wá ní kí n lọ sí ẹ̀yìn níbi ibẹ̀ yẹn. Mo wá dúró síbi kíní pílà tọ́lẹ́tì yẹn. Bí mo ṣe dúró bàbá kan kọ làwọn kan wà bá mi ní. Gbágbágbágbá ló ṣe ọjà ló fi jẹ́ pé mi lọ dá lónìí ibi ìbá ẹgbẹ́yìn lórí ọjà yẹn. Kò pẹ́ ọmọ yẹn ṣáà mú mi báwo èèyàn ṣáà ṣe dìde mọ́ mi nìyẹn. Mo ṣáà fi bí ọmọ yẹn síbi báyìí. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run orí òkè yìí. Ẹsẹ̀ ni mo fi rìn wá ìrònú àti padà sílé gan tuntun mú mi. Mo wá jẹ́ni tó fi mọ́tò gbé padà sílé. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run orí òkè yìí. Ọlọ́run òkòtó tí ò dójú tí ò jẹ́ ń dokú.
0: Kò gbin lẹ́ẹ̀mejì.
3: Mo dúpẹ́ nítorí pé ìgbà tí mi ò tiẹ̀ fẹ́ ní okun àti gbin. Wọ́n gbàdúrà fún mi. Ọlọ́run dẹ̀ pa ìrọ̀rùn jáde. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run orí òkè yìí.
0: Ó kàn
3: gbin
0: mi. Mo
3: dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo
0: Go! Báyìí ni Olúwa wí o.
4: God bless the Lord.
5: Òyìnbó ní pọ̀pọ̀ fóònù 200-something. Ó fi mú kan tán.
0: Ó fi mú kan lọ́dọ̀.
5: Èmi wọ́n láwọn ọ̀mẹ̀sì tí mò ń sí nígbà tí mo ń gbàdúrà tí mo ké pé Jésù. Olúwa iná ni mo ké pé mo gbàwẹ̀ lánàá. Mo sọ fún Ọlọ́run pé mo fẹ́ rí. Ó bínú kúrò lé. Ẹ bí ní ìpè nígbà tí mo bọ̀ ní dàdí. Bí mo ṣe pàdé ẹ̀ lórí tàbí tí mo ti fẹ́ pọmọ Olúwa nìyẹn dàdí. Olùṣe mo tún dúró mo fẹ́ kírun. Ẹ̀mí yẹn sọ pé má dúró kírun o. Jáde máa lọ. Ìta ni mo ti pàdé ẹ̀ lórí ìta. Ọlọ́run ṣe.
0: Ṣé máa gbọ́ tèmi?
5: Máa gbọ́ dọ́dí.
0: Ọ̀rẹ́ ọkùnrin kan ló fi nǹkan lù.
5: Ẹni yẹn náà ló tún pè ní last week.
0: Kì í ṣe gbogbo tó bẹ̀rẹ̀ sí ní ṣe kò ń ṣe tẹ́lẹ̀. Òjijì ló bẹ̀rẹ̀. Lọ́gá tó bẹ̀rẹ̀. Ó yẹ ká ti tètè dírẹ̀sì ẹ̀ kó tó wọ̀ lára. Ẹ̀sà wọ́n yí nǹkan lá bíi pé wọ́n ṣe pàṣípàrọ̀ ni. Bíi kéèyàn mọ̀ pé ayé tóun lò ayé òṣì ni ayé òfo ni. Ó ti mọ̀ fún rẹ̀ tó wá lọ̀dọ̀ babaláwo wípé mo fẹ́ gbé ayé ilẹ̀ mo fẹ́ máa lówó. Mo fẹ́ lówó. Bàbá wa sọ pé àfi tó bá lè rí ọ̀rẹ́ kan tó lè gbé ayé yẹn fún ló tó lè lówó. Eléyìí ni wọ́n fà kalẹ̀. Wọ́n gbé ayé òfo fún. Ìyẹn gba ayé ọlá tiẹ̀. Ayé ọlá tó yẹ kí lè lò. Òun yẹn lò lọ́wọ́. Ìyẹn ń lò lọ́wọ́. Eléyìí ṣòṣì kiri. Eléyìí ṣèrànà kiri. Bó ti ń fa kò ló ń fa gbogbo ẹ̀. Ó ti yí lórí báyìí. Ó kù kó dé orí àkìtọ̀. Ẹgbẹ́ ẹsẹ̀ kú òlẹ̀. Ta ló gba ayé mi lọ́wọ́ mi?
4: Ló gba ayé mi lọ́wọ́ mi?
0: Ẹ yá wèrè.
4: Ẹ yá wèrè.
0: Ẹ yá wèrè.
4: Ẹ yá wèrè.
0: Ọmọ ilé ni ògbó tó wà nílé wọn.
4: Jésù.
0: Ìràwọ̀ kan ṣoṣo tí ìyá rẹ̀ bínú tí Ọlọ́run yọ̀ǹda sí ilé yẹn.
4: Olèlè.
0: Wọ́n ti parí iṣẹ́ ayé ẹ̀.

0: ibi o le sire agada godo meje ni won fi tipa baba to de tipa o so fun omokunrin yen pe ronu si o ko to lo judanu o se o si le sanu re lola ko tule o ni ohun ti ro dada mo de ri won mi o de ko kokoro to le si agada godo mejeje o de lo da gbogbo eso to baba yen so fun pe ko toju e o ni ko sin to n fe fi se mo o lohun o fi aye ofo mo aye ofo ohun lo ma lo lo o ni eje kan ma lu aye ola ti e lo ha inu de n bi mi ninu emi ha egbe lo sori pepe mo n bo omokunrin ori pepe yen bere ona abayo bi tan ba ri kokoro ton dasumi on fe ri kokoro ti o ta modo to so si ona bayo ile ebe ni mo n bi orun ki won sanu omo ile tori ko si bi a fe wa kokoro lo the only key that I know is you must Jesus. You are the master key. Iwo ni kokoro agba. Ohun to ba si ko se to le ti.
1: Yes sir.
0: Ohun to ba ti ko se to le si.
1: Yes sir.
0: Baba mi o. Baba mi o.
1: Yes
0: sir. Mi o.
1: Yes sir.
0: E sanu omo yin lori. Ah. Ah. Baba mi o se. Gbogbo eyan dide we baba mi o mo se ami ti fun mi ni ayo omokunrin
1: o se bi o se
0: ibi o wa lele iya lese yin ire n wa lese yin terin serin
2: olorun a fun mi se olorun a fun mi se
0: o ni ise ororun kan ti mo ti se ti mo gbe wa ẹdẹ mẹsùọ pé gbogbo bí ẹ ti ra gada gbodo yìí ẹ gba chẹnji mbẹ o. ohun tó burú ni pé kéèyàn wáyé kó sì mọ rògbò ẹdùn láyé títí tó fi kú. ìyá mo ní kinní kan ojú àánú ó yí sì fún mi láti fún yín lówó kò ní fi ṣe owó tẹ́tí náà o àkọ́dá yóò dẹ̀ ní kí n fún yín lówó. olúwa ní ogún mi ṣe kò ní sọ ṣùgbọ́n olúwa sọ pé ìyá yóò lọ tirakawọ owó yẹn ni ẹni tí ò bá ṣe ẹbí rẹ àbí ẹjẹ rẹ tó bá ràn lọwọ ó léwu fẹ nìyẹn. ọgá wà á bọ.
3: gbogbo ẹ̀pì àná.
4: every year stakọ.
3: tó ṣílẹ̀kùn fún ogun lẹ́nìí.
4: na open door for baptism today.
3: nínú ayé ìwọ àtọmọ.
4: your life and your children.
3: agbẹ́lẹ̀bù ń yanjú ẹ̀. agbẹ́lẹ̀bù parẹ́. agbẹ́lẹ̀bù parẹ́.
4: ẹ̀pì
3: àná. tó ṣílẹ̀kùn fún ogun.
4: na open door for battle.
3: tó ṣílẹ̀kùn fún ọ̀ṣẹ́tì.
4: na open door for failure.
3: tó ṣílẹ̀kùn fún ibi.
4: na open door for evil.
3: gbogbo ẹ̀pì àná.
4: every year stakọ.
3: tó ṣílẹ̀kùn fún ibi.
4: na open door for evil.
3: nínú ayé ọmọ rẹ.
4: life of your children.
3: agbẹ́lẹ̀bù parẹ́.
4: are you raised by the cross.
3: agbẹ́lẹ̀bù parẹ́.
4: you are tattooed by the cross.
3: ẹ̀jẹ̀ jésù parẹ́.
4: you are tattooed by the blood of Jesus.
3: àṣìṣe àná.
4: your yester error.
3: àṣìṣe àwọn òbí rẹ àná.
4: error of your parents.
3: àṣìṣe ìwọ gángan àná.
4: your own yester error.
3: gbogbo àṣìṣe àná.
4: every yester error.
3: tó ṣílẹ̀kùn fún ogún inú ayé rẹ.
4: ọ̀dọ̀ bàbá ti ń yọ náà.
3: agbẹ́lẹ̀bù parẹ́. agbẹ́lẹ̀bù parẹ́. àṣìṣe.
4: your yester mistake.
3: àwọn òbí rẹ.
4: of your parents.
3: tó di ẹrù ogun lé olórí. mo kéde. agbẹ́lẹ̀bù o.
4: tọ́ọ̀.
3: o yẹ kó yí dàn.
4: ayidan.
3: nípasẹ̀ agbẹ́lẹ̀bù. ayidan o. nípasẹ̀ agbẹ́lẹ̀bù. agbẹ́lẹ̀bù tó ń tẹ̀jẹ̀. ayidan o. ayidan o. àṣìṣe àwọn ìran tó ti lọ. tó di ẹrù àṣetìlé olórí. tó tilẹ̀kùn àánú ọmọ rẹ lẹ́nu.
4: ìbéèrè
3: wípé àwọn bàbá ti ṣe.

èmi ò bá sí kí ló dé tí èmi ò ní ẹ kàn sọ Jésù mo ma dúpẹ mo dúpẹ o èmi àwọn wo ni o ṣe ogo ni fún ọ Jésù lóní ọjọ ajé ẹyin wo lẹ gbàgbọ pé ajé ẹ wá dìde kẹ mu owó kan dání lọwọ yìí ẹ jẹ sọ tẹlẹ sí owó lọwọ rẹ lo lowo yẹ o iwo lọmọ bogo se nje ti ọlọrun o kan mo fọwọ kan titi ti o bi dọjọ sunday ni bo ba fọwọ baje to ba gba woli igbo o ni e gba oluwa gbo ofese yin mule e gba woli re o le o si se rere e lo mu owo kan lowo yin owo yen la jo fi ki hallelujah la meje nisin ati ogo marun o je meji la po ah bi awada su meji la si tun koja odun leya to odun to

kọjá lọ ọdún mi la tún mú yìí abó orí pẹ̀mí ọlọ́run sàánú rẹ̀ kì í ṣe pé bẹ́ẹ̀ náà ló ṣe rí bi gbogbo àánú lọ dá ọ sí o a lè yú ẹnikẹ́ni gbogbo ẹ̀yin tí ń bẹ nínú àhámọ́ tàbí tí ń gbọ́ mi láàárọ̀ yìí ọ̀bọ̀ ẹ̀mí ọlọ́run lọ sọ bẹ́ẹ̀ so níbi tẹ́ ẹ bá wà ẹ mú owó kan dání kájọ kí aleluya ńlá méje lẹ́yìn aleluya ńlá méje màá sọ tẹ́lẹ̀ sí owó lọ́wọ́ ẹ àti ògo márùn wà bẹ̀rẹ̀ sí rí pé ọ̀bàjẹ́ gbogbo ẹ̀yin mọ̀mọ́ ọlọ́jà mọ̀ sí bí ẹni pọ̀ gbọ́ tí mò ń sọ yìí ó tàjù lọ́sẹ̀ dandan ni so tá a bá ti kúrò lórí facebook tiktok youtube mọ̀ gba ṣọ́ọ̀bù ẹ lọ kọ́ lọ bàjẹ́ ni ẹ ti mú owó kan dání lọ́wọ́ yín òní lọ́jọ́ ajé kí n tó sọ tẹ́lẹ̀ sí òní ìlomi wá pé ten náà omi yẹn ti pé ten tẹ́lẹ̀ òní ìlàfífi wẹ̀ somebody shout seven hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah ogo márùn bàbá ẹ ṣe bẹ ẹ sọ ogo ogo ogo ogo ogo fún mẹsàáyà hallelujah is an heavenly language hallelujah tẹ ẹ wò yẹ èdè ayé èdè ọrun ni so kò ní interpretation kankan a fi ń yòǹbo ọlọ́run ni ẹ̀yin àyànfẹ́ owó tí ń bẹ lọ́ọ̀rẹ́ yìí fọwọ́ méjèèjì mu pọ̀ báyìí lọ́sẹ̀ yìí kò wú ọjẹ́ ọ̀ níhò bíbélì ní ẹ̀yìn ẹni owó mẹ́ka dìde dúró kọ́ látọ̀sà bẹ̀kúbìà azanaku ìbẹ̀dọ́sà àlà èdè ọlọ́run lélẹ́yìí tí mò ń sọ yìí bí olúwa ṣe ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè mo bá owó sọ̀rọ̀ torí pé ẹ̀yìn ẹni mo ní kọ́ wá bà sílé ẹ̀ owó kò fi lé rẹ ṣe bùdó mọ̀mọ́ lórúkọ jésù bàbá lórúkọ jésù wà lówó lọ́wọ́ lọ́sẹ̀ yìí wà lówó lápò ẹ̀ tó lówó ní báǹkì gbogbo ẹni tó jẹ́ ọ́ lówó mọ̀ pa á láṣẹ kí wọ́n mọ̀ wá ọbọ̀ ibi tó fọkàn sí fún àánú fún àlàjá kọ́ jáde fún ọ ọ̀sẹ̀ yìí ẹ̀ lọ bájé ẹ kígbe owó màá rówó sayé màá rówó lògbà ọlọ́run àánú nítorí ọlọ́run nínú àwọn tó sàánú owó fún ọyá kà mí mọ́ wọn in the name of Jesus Christ ẹ̀yin ọmọ ọlọ́run nínú àwọn tí ọlọ́run yọ kà yẹ fún àánú owó ìjọ jẹ́ mọ̀ pé ó ti jẹ́ kan bẹ̀ in Jesus name wá fi owó yẹn pamọ́ owó tó mú dání sà ẹ fi pamọ́ ẹ mọ̀ fọwọ́ kan láàárọ̀ láàárọ̀ títí tí ó fi di ọjọ́ sunday kọ́ ńlá ìwọ ló ní nǹkan rẹ kọ́ wá náà lálẹ́ sunday ẹ wá ń wo nǹkan o gbogbo bí tẹ́ ẹ bá ti ní àǹfààní láti máa gbó mi mo fẹ́ la gbogbo ẹnu lẹ̀ láti sọ fún yín pé tí n bá ti kú òmí báyìí mo ń lọ sórí facebook mo ń lórí youtube mo ń lórí tiktok máa ka nǹkan sí omi ọwọ́ omi yẹn péré omi mẹ́wàá yẹn nìkan láfiwẹ̀ ó fi síde ọ̀sẹ̀ yìí ni wá wo ohun tí ó ṣẹlẹ̀ àbí ìyanu ẹ bá ṣe ń ṣẹlẹ̀ màá fi nọ́mbà síta tí n bá ti fẹ́ parí ẹ mọ̀ sẹ́ndì testimony sí mi lónìí kọ̀ǹgbẹ kọ̀ǹgbẹ ó pé ọjọ́ mẹ́wàá tá a ti ń gbàdúrà sí omi já wo ohun tí ó tẹ̀lé olúwa pè ní omi ìyanu gbogbo ẹni tí a lò ẹ rí tí ó ṣẹlẹ̀ báyìí so gbogbo ìwọ tó bá tí ì jọ ìwà lórí facebook jọ ìwà láàárọ̀ yìí ọdẹkùnlé Epaphras bàbá mi mi ìbá your church ṣe wá rí sí ọjọ́ wednesday mo fẹ́ is going to be testimony gàlọ́ màá mọ̀ọ́mọ́ màá sọ bí ó ṣe lọ́gbà tí n bá dé lọ́la aago mẹ́wàá ni ìsìn méjìlá máa ń ṣe ní ọjọ́ wednesday bọ̀ ti ṣe ẹyọ kan péré torí ọdún tó gbèrú aago mẹ́wàá nígbà tí wọ́n bá fi di aago méjìlá á ti parí àwọn èèyàn tó padà lọ mọ́ gbádùn torí àsìkò ọdún la wà yìí níbo lẹ ti ń gbọ́ mi gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run gbogbo ẹ̀yin àyànfẹ́ ta ló nílò àánú ẹ náwó méjèèjì ẹni bàbá mo gbà ọ gbọ́ pé nínú ọ̀sẹ̀ yìí nínú àwọn tí ó ra àánú gbà lọ dẹ́kúnlé Epaphras wà this is the voice of the lord ọlọ́run lọ dá gbogbo ní méjì méjì he created everything two by two ẹ wo ewé àgbàdo tẹ́ ẹ wò yẹn ewé kan bẹ tọ́jọ ewé àgbàdo but òun ọkàn dàbí àgbàdo ni kò ní sèso igi kan bẹ tọ́ dàbí ọsàn nínú igbó a kàn bá wọn dàgbà yọ gbáyè ṣùgbọ́n kò ní lọ́sàn kò ní sèso tẹ́ ẹ bá wo gbogbo ewé tí ń bẹ méjì méjì bẹ́ẹ̀ náà ni ọlọ́run dá gbogbo èèyàn ní méjì méjì bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi ń lé ìjọ jẹ́ mọ̀ pé méjì ni ọ́ ìkan bẹ tí ó ra àánú gbà ẹnìkan ni ẹ̀wà prove ẹ̀ nínú ìwé matthew chapter 24 bíbélì sọ nǹkan ní 40 and 41 ó ní ọkùnrin méjì yóò wà ní oko ọkùnrin méjì ó láò mú kan a ó sì fi kejì ẹ lẹ tí wọn bá ń wá olóríire tí wọn bá ń wá ẹni tí ọlọrun kò yọ tí wọn bá ń wá ẹni tí ó ra àánú gbà tí wọn bá ń wá ẹni tí wọn ó fi ṣiṣẹ ńlá kígbe àánú kà mí yẹ àánú ni mo ń mú yàn o ó láò mú kan a ó sì fi kejì ilẹ tó o bá tún wo verse 41
oni obirin meji yoju mo jo ma lo lo a mu ikan wa ma lo tapo won se kan lore won si fi keji le ninu ire aju aye enikan ratio enikan ni 1 ratio 2 ni won a me nikan won fe nikan le o wa si ba mi ni gbogbo igba tin ba ti ka bibeli on to je mo ninu we Romans chapter 9 verse 15 o se so ni igba meta e pa fura la anugba e pa fura wa la anugba e pa fura wa ri anu olohun gba mi sako keni keni o mo sogo gbogbo nti mo ri layi ka mi igba mi tin ba ti se yanu mi ba sele bayi ma kan se ha ti o ba na nkan mi se mi gan ba ni kini se mo deal fun ni e sa mo wule bu mi mo mo pe mi o ye anu lo ka mi ye mo mo pe mi o qualify anu lo qualify mi ninu we Romans chapter 9 verse 15 egbon ti bibeli so Romans chapter 9 ki lo so ni verse 15 gugu wa na la mo oni nitori o wi fun Mose pe emi o saanu fun eni ti emi o sa emi o se yonu fun eni ti emi o se yonu fun olo re ni soro nbi olo o saanu fun en to won saanu fun ololo won yonu si eni to won ba yonu si fi owo mejeji gbaya baba saanu mi emi o sako ninu awon to saanu saanu mi I want to be the candidate of mercy. Lord, have mercy on me. Jesus, omo David, saanu fun odekunle epafra. Momo so ti ena. Enikan ni meji meji leyan. Ninu we Genesis chapter 25, lati 21 titi wo 23. Ebo omo meji ni. Esau ta npe legbon Jacob. Amo se pe egbon re na ni bibeji won bi won. Bibeli si so wi pe Esau ni mo ko ira, Jacob ni mo fe. Kilode anu ni sise. An se to ba ru anu ko se to le bere pe bo ni ti e ti je e sa teni kan ba ri mo sogo won sa anu eni eni kan be to daju o lo ti to ba ri to fe si o to ri jaje tabi to se nkan to ogbo to lo ngbo ke se bo mo se anu ni mo tun gbo bi mo se feel eni ojo ti mo ra anu gba the same aura the same unction the same enablement the same unction ase kan na ma je mo tun tin feel yowo agbara yi kan na daddy era pala bo se gbigbe eje won gbe yin bo se riru oluwa ni iko mi kan ki gbe si aye awon eyan je won pe mi pe ma san to ba di ojo wednesday iye ni ago mewa isin kan pere ni ni wema a fe ki gbe olorun sanu mi ta ba si ti ketan olukuluku omo lole pelu instruction abami kan ti oluwa fun mi eni kan woli se won le ki gbe nle won ni oni lori oke si oni ibe ni itusile yo wa ara le Jacob yo si gba ini won upon them Zion there shall be deliverance and holiness itusi ara le Jacob yo si gba ini won esa o fe ka dori oke si oni ni o bo ba si ton deja re it is all well and good sugbon to so fun mi ni pe mo fe nawo anu koja Esau ati Jacob Jacob lo ra anu gba won fi Esau seyin ni Edomu ni won pe Esau Oluwa tun so ninu we Malaki ko to ba tun gbiyanju e owo tutuka ijo omo ka mo san se ehe Olorun antani obi ka bi o si Olorun iye nikan ko ninu we Genesis chapter 17 lati 16 ti 1 orisi omo meji ni to nbe nbe Ishmael ati Isaac Bibeli tun so di mimo fun wa wi pe Isaac lo tun ru majemu anu enikan ni kini nje be mejeji won ni won lowo oni sugbon majemu taye raye majemu ijobo run on la bicycle anu o nbo lo wa ta si aye niyan eyan si dayato ninu we Genesis 29:31 lati ese 31 Genesis 29 lati 31 lo si sale obirin meji leni kan fe le kan na won pe alakoko ni Leah eni to ni tender eyes won si pe elekeji ni Rachel obirin to beautiful omelewa ti n segbe loyin amo obirin to fine bi egbin bo bibeli so nkan kan oni nitori pe Jacob eniyan lo feran Rachel o lo feran Rachel oni olohun si tilekun inu e obirin to ju re tender ti o fine bibeli ni oluwa si si ni enikan ni ki le fe fi yen mu jade Leah lo ra anu gba ko to di pe Rachel na ti ero na lo igba ti Rachel lo fi se gbogbo e pada anti Leah ti bi orisirisi oluwa omo dale o ti bi eni

bàbá mi ẹ kalẹ̀ sà, mo tún ti lẹ́rí o, ọmọ ọjọ́ yín lórí afẹ́fẹ́, òun ló ń sọ̀rọ̀. Mo ti jẹ́rìí kan ní bí oṣù méjì mẹ́ta sẹ́yìn, ẹ bá mi gbé ẹ̀rí mi. Mo jẹ́rìí wípé mo ti ń wá ọmọ láti bí ọdún méje. Mo ti bí kan tẹ́lẹ̀, a lè bímọ ni. Ó wá jẹ́ wípé gbogbo ìgbà tí ìyàwó mi bá ti lóyún, a máa sin oyún yẹn títí tó yẹn máa fi jábọ́ ni. Àti náwó náwó, àti nọ́ra nọ́ra nọ́ra. Gbogbo ẹ̀jẹ̀ á dànù, omi á dànù, gbogbo á dànù. Mo ṣáà na aré tí gbogbo ẹ̀ ṣe lọ tí mo dé ìjọ Ọlọ́run òjijì ní 2023 tó jẹ́ wípé ń ṣe mo kàn máa ń gbọ́ lórí rédíò ń gbà náà lọ́hùn tí mo kàn máa fi ṣe normal morning prayer. Ṣùgbọ́n ní last year 2025 mo bẹ̀rẹ̀ pẹ̀lú arúgbó ọjọ́ dé February 1 arúgbó ọjọ́ dé ni mo fẹ́ bẹ̀rẹ̀ sí ní wá sí Jesus City. Ọjọ́ yẹn mo kọ́fẹsẹ̀ tẹ Jesus City. Láti ìgbà yẹn lọ́lọ́run ti gbàdúrà mi o. Ìyàwó mi padà fi inú ṣoyún, ó dẹ̀ fẹ̀yìn bọ́mọ pọ̀n. Oyún yẹn will be the first tó jẹ́ wípé ìyàwó mi máa ní. In fact, tàbákan lọ fantinanta, ọmọ ni ọmọ wà òkè, wọ́n kàn máa fún lógún fẹ́rẹ́fẹ́ wípé kó lò kó ṣe gba kó ṣàwo tí ṣoṣù yẹn fi pé tó fi pọ́ṣù mẹ́sàn-án kadẹ̀ bí ọmọ náà tí kò sí wàhálà. Nígbà tí mo tún fẹ́ ṣe némi, ìrànlọ́wọ́ kàn jáde ni. Ó yá gba ilé, ó yá gba ilé, torí mi tẹ fẹ́ ṣe némi rárá, torí pé CS lọ ṣe fún mo ti ṣe náwó yẹn. Ṣùgbọ́n láàrin ọ̀sẹ̀ kan yẹn mo kàn ń gba transfer lọ́dọ̀ àwọn èèyàn ni. Ọlọ́run òjijì, mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ o. Ẹ̀rí mi tí mo sọ wípé mo sọ níbi oṣù mẹ́ta sẹ́yìn tí ẹ bá mi gbé nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì tí mo ti ẹ̀ fẹ́ ṣí ẹ̀tẹ́ sí mọ́ ìlálẹ̀ yìí òun ni wípé ní bí oṣù díẹ̀ sẹ́yìn tí àwọn mi fẹ́ bímọ yẹn, mo ti ra mọ́tò rí tó jẹ́ pé mo ti tà. So mi ìdẹ̀rọ fi ra mọ́tò mọ́, ṣùgbọ́n mo tún ń béèrè fún Ọlọ́run pé kí Ọlọ́run fún mi lọ́kọ̀, kó fún mi ní mọ́tò. Mo wá láàbúrò kan tó fẹ́ fún mi, tó máa ń fún mi ní nǹkan. Àbúrò mi gangan ọmọ ìyá mi, ọmọ bàbá mi ni o, ṣùgbọ́n ó tún ń ta mọ́tò. Mo wá lọ sórí gbá ẹ̀, èmi náà ni màá bá ń tèkẹ́, wọ́n náà tún ti sin bẹ́ẹ̀ because òun ò fi bẹ́ẹ̀ dúró síbẹ̀. So tó bá ní ìdí nǹkan kò pè mí pé bàdá mi ẹ bá mi lọ sọ́fíìsì, ẹ bá mi ṣe gbá, ẹ bá mi ṣàwò. So mo wá rí mọ́tò yẹn, mọ́tò yẹn dẹ́hùn mi. Mo wá pè é, mo sọ fún un pé mọ́tò báibái, mo máa fẹ́ yẹ kó gbé mọ́tò yìí fún mi. Tó sọ pé ayọ̀ irọ́ mi lè gbé mọ́tò yẹn fún yín. Ẹ̀yin tó yẹ pé Ọlọ́run yẹn ṣe ń gbàdúrà yín bọ̀ ní ṣe mọ̀ gbogbo nǹkan ti lọlẹ̀ tẹ́lẹ̀, ṣé tó fẹ́ kó gbèsè sọ́run ara yín ni tó ṣe mo ní kó fún mi mọ́tò yẹn? Kí n dẹ̀ máa sanwó ẹ̀ fún bó yẹn bá ṣe yàn gbèsè sọ́run ara yín o. Báyìí báyìí báyìí, ẹ ṣe ra máa ṣe bẹ́ẹ̀ ṣe ra ń ṣe yẹn. Mo mọ̀ pé ẹ̀ kí n kọjá àyè yín lóòótọ́ o, ṣùgbọ́n ṣe mọ̀ pé oyè báyìí ni mọ́tò yẹn igbá kan àwo kan. Mo dẹ̀ ń gbójú sọ́dọ̀ Ọlọ́run, Olúwa ṣe mọ́tò fún mi, Olúwa ṣe mọ́tò fún mi, Olúwa ṣe ilé fún mi. Bí ó ṣe ran mi iṣẹ́ kan níjọ́ Monday nìyẹn. Monday ọ̀sẹ̀ ta wà nú ẹ̀ yìí o, ló bá ran mi iṣẹ́ kan. Mo dẹ̀ ni mo ti gbọ́ màsárì bá lọ́ṣẹ́ yẹn ní láàárọ̀. Láàárọ̀ kùtù Monday, ọ̀nà ni mo ti ń gbọ́ prayer yín lórí rédíò tí mo ṣáà ń ṣe prayer tí mo ń ṣe oríṣiríṣi. Bí mo dẹ̀ ṣe bọ́ta náà, mo ṣe voice note sí i pé mo ti bọ́ta báyìí o, ṣáà ń gbọ́ ẹsẹ̀ mi. Mo ti sáré ìlọsọ́nà ibi tó rán mi o. Bàtọ́dé máa pè mí padà bí 2 hours after that. Ó kọ́ ni ẹ̀gbọ́n iṣẹ́ o, pé iṣẹ́ tí mo rán yẹn tá ibà mi lọ jẹ. Ó wá ní òun wá rán ẹ̀gbọ́n òun iṣẹ́, ẹ̀gbọ́n òun wá ń fẹsẹ̀ ẹ̀yìn lọ nídàájí. Ká nígbà tẹni mọ́tò ni ẹ̀ ní problem. Ó ní ẹ wo mọ́tò tẹ sọ yẹn, ẹ lọ gbé. Mi ì béèrè owó lọ́wọ́ yín o, mo fún yín ni ẹ lọ gba nọ́mbà sí kẹ́ ṣe gbogbo nǹkan tó yẹ kẹ́ ṣe ló jẹ. Bàbá mi, ńṣe ló dàbíi

0: Orúkọ mi ni Yeyelua Toyin Adegbola. Mo sì ti lé ní 50 ọdún. Láyé, láàyè, àtàyè ìdẹ́ra. Ìgbòkègbodò mi pọ̀ gan nínú iṣẹ́ tí mo yàn láàyò gẹ́gẹ́ bí òṣèré orítàgé. Kì í sì rẹ̀ mí, bẹ́ẹ̀ ni kì í sú mi. Àwọ̀ mi sì ń jí pépépé sí bí tọmọtán. Ẹ fẹ́ mọ̀ di abájọ. Monomin Plus, atẹ́jẹ̀ṣe oògùn tó ń fi epo ẹja cod liver oil ṣẹjọ́ ẹ̀ full supplement ni. Èròjà ẹ peléke, ó ń tara ṣe, ó ń máradán, ó ń jẹ́ kọ́mọdé dàgbà dáadáa, ó sì ń jẹ́ kí àgbàlagbà máa ta kébé kébé. Monomin Plus.
1: Monomin Plus. Fún èròjà tó ń tún inú ara ṣe lẹ́yìn ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ fi èròjà cod liver oil epo ẹja sí ló fi wádìí oògùn méjì tá a papọ̀ sínú ẹyọ kan ṣoṣo la fi ń pè ní Monomin Plus. Iléeṣẹ́ Tuyi Pharmaceutical Industries Limited àwọn tó lórúkọ tó ṣe gbẹ́kẹ̀lé níbi kápò oògùn òyìnbó ló ṣe.

0: gat àwọn èso rí ẹ.
1: Àdìfúsọ̀rí.
0: Fún ìmúláradá
1: ni. Àbọ̀dì hílì.
0: Ẹ wo àwọn tó bá ṣàìsàn.
1: Out of the.
0: Nínú ara tẹ̀mí.
1: Physically spiritual.
0: Ẹ sọ fún wọn.
1: Tell them.
0: Kán wá fruits ẹyọ kan.
1: They should get the fruit
0: each. Kán pàdé bàbá
1: authority. Authority.
0: Ní Sàgám.
1: At Sàgám.
0: Láago márin.
1: Four o'clock.
0: Nírọ̀lẹ́ ọ̀la.
1: Tomorrow evening.
0: Ele ta ma ṣe ní Fàgbà.
1: That of Fàgbà.
0: Àbá ti ń bẹ̀rẹ̀ ní eight láàrọ̀.
1: Won't start by eight.
0: Títí aago kan.
1: Later by one.
0: Torí mo ń lọ Sàgám. Mo ríran síbẹ̀ yẹn.
1: I saw a vision.
0: Pálẹ̀ gẹ̀dù ọ̀sà.
1: Thank you, Father.
0: Tí n bá ti ń parí. Mo ń lọ ìjẹ̀bú òde. Ògo yín yóò di ńlá. Yóò di ńlá. Ká máa kí gbogbo Mùsùlùmí
1: pé
0: wọ́n kú ọdún o. Ẹ kú ìyẹ̀dùn. Ọdún ti wà ń gbòòrò báyìí. Ẹnjiníà fún mi láwọn ẹlẹ́rìí.
2: Orúkọ mi ni ọdún Ayọ̀ Ìdòwú láti Mòwe. Kò sí gbogbo ìgbà lọ́lọ́run máa ń dé mi náà ló. Mo dúpẹ́ pé látìgbà mo ti ń wá sí orí òkè ìjẹ̀bú òde. Mo máa ń béèrè Ọlọ́run sì máa ń ṣe fún mi. Mo lọ sí orí òkè Ògo ní ká sanwó cement ẹyọ kan. Mo sanwó cement gbà mí máa délé mo ra ilẹ̀. Nígbà tí mo di oṣù kejì tó jẹ́ oṣù August àtúnsanwó cement ẹyọ kan máa délé. Dádì ṣe program kan lórí sáfíìsì ní ìdajì. Wọ́n ní ẹni tó máa gba kọ́kọ́rọ́ mọ́tò. Ẹni kan tẹ́wọ́. Mo dẹ̀ tẹ́wọ́ pẹ̀lú ẹ̀rí mi lójú ọ̀nà ni mo ti ń gba prayer yẹn. Mo ní mo ti gbà á. Nígbà máa tó bíi 12 o'clock ọjọ́ Thursday yẹn. Mo rí pé mo rí mọ́tò kan lórí àtẹ mo dẹ̀ lọ́nà. Níwọ̀nba tó kù nínú àkáǹtì mi, mo dẹ̀ yẹn ó dẹ̀ bá lọ, ẹni yẹn dẹ̀ gbowó lọ́wọ́ mi. Mo ṣe ra mọ́tò yẹn nìyẹn. Ìṣẹ́ta oṣù tí ó lọ lọ́hùn torí mi lọ ilé tó lọ yìí, mo fi owó sílẹ̀, owó sìmẹ́ǹtì. Mo dẹ̀ kọ́ 2-bedroom flat kan, a room self
3: contained.
2: Ẹ bá mi ni Olúwa lógo.
3: Ògo.
0: Adúrà rẹ gbà. Sórí tí ẹ̀rí bá ń jáde.
1: When testimony score.
0: Ìpinnu lo nílò.
1: You need the determination.
0: Wípé Ọlọ́run tó ń ṣe yìí.
1: God has done this.
0: Ó lè dọ́dọ̀ rẹ.
1: He can get to you.
0: Ẹyin tẹ́ ti lẹ́rìí tẹ́lẹ̀.
1: You have testimony before.
0: Ẹ nílò ìpinnu titun.
1: You need due determination.
0: Pé Ọlọ́run.
1: God has never started.
0: Torí ọ̀nà àwọn olódodo.
1: Because the way of the righteous.
0: Ó dàbí títa ìmọ́lẹ̀
1: yìí. It's like a shining light.
0: Ó ń tàn.
1: That shineth.
0: Látinú ògo sínú ògo.
1: If not from glory,
0: si
1: to obscurity.
0: Ti a bá wá rí agbára.
1: If there's any power.
0: Tó fẹ́ kó padà lọ tọ́ ìkorò. Mo gbà agbára yẹn ṣubú. Agbára tó fẹ́ kó padà sẹ́yìn. Tó fẹ́ kó padà lọ jẹ kóró. Tó fẹ́ kó padà wà kìsà. Olúwa tẹ̀ wọ́n mọ́lẹ̀. Mẹ́lì gàdúzìá. Olúwa ti sọ̀rọ̀. Nípa tiẹ̀.
1: Ohun
0: tó dẹ̀ sọ gbọ́dọ̀ sẹ́. Isaiah 43.
1: Ní
0: verse 19. Ọlọ́run máa sọ titun.
1: Ìṣe kíyèsí. Èmi ò ṣe ohun titun
0: mọ́. Ní ìsìn ni ó wù jáde.
1: Ní ìsìn ni ó wù jáde.
0: Ẹ̀wọ́ kì yóò wá mọ́ bí ìjọ olóòlù fẹ́ ṣe.
1: Òní ni ó.
0: Ọlọ́run máa mómi jáde.
1: Ìṣèjì ní bíbọ̀ tí
0: wọ́n
1: tà.
0: Kàwé.
1: Èmi ò la ọ̀nà kan.
0: Ní aginjù.
1: Ní aginjù. Àti odò.
0: A mú omi jáde ní asálẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ wà nílẹ̀ lẹ̀. Ẹni wọ́n rán mi sí. Ẹ ó dìde lẹ́nu. Màlágàbà. Kẹ̀dú sábà. Gbogbo ẹ̀yin tó ń rí òkè lọ́ọ̀kan. Tí ẹ ò ráyè wọbẹ̀. Àṣẹ dé. Ẹ wọ òkè
1: lọ́ọ̀.
0: Ẹ wọ ibi gíga. Ẹ sọ pé àṣẹ ibi gíga. Bàlẹ́ mi. Àṣẹ òkè. Bàlẹ́ mi. Orí mi. Ìpín mi máa gòkè. Àyànmọ́ mi ṣe rere. Ọjọ́ ọ̀la mi bẹ̀rẹ̀ sí dìde. Bẹ̀rẹ̀ sí ṣe rere. Lọ sí Deuteronomy.
1: Deuteronomy.
0: 28. Verse 13. Nǹkan kan wà ń bẹ̀. Ìwọ ló ní ọ̀rọ̀ yẹn àti àwọn ọmọ rẹ̀. Kí ni Bíbélì wí?
1: Olúwa yóò sì fi ọ́ ṣe orí. Yóò sì ṣe
0: ìlú. O ní ṣe ìrù.
1: Ìwọ sì máa lékèṣá.
0: Ó máa lékèṣá.
1: Ìwọ kì yóò sì jẹ́ ní ẹ̀yìn.
0: O ní jẹ́ ní ẹ̀yìn.
1: Yóò bá fẹ́ kí sí àṣẹ olúwa
0: lọ́wọ́lọ́wọ́. Àyà bá lé
1: kéde
0: báyà. Mo gbàdúrà. Gbogbo ẹ̀yìn tẹ́ ń tiraka àti lọ òkè. Ó yẹ kọjá sókè. Ẹni jókòó síbi tó yẹ kó wà. Olúwa já wọn bọ̀. Láti òní.

0: ọ̀nà wọn méjì yóò kè lọ́ọ̀bà máa kẹ́ àmídẹ̀ ló gbọ́dọ̀ ṣe nígbà tí mo rí ìjìnlẹ̀ kan mo rí ẹnìkan tí ènìyàn ti mórúkọ ẹ̀ lọ bí ó le mo rí ẹnìkan tó rẹ́rìn sí ọ músẹ́músẹ́ ṣùgbọ́n nínú wọn ó jinlẹ̀ wọ́n lè rẹ́rìn sí ọ músẹ́músẹ́ ó dẹ̀ jẹ́ wípé nínú wọn orú ejò ni àwọn wọ̀nyí ti tu fọ́ itọ́ funfun sí ro paramọ́lẹ̀ ń bẹ nínú wọn ènìyàn ti gbé ọrùn wọn légi wọ́n ń wá ọ̀nà láti sọ ẹ́dẹ nílẹ̀ wọ́n ń wá ọ̀nà láti sọ dìdàkudà àmì sáà ni kò máa ṣe gbogbo bí ẹ̀sìn máa gorí àwọn ọ̀tá ẹ̀. Ìjì tó kó sínú ẹ̀yìn wà á borí ẹ̀. Ìjì tó wà nú ẹ̀yìn wà á borí ẹ̀. Àṣìṣe mi àárọ̀ àṣìṣe rí àárọ̀ tó takò ògo òní tó takò tẹ̀síwájú òní olúwa dáríji everybody. Sámi lele olúwa dáríji everybody. Iwọ o jẹ pe lati kekere na ti n fèsì ẹ kì í ṣe gbọdọ àgbà láyé tó n fèsì ẹ àti kekere lọta ti n fèsì
1: ẹ
0: kan náwó kí n dẹ mọ àti kekere ni ọta ti n fèsì ẹ náwó kí n lè dá ẹ mọ. Today I prophesy o máa borí ọta burúkú yẹn. Nígbà tí wọ́n kú tán wọ́n tún fi agbára yẹn fún ọmọ wọn pé kò náà máa báṣẹ lọ ẹlẹ́ ló lè sàmí o ẹni tó kú tó tún fagbára fẹ́lòmíì pé kò náà tún máa bá tiẹ̀ jẹ́ ó yá ó máa kú àkúrú ni. Sí àmì lélẹ̀ ọ̀tá rẹ̀ máa kú àkúrú. Igba tí wọ́n gbé kaná nítorí ẹ̀ ìkòkò tí wọ́n torí rẹ̀ kì ara fọ́ méjèèjì dànù. Tí wọ́n bá ti gbọ́ ire kì í sábà dé fòsókè ire rẹ̀ dé látòní. Ẹ máa wọ ẹni yóò sàmì anybody and anybody tó bá mú orúkọ lọ sílé bàbá aláwọ̀ àná tọ́ba ní kó sà sí ọ tí wọ́n ní àwọn fẹ́ kó o ṣiṣẹ́ àwọn tó lọ bá àfa àti àfa yẹn àti babaláwo yẹn àti wòlíì yẹn

0: Yes.
1: Mo ń gbọ́ múlíká, ta ló ń jẹ́ múlíká? Mo rí pé wọ́n fẹ́ yọ ẹsẹ̀ rẹ dànù. Wọ́n máa pa múlíká sórí bẹ́ẹ̀dì nulẹ̀. Múlíkádà, Olúwa ní tí n bá ti pray fún ọ̀tá múlíká máa kú lọ́tunla, ọ̀tunla, ọ̀tunla. Múlíká, kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Ta ló ń jẹ́ múlí?
2: Múlíká,
1: múlíká, múlíká. Ó kọ́ tiẹ̀ kọ́, ìwọ mò ń wò gan. Wọ́n filé ayé ẹ̀, wọ́n jó nísinmi fọkàn balẹ̀. Wà á borí ìjìyí. Ìgbà míì àyà rẹ̀ mo ṣe pipipi.
3: Bẹ́ẹ̀ni orí mi ó máa ṣe jẹun.
1: Gbogbo
3: ẹsẹ̀ mi ó máa ṣe jẹun. Eléyìí ti ẹ̀wújú kan ló ń gbà kan.
1: Sẹ́sẹ̀ rẹ̀
3: ọ̀
1: fẹ́ yọ sọ́kẹ̀tì ẹ̀. Wọ́n ti fẹ́ yọ ẹsẹ̀ yẹ dànù.
3: Ọ̀ fẹ́ yọ gbàgbé
1: eléyìí. Eléyìí wújú kan lọ.
3: Bẹ́ẹ̀ni.
1: Ó dẹ̀ ṣe jẹ̀njẹ̀. Orí ẹ̀ náà ò ṣe
3: bákan.
1: Bẹ́ẹ̀ni ẹwọ tí ó jáde lára ẹ fílẹ̀ o ẹ kí o bẹ́ o ẹwọ jáde lára ẹ ok níbo lẹ ti ta fakú sí ibo lẹ ti ta fakú sí ó yẹ túlẹ̀ ó yẹ túlẹ̀ ẹ fún mi fáyà mẹ́ta kógun sẹ́tọ̀. Ọlọ́run ló ní kí arábìnrin kó wá sí programu yìí ìyẹn múlíká yìí dídé ẹgbẹ́ òjò súnmọ́ pẹ̀lú microphone yẹn níbo lọkọ rẹ wà.
3: Ó wà lẹ́dùn.
1: Ṣé ẹ sì jọ ń gbé ni?
3: A jọ ń gbé ni.
1: Ó nífẹ̀ẹ́ rẹ o. Ó nífẹ̀ẹ́ ṣùgbọ́n wọ́n máa ń tì í sí.
3: Bẹ́ẹ̀ni.
1: Ó máa ń ṣìwàwù sí ọ.
3: Bẹ́ẹ̀ni.
1: Bọ ìfẹ́ rẹ ó wà lọ́kàn ẹ̀.
3: Bẹ́ẹ̀ni.
1: Bọ̀ wọ́n ń mú ṣìwàwù.
3: Bẹ́ẹ̀ni.
1: Ìgbà míì ó wá ṣe tán ojú ẹ̀ máa wálẹ̀.
3: Bẹ́ẹ̀ni.
1: Àbí ṣe bẹ́ẹ̀.
3: Bẹ́ẹ̀ni lónìí kí n máa bínú.
1: A ní kò máa bínú.
3: Bẹ́ẹ̀ni.
1: Mo rí ìgbà kan tí wọ́n ti ń pe orí ẹ̀ ìgbà yìí wọ́n gbé.

0: sọ̀rọ̀
1: ọwọ́ ọlọ́run sọ̀rọ̀ ọjẹ̀mú sọ̀rọ̀ ṣẹ́ẹ́ ti sọ̀rọ̀ tí ọwọ́ ẹ̀ méjèèjì
0: yẹ́sà
1: sọ pé ogun tẹ́ fi sí mi lára pé kí n máa

0: àwọn tó rí lójú oorun àwọn òkú àwọn àgbà òkú àwọn ọmọdé tó rí lójú àlá ẹ̀mí kọ́ ìtọ́jọ́ ṣùgbọ́n ìgbà tó jí ó gbàdúà ọlọ́run dẹ̀ gbọ́ nígbà táwọn ṣe program a ní gbogbo ènìyàn ẹ sọ pé ẹ̀mí kú jáde bá a ṣe ń sọ ó yẹ kí wọ́n kú lálẹ́
1: yìí
0: ṣùgbọ́n bá a ṣe pray yẹn ẹ̀mí kú jáde ó wá rò pé kò sí ikú ó rò pé kò sí ikú àná ó rò pé kò sí òmìnira lé
1: kò yé ni
0: ó rò pé family yẹn kò sájẹ ń bẹ̀ mọ́
1: ni.
0: Today I professor bó o ṣe wà yẹn ègún tó ń jà nínú ìran rẹ ègún yẹn dáwọ́ dúró lórí.
2: Ìlọrin o.

sìnìyàn ó sì ń jó ń blé lọ́wọ́ tá a wà yìí ó ké mi ìgbọ́kọ̀ ẹ̀ ayọ́dẹ́jà yọlá ló kọ́ tèmi ay sport mr lagasi kali àwa tó ní joshua èèyàn mẹ́wẹ̀dà ẹ̀yìn tèmi lẹ́wọ́ panúpamàpọ̀ tẹ́ni ilé sanmi láàrin gbogbo àwọn akọ̀ròyìn akàròyìn rrrr ìdárayá nídé yóò bá ti ẹ̀ pọ́n bẹ́lẹ̀ àjọ lọ́ngọ́ ba ló pórí bẹ́ẹ̀ ó yẹ fẹ́rẹ́ gẹ̀gẹ̀ kí n má fọlùlùfọ́ ò kí n má gbẹ̀yìn tèmi débẹ̀ ẹ jẹ́ mọ̀ láti ní ìdíje líìgì àgbọ̀kúta tilẹ̀ wá nàìjíríà ó tilẹ̀ jẹ́ wípé lọ́jọ́ tànà ó ti tẹnubodò tẹnubẹpo àmọ́

pẹlúmi ayọ méjì sẹyọ gangan nìyẹn o òun gangan ló mú pé kí ipa gbá bọ́ọ̀lù ti Rangers International káwọn láǹfààní láti máa gbà fúngbà kẹsàn wọn gbà lọ́dún 1974, 1975, 1977 1981, wọ́n gbà lọ́dún 1982, wọ́n gbà lọ́dún 1984, kódà lọ́dún 2016, wọ́n gbà 2024 wọ́n tún gbà, kò tó di pé tún dọjọ́ tànà, ẹ bá ro gbogbo ẹ̀ papọ̀, ó ti di mẹ́sàn-án nìyẹn, NPFL. Ti Rangers International tẹ wọn ti láǹfààní láti gbà ń gbòòrò ayé, ó yẹ pápápá, àwọn ikọ̀ gbọ́ bọ́ọ̀lù lè ti kiri. Tó dọ̀ lẹ́sìn mẹ́rin tó ti dọ́ wọ́n tán lọ tẹ́ wọ́n ti padìje ẹ̀ẹ́nẹ́ ìyíkọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù rẹ́mọ́sà ẹ̀ẹ́kà lami warrior bayelsa united tẹ́ mọ́ wiki tories. Amẹ́rẹ̀ẹ́rin yẹn wọ́n ti ṣe gírè wọ́n ti lọ ń gbòòrò ayé o ó yẹ pápápá àwọn ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ elé tí wọ́n bẹ lókè tètè tábìlì kódà tẹ wọn lọ láǹfààní láti lọ máa lẹnu ìdíje tó jẹ ti caf tó bá di sáà tó ń bọ ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù Rangers International Rivers United tẹ mọ ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù Shooting Stars. Àwọn mẹ́tẹ̀ẹ̀tẹ̀ yẹn lẹ wọ́n kẹ̀dẹ̀ lọ máa láǹfààní o láti lọ máa kópa lọ́wọ́ kan làgà sí kalẹ̀ ẹ̀yẹn lápá abẹ̀ yẹn ó dá bọ́ọ̀rọ̀ ṣe jẹ́ nìyẹn ó yẹ àbájáde àwọn èsì fẹsẹ̀wọ́sẹ̀ tọ́jọ́ tàná yẹn gangan ẹ jẹ́ ń gbé sí yín létí kéékèyìn tèmi kẹ́ lè láǹfààní láti máa dá ti yín mọ̀ kó má bàá dàbá mọ̀ kí n má fòlòlò fáwọ̀ ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù Bedden Insurance tí mọ́ Rẹ́mọ́sà ọmọ aláyọ̀kọ̀ kan ni wọ́n jọ gbá lọ́jọ́ tàná ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù tẹ̀yìn bá. Wọ́n fi ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù ti Ekanami Warriors wọ́n fi wọ́n ṣe wẹ̀túwẹ̀ pẹ̀lú àmì ayò mẹ́ta sódò nìyẹn o nígbà tó já wípé ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù Caterpillars àwọn tẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ òjò pa búrẹ́dì mọ́ wọn lápò nílé ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù ti Plateau United nìyẹn o pẹ̀lú àmì ayò kan dondo ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù Niger Tornado àwọn sọ́mbà tẹ̀ yàmọ́ di ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù TRC tilẹ̀ Ìbàdàn. Barawo FC àmì ayò mẹ́ta ó ní wọ́n fi ipò kọ ìyà sẹ́nu ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù Nasarawa United Bayelsa United àwọn fi ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù ti Kwara United wọ́n fi wọ́n ṣe wẹ̀túwẹ̀ kódà kíní yẹn dùn mí gan gbòòrò ayé nìyẹn nítorí pé ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù kọ́.

lápá àbútọ̀ hun. Ó yẹ jẹ́ ń gbé bọ́ọ̀dì kúrò lápá àbẹ̀ yẹn kí n máa kàwé sẹ́pẹ́ iwájú. Ó dẹ́ pẹ́ gbé bọ́ọ̀lù under 17 tó jẹ́ tóbìnrin torílẹ̀-èdè wa Nàìjíríà. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fakọyọ ẹ̀yẹ níborí. Nínú fẹsẹ̀wọnsẹ̀ alákọ̀ọ́kọ́ ilé tí wọ́n gbá lọ́jọ́ láyà àjẹta ìyẹn tako ipa gbá bọ́ọ̀lù orílẹ̀-èdè Guinea pẹ̀lú àmì ayò márùn-ún sódo ìjà lẹ́yìn mọ̀ wípé wọ́n ti padà balẹ̀ pẹ̀pẹ̀pẹ̀ ìyẹn sílẹ̀ wa Nàìjíríà. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe jẹ́ kó di mímọ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe gbéra látòrílẹ̀-èdè Guinea wọ́n kọ́kọ́ balẹ̀ sórílẹ̀-èdè Cote d'Ivoire ìyẹn nílùú Abidjan lẹ́yìn náà ni wọ́n ṣẹ̀tẹ́kọ̀ létí ìyẹn tí wọ́n ń bọ̀ lórílẹ̀-èdè wa Nàìjíríà lọ́wọ́ kẹlà gàsíkalẹ̀ orí ti bá wọn ṣé wọ́n ti dé o èlé tó sì jẹ́ wípé tó bá di lọ́la gangan ò ní wọ́n máa gbẹ́ second leg gangan nìyẹn o èlé tí wọ́n jẹ́ wípé ta ni yóò lọ kópa níbi ìfẹ́ ẹ̀yẹ àgbáyé tó jẹ́ tàwọn obìnrin tọ́jọ́ orí wọn bẹ láàrin ọdún 17.

0: po ya mo dare na ele tin be ni yidiro eyan le lore o nbe gaga ni gbogbo wa ti ma jo wo ballu yen je ritunla ade olu ade tunla o yo ma bembe baba jide oluwa seun jai di mbembe be ma Moses amao ade yemi ade wale ade seye o yo ma be lapa be gaga koda the prince yo ma goes however eyan latapa bi bakana koda he was for e papade eyan to ba dojo yen egberun kan naira 1000 naira pelu ke wo jersey club yin oni ke bi wa o gẹ́gẹ́ bó ṣe jẹ́ wípé kọ́mẹ́dì ìjójíjó bántà àti àwọn èkó lóríṣiríṣi tẹ mọ́ rìfrẹ́ṣmẹ̀ oníkọ̀ òní ìkànnì ìgbóhùnsáfẹ́ dáyàmọ̀ tẹ́wọ́n ti pèsè lẹ̀ fún yín ẹ̀yẹ́ darapọ̀ mọ́ wa tó bá ti di ọgbọ́jọ́ oṣù tá a wà yìí nìyẹn dàmọ́ dàrẹ́nà ní yídírò òun bẹ̀ ni gbogbo wa máa jọ dúró sí ẹ jẹ́ kí n gba gbèsè yín létí gẹ́gẹ́ bó ṣe jẹ́ wípé ta ti jo wo yo mo le rokojo bi ojo omo tuntun na yo dabi pe ke mu awa agba bọlu yen ni e tori pe agbodo fun yin lo fun agbodo fun lolufo ohun bo je ma je niyan ma gbagbe 1000 naira eyan gangan lowo wole ke si wo je si club yin se arsenal level support abi paris saint germain level support lojo yen e ma gbagbe refreshment nbe le comedy dance banta gbogbe o le lanfani lati ba pade to ba dojo yen wo je je gangan niyan o fun alaye lakurere e le ma pe awon aro obani soro yin papa julo en te ba fe ba wa dopo a fe fe ra ticket fa won eyan 08038423397 iwo to fe darapo mo wa abo fe ra ticket iwo ma pa awon ero bani soro yen eju be lo o bo je je gangan niyan o da papa ba se lo sile okere o je je n gbe si yin leti eje ti balabulu e pele o eyin ti laburu e pele e ku amumara o ti daju saka sa agba bolu tun bo koda idije to je ti rope gangan kan e ti e ni le lanfani lati gba nitori pe epo kewa o na le pada pari si e le e pele e ku amumara yin na nu e ku mo pe bata ti ma yu bole o le pada gese si agba gan na lu enu pelu gbogbo e na iro iropa ni won pada lo gba nesisi
1: o pe yiju
0: kilo bi pe won la mo mo we lo ni right agba

0: Ọbẹ̀dì ṣì ń bẹ̀lẹ̀, ọ̀gá láṣẹ yìí lọ máa níta kọgun nílùú lẹ́ṣà ẹ̀pẹ̀lẹ̀ tí yín ti dé báyé, àjà skórì wáyà. Káyọ̀dé ọdẹ yẹmi bàbá ṣẹ̀sì ló ṣẹ̀sì ló fún bọ́ àfi tó ó bá tún lọ padà gbá post office.
1: Asadam
0: Abigeri Alimi àwọn pẹ̀lú Kwara United wọ́n jọ máa kojú ara àbí Ọ̀ṣun United. Ó dá pàápàá láàrẹ búure ẹjẹ sáré mẹ́lẹ̀ ìwà lọ́dọ̀ àwọn agbábọ́ọ̀lù ẹlẹ́yin lórí kankéré. Wọ́n ń sọ nípa ìdíje ti French Open lẹ́rìí lánàá ìmárà kàdúọ́nù alayé ṣubú yakata jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ sọ́wọ́ Maiko torílẹ̀-èdè Argentina ìyẹn Solana Sierra. Ìyẹn ní abala àkọ́kọ́ ilé tí wọ́n gbá olàlàyé ti já pàtì kúrò mẹ́ pẹ̀lú àmì ayò mẹ́fà sódò méje sí mẹ́fà méje sí mẹ́rin gẹ́gẹ́ bí ó ṣe wáyé ìyẹn gangan lọ́jọ́ tàná gan-an bó ṣe jẹ́ gangan nìyẹn lápá abẹ́ ó dá pàápàá ẹjẹ́ ń gbé bọ́dì kúrò lápá abẹ́ ó dọ̀dọ̀ àwọn awakọ̀ lórí ọ̀dàn ìyẹn Formula One nítorí pé George Russell tó jẹ́ ọmọ ikọ̀. Tó jẹ́ ọmọ ikọ̀ Mercedes, ó ṣubú yakata jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ sọ́wọ́ ojúgbà rẹ̀. Tó jẹ́ ọmọ ikọ̀ Mercedes bákan náà, ìyẹn Kim Antonelli, olólàfàtìgbà ìdíje Canadian Grand Prix, ìyẹn lọ́jọ́ tàná. Bó ṣe jẹ́ nìyẹn mo já ayé kéké, ó dápẹ́ pàápàá àwọn tí wọ́n ti ń fi kọ̀ wọ́n lẹ̀ lára àwọn olùkọ́ni wọn. Lára àwọn olùkọ́ni ilé tí wọ́n fi kọ̀ wọ́n lẹ̀ òun ni Atiri Anthony Raula nítorí pé lọ́jọ́ tàná ó ti jọwọ́ o sí gbogbo àwọn olólùfẹ́ ikọ̀ agbábọ́ọ̀lù bọ́mọ̀ òun ní ẹ̀gbọ́ ẹ ṣe ibi àtijọ́ bẹ̀rẹ̀ ẹ ṣe ibi àjọdé o ó ní ṣùgbọ́n jẹ́rísà agbábọ́ọ̀lù tí ń bọ̀ yìí ó ní mi lè tẹ̀lé wọn lọ o gẹ́gẹ́ bó ṣe jáde yẹn o ó lè mí jẹ́yìn tèmi lóní fẹ́rẹ́ jogi ṣé tẹ́ ẹ̀ bá gbàgbé ọdún 2022-2023 òun ló láǹfààní láti gbaṣẹ́ ìjẹ́ nínú ikọ̀ agbábọ́ọ̀lù Bournemouth. Bó ṣe jẹ́ nìyẹn kò bẹ̀jọ dé bákan náà ló já wípé lánàá àádọ́ kọ́ǹtì òun náà ti sọ fún gbogbo àwọn olólùfẹ́ ikọ̀ agbábọ́ọ̀lù Napoli ó lẹ́gbọ́ ẹ ṣé o mo dúpẹ́ o. Èmi ò nílé láǹfààní láti tẹ̀wájú pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù Napoli mà lẹ́ẹ̀bá gbàgbé ní sáà ìgbábọ́ọ̀lù jálọ̀hún.

0: fẹ lọ gbé àjọ̀nà agbábọ́ọ̀lù ọmọ bíbí orílẹ̀-èdè England yẹn. Ìyẹn àríkè àmọ́ débọ̀ ṣùgbọ́n ẹni tó jẹ́ ààrẹ káfàtàmálà ń gbà kànáà tó ipa agbábọ́ọ̀lù bayern munich uli honest ó ti sọ̀rọ̀ ṣàlàyé ó ní bó ni barcelona ṣe fẹ́ rówó àríkè ó ní wọn lè rí jàre ó láwọn tí ọ̀dà owó àwọn olóko ti ń dá lọ́wọ́ tá a wà ẹ̀
1: lẹ́kọ̀ọ́ ẹ́
0: èlò ni àgbà dínú èlò ni gbogbo owó líìgì wọn.
1: ṣe
0: àríkè nìkan ni wọ́n fẹ́ máa sanwó fún ni amò bí yín ni nígbà tẹ́ ni pé wọ́n gba líìgì a lè sọ wọn lè rówó ṣùgbọ́n a kàn sọ náà ni ẹ mọ̀ pé Robert Lewandowski ó ń lọ.
1: ó lọ rí ọ̀rọ̀ kilo Rashford gan lọkùnrin ọ̀nà fún lọ man u bákàfẹ́ náwó
0: plà fún ìdí eléyìí ẹ mọ̀ pé Robert Lewandowski náà bayern náà ti gbé ó dẹ̀ ṣe dáadáa fún arúgbó ọjọ́ náà náà fi gbé àríkè náà báyìí arúgbó ọjọ́ náà fẹ́ fi gbé.
1: bó ṣe wà ní àwọn bọ́lá bá ṣe ṣàtọ́ bá ṣe ń pé gbàgbà sí ní mo ní ìrírí sí kọ̀dàgbà àwọn kan tí ò dá o tó bá dá ní sango òde rẹ̀
0: bá
1: ṣe ń dàgbà sí ní mo
0: dé o máa dá a lábẹ́ òkúta ìgbà tẹ ní sango òde ni wọ́n bá nípa bí òkúta sí
1: ṣùgbọ́n àṣọ̀rọ̀ bí àwọn sọ́kà fẹ́ràn dánilẹ́lẹ́ náà àwọn bí
0: jackson. ìdíje cap champions league èyàn náà ti parí lọ́jọ́ ọ̀tàná ikọ̀ agbábọ́ọ̀lù Mamelodi Sundowns èyàn látòrílẹ̀-èdè south africa wọ́n tún padà gbà o gẹ́gẹ́ bó ṣe jáwé pé ọ̀mí aláyò kọ̀ọ̀kan ò ní wọ́n gbà pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù asfa èyàn nílùú rabat ìlẹ̀dẹ̀ morocco lọ́jọ́ ọ̀tàná ìgbésẹ̀ àkọ́kọ́ ò ló jáwé pé ikọ̀ agbábọ́ọ̀lù Mamelodi Sundowns wọ́n jáwé olúborí pẹ̀lú àmì ayò kan dodo ìyẹn nílùú pretoria lórílẹ̀-èdè south africa ṣùgbọ́n ńgbà tó dọjọ́ ọ̀tàná ọ̀mí aláyò kọ̀ọ̀kan ni wọ́n padà ta elé tó gbà sí wípé aggregate 2-1 ló padà bá sí ló padà bọ́ sí o Mamelodi Sundowns wọ́n ti gbádé ife ẹ̀yẹ lọ ó ṣe jẹ́ nìyẹn lápá abẹ kò bẹjọ́ dé ó yá pep guardiola ó ti tún sọ̀rọ̀ ṣàlàyé ó ní ẹ̀gbọ́n ó ní mò ń lọ sẹ́ ó ní ẹ má fi ọ̀rọ̀ kọ́rọ̀ kan lọ́rùn ó lóun lọ.
1: NBFA àmọ́ náà wọn náà kùnà ni mo rántí ayé ìgbà tí èyí bá mọ́ ní Ajax Cape Town ní náà kùnà gbàgbọ́
0: ẹ tó wá náà wọn báyìí.
1: ó náà mo sọ pé nǹkan ti yí ó ga o
0: NBFA. àgbà ẹja mú eléyìí náà olùkọ́ni ńgbà kànáà fún ikọ̀ agbábọ́ọ̀lù tirẹ̀ sí ilẹ̀ ìbàdàn Fataya mo ó ní tá a bá wo bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀‐èdè Nàìjíríà ó ní ẹ̀bùn ẹ̀yìn débà ṣé lóòótọ́ ni.
1: ara ẹ̀ náà ni mo sọ pé mo rántí ayé ìgbà tí èyí bá ń dominate continent pé ìgbà yẹn kò dẹ̀ tí sundowns gò tí mo lẹ́nu Ajax Cape Town ló mọ́ wá láti orílẹ̀ South Africa champions league iná kú náà ó máa nẹ̀wé lèyìn bá máa ń nà ayé ìgbà yẹn ni joe baga náà lọ continent tournament mo rántí pé àwọn final champions league àwọn final competition cup léraléra the same year nigeria yẹn joe baga gbọ́dọ̀ pé wọ́n experience na joe baga gbà yẹn èyí bá na ismail ilimba ọkọ náà ẹ ọdún kejì náà experience. so nígbà yẹn báyìí nàìjíríà south africa lọ́lọ́ àti jìnnà síra wọn náà south africa league yẹn ní ìsinyìí ló wá ń gba continent ló wá ń gba léraléra.
0: àwọn agbábọ́ọ̀lù wa lórílẹ̀‐èdè nàìjíríà gan sá lọ
1: ọgbà ọ̀sẹ̀ ní sá lọ́bẹ̀ ńgbà tán dá. so ó tún mọ ìdí olóòótọ́ yẹn so ọ̀lọ́rọ̀ tí Fataya mọ́ ń sọ ó dùn mí pé ní gbọ́dọ̀ tún mọ̀ sọ 2001-2004 ni o dípò kó wa mọ bẹ́tà sí league tí wọ́n ń dá sí tí wọ́n wá ń jó àjò rẹ̀ yẹn
0: now
1: ládùn wo láti rí yẹn ní kọ́tà final champions league kan kọ́tà sọ̀tún competition cup ó túmọ̀ sí pé nǹkan kan ti nǹkan ìdọ́dọ̀ tí ti yàtọ̀ nínú league nàìjíríà tó sì jẹ́ ká wá ojútùú.
0: àgbà kwara united orí kó wáyọ lánàá
1: kàkà kọ́mọ olóore jíǹsì kòtò mọ̀nàmọ́ná
0: wọ́n bójú wa jẹ́ o
1: ìmọ̀lẹ̀ fọ́mọ ọlọ́run ọ̀rọ̀ ojú jẹ́ kọ́ leléyìí se west ham na yan 3-0 lana se 3-0 re
0: won se west ham na yan 3-0 lana Kwara United
1: bi o gbe pe ko woyin tan ta fe ko la ri sugbon ntun wa dun si ni pe a lo relegation
0: 4-0 e po agba a podo paro jo tara wa je
1: po lo to tori pe ti ba ti po lo to ni olohun ko wa yo now awa ti re mo ni sin goal difference
0: la fi bọ́ lọ́wọ́ rẹ mọ́
1: ṣe bọ́ọ̀lù bẹ̀rẹ̀ sí tí wọ́n tí ò tó wá làwọn fi ń lọ relegation báyìí
0: ẹ̀nà
1: ìbárapàdà wọ́n ìtumọ̀
0: àwọn ní àwọn ní minus six àwọn ní minus four
1: two goals péré la fi escape relegation

0: le eku e ma gbagbe odi tati o a jo pade iyen ni diamond arena 1000 naira pelu jesi e ma wo bo bo se je niyan a kaira layo ka pade ni re ka ma do lodi leyin ara wa ire o ire pa e ja ma gbe molomi ilura nitori pe o se pataki o si se koko la pa be o di gba kan
1: oruko mi ni yeye lua toyin egbola mo si le ni 50 odun laye laye ataye dera igudo mi po gan ninu ise ti mo yan layo gege bi osere ori itage ki si re mi be ni ki su mi awo mi si nji pepe pe si bi tomo tuntun lojojumo e fe mo di abajo monomi plus ateje se ogun ton fi po eja cod liver oil se joy full supplement ni eroja epeleke o ntara se o maradan o nje ko mode dagba daada o si nje ki agbalagba ma ta kebe kebe Monomin Plus.
2: Monomin Plus. Fún èròjà tó ń tó inú ara ṣe lẹ́yìn ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ a tún fi èròjà cod liver oil epo ẹja sí ló fi wádìí oògùn méjì tá a papọ̀ sínú ẹyọ kan ṣoṣo la fi ń pè é ní Monomin Plus iléeṣẹ́ Tuyi Pharmaceutical Industries Limited àwọn tó lórúkọ tó ṣe gbẹ́kẹ̀lé níbi kápò oògùn òyìnbó ló ṣe é.

balẹ̀. Bẹ́ẹ̀ni bá tẹlẹ̀ fún. Ti gbọ́ ti jù àmì titi. Àtúpalẹ̀ dé. Ẹ̀kọ́ ń bọ̀ kì. Ẹ̀jọ̀ kí ìròyìn. Níbi tá a ti mọ fún gba yẹn gan. Àwọn ìròyìn lẹ wa kálékáko káàkiri àgbáyé. Gẹ́gẹ́ bó ti ń gbóná. Yorùkú lálá látinú àwọn ìròyìn lẹ wa. Bí ẹ̀kọ́ àjímúlóòrọ̀. Níkànnì gbóhùnsáfẹ́fẹ́ Diamond 88.7 FM Ìlọrin. Àtúpalẹ̀ kẹ́tẹ́pẹ́ ìròyìn tó dúró tán dín gidigba. Àgọ́ mẹ́jọ òwúrọ̀ ni gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ ẹtì Friday ni àtúpalẹ̀ ó mọ dé sí ti gbọ̀n yín. Bó bá wá di ọjọ́ Saturday tẹ̀mọ́ ọjọ́ ìsinmi Sunday. Àgọ́ mẹ́jọ òwúrọ̀ ni àtúpalẹ̀ ó mọ gbéra sọ. Níbi táwọn ọ̀jọ̀gbọ́n tó mọ ti fún tẹ̀dọ̀ ohun tó ń lọ wá. Wọ́n ti máa bá wa fojú sunukun. Wo àwọn kókó tá a ti ṣáájú mẹ́nuba nínú ìròyìn. Àtúpalẹ̀ ọ̀bọ̀bá là bókè kókó là bókúta. Bẹ́ẹ̀ yẹ bá gorí òrùlé ojú atólé ojú atoko. Àtúpalẹ̀ ọba ló la dé orí èjìgbàrá ẹlẹ̀kẹ́ níta àwọn ìjòyè.

oúnjẹ ìgbàlódé níbi tí fàájì tó lékè ń ka sódú sí tó ti lè jáyé ọlọ́ba nílùú ìlọrin pàápàá jùlọ lásìkò pọ̀pọ̀ sí ọdún iléyà tó wọlé dé yìí Dante restaurants and lounge nílé oúnjẹ àtàtà tó gbámúṣé kò sí irúfẹ́ oúnjẹ tilẹ̀ yìí tàbí tó kí òkúta ẹwà dọ́dọ̀ wọn tẹ́ ò ní bá ń bẹ̀ tóbi dórí àwọn mímu tó tutù dódó tó ti ìgbàládùn àríyá tó sí pẹ́pẹ́ fún gbogbo ẹ̀yìn tẹ́ ń bọ̀ láti agbègbè Gèrè-Alimi ẹ̀bẹ̀rẹ̀ ilé eku yàrẹ̀ tó ń bẹ ní kọjá Cottage Hospital lágbègbè Adéwọlé nínú ìlọrin bó sì jẹ́ mandate lẹ ti ń bọ̀ ni ọlọ́run ṣògo nílé oúnjẹ ìgbàlódé Dante restaurants and lounge fi kalẹ̀ sí ẹ̀wà gan àwọn ohun jíjẹ tó kàtà hánà tẹ́ ẹ mọ́ barbecue wà fún gbogbo ènìyàn lọ́fẹ̀ẹ́ lásìkò ọdún iléyà tí í ṣe ọjọ́ Wednesday ọjọ́ kẹtàdínlógún oṣù yìí ní Dante restaurants and lounge fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ̀pẹ̀ sórí nọ́mbà yìí 0703863493 Dante restaurants and lounge ilé oúnjẹ ìgbàlódé tó kọjá

0: Aye ni ojo kesan ati ojo kewa osu kefa odun ta wa yi eto emeje lojumo ni fojo mejeji mesaro atagumaru role ojo kesan ati ojo kewa osu kefa odun ta wa yi ni o waye fun ibere alaye lekunrere e pe 081 3097 6276 081 3097 6276 omo dagba okunrin atobirin iwo gan leto yi wa fun abewo ojo meji apostle johnson suleman wa pelu igbagbo re jesu loluwa ko yi pada
1: E tete si ikede pataki yi, e yini lati fito bubu e ni eleti pe, awa koshe moshe tu mwa moju ileja ni pa ito itoju oju, la jo Benjamin Franklin Foundation, shetu itoju oju fa mwa e nyan le yitun lo lo wo lo wo, nilu e loni ati agbebire. Lati jan fani eto yi, e ugwa kadi furuko sile, welu e degbeta naira, 500 naira. Lẹ́yìn náà ni ó ní àǹfààní sí ìtọ́jú àìsàn ojú gbígba oògùn tí mọ́ àwọ̀ ojú tá a mọ̀ sí medicated glasses lówó tí oògùn ní lápá níbi tí ètò yìí ti ń wáyé ni Ọlálómi hospital tó wà ní agbègbè stadium road nílùú ìlọrin aago mẹ́sàn-án òwúrọ̀ sí mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́ ni ètò yìí fi ń wáyé o fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé àjọ Benjamin Franklin Eye Foundation sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08032622377 Àjọ Benjamin Franklin Eye Foundation ni olùkéde.
2: Tọ ẹka bọ pada láti ẹka ìpolówó ọjà Ashley bá wa dá sí àwọn ìròyìn tá ń gbé yẹ̀wò lọ́wọ́
3: láàárọ̀ yìí
2: ǹjẹ́ àwọn ibolú yẹ ká tún fojú sí táyì fojú sí ibolú yẹ káwọn ìjọba fojú sí tí wọn ò fojú sí ibolú yẹ káwọn aráàlú fojú sí tí wọn ò fojú sí.
3: Ṣé máa wọn adarí ẹlẹ́sìn?
2: Ṣé máa wọn adarí ẹlẹ́sìn? Torí bàbá ní ká dákẹ́ bá ti ń dákẹ́ yìí kí omi má bàa tún máa tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu.
3: Tabá rí wo àtẹ̀ránṣẹ́ kan tí ọ̀nà ibo Ìṣọ̀lá ṣe láti sápá títí wọn fi léde lẹ́ẹ̀kan wọn ní ǹjẹ́ ó yẹ kí àárò àkòyè pé káwọn èèyàn máa tún lọ ìṣọ́ òru a rí pé ìbéèrè tí nǹkan tí wọn fi léde ó jẹ́ ohun tí a gbọ́dọ̀ ronú sí púpọ̀ púpọ̀.
2: Wọ́n ní can you say there is a freedom of expression in the country? Freedom of expression orílẹ̀-èdè Nàìjíríà ǹjẹ́ báwo la ṣe fẹ́ gbé kalẹ̀ àgbékalẹ̀ náà òun náà nígbà tá a fẹ́ sọ̀rọ̀ ní ká má sọ̀rọ̀ kò bá kùgbé ká má sọ̀rọ̀ kò fàkèsì fàṣà ṣùgbọ́n àmọ̀ràn of course freedom of speech wà nínú àmọ̀ràn.
3: Ẹ jẹ́ àwọn ẹni tó wà mẹ́. Ẹ káàárọ̀. Ẹ ṣe wẹ kó ojúmọ́.
4: Ọlá láti alágbàdo.
3: Bóyá ẹ tẹ̀ wájú.
4: Ní tí ó ṣẹlẹ̀ ń bẹ̀ ní tèmi fẹ́ dá sí bẹ́ẹ̀ ni pé àwọn tọkọ jí gbé ná ọlọ́run ọba kó dá wọn padà ọlá nàgbé fowó ládédé àsìkò ẹlẹ́ẹ̀kejì ni pé ọwọ́ ètò ààbò yìí ó gbé ti ṣèyà àwọn olórí wa ò yà sí nípa tí wọ́n máa ń pòwe pé ìjọba amúnimóògùn ni kí wàá lóde kan ráwọn eléyìí mú british gbé àwọn alágbára kan ló wọ́n abẹ náà ẹ̀ka ṣiṣẹ́ tọkíní yìí tọ́lọ́run bá ṣe tí ìjọba míì bá wọ́n abẹ bóyá ọlọ́run lè tún ló yí padà bíkọ́sì gbogbo eléyìí kò fẹ́ yí wa mọ́ ò tọ́ ẹ̀ wá lè lọ ẹ bá lọ ẹ mọ̀ wọ ẹ̀yìn lẹ́mìí wá pé ọlọ́mọdé ń jìpá bí ọlọ́run kò fi nàìjíríà kwara ní farabalẹ̀ lágbára ọlọ́run.
3: Lójú òpó WhatsApp ẹni ní ẹ̀ka ọ̀rọ̀ ẹ̀yìn àtọkùn wa wọ́n ní lórí ètò ìdìbò abẹ́lé APC tó gbé ààrẹ wọlé wọ́n ní àfi ẹni tí ó bá ń tan ara rẹ̀ jẹ nìkan ni kò mọ̀ pé wọ́n kàn ń ka nǹkan tó wù wọ́n ni wọ́n ní kò sí nǹkan tí ó wù kò sí wọ́n sì kọ nǹkan tó wù wọ́n ni wọ́n ní 1, 2, 3, 1,000 ọ̀dà wọ́n ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Abdulwaheed oko ọba àwọn ni wọn fi èyí ò ń ṣọwọ́ sí wa bákan náà honorable abaya yusuf láti agaka ìsàlẹ̀ fúlàní wọn rọ ìjọba ìpínlẹ̀ kwara láti gbé ìgbésẹ̀ tó lákàkì láti lè ṣe ìdámọ̀ kí wọ́n sì pinwọ́ àwọn ìṣòro tí ń kojú ọ̀rọ̀ ètò ìjínigbé ìkógun jàlú tí mọ́ ìgbésùnmọ̀mí ní ìpínlẹ̀ yìí ẹ ṣeun gan
2: honorable
3: abaya yusuf láti ìsàlẹ̀ kòtò ẹjá tún wo ẹnì tí ó tún ń bẹ́ẹ̀ ẹ dákun ẹ bá wa tún mú 091-3655-6952 lójú òpó WhatsApp ẹ lè lo 091-3655-6864 ẹnì kan bẹ́ẹ̀.
2: Ẹ káàárọ̀.
4: ẹ ṣeun ayọ.

0: ní sọ̀rọ̀ láti ọlọ́run sí ogun mo kí dámọ̀dù mo sì kẹ́yìn lóòtú náà kò tó bàjẹ́ fún gbogbo wa o. Tẹ̀lé àwọn ara wa là ń ṣera wa lórílẹ̀‐èdè Nàìjíríà. Tẹ bá ta gé ìjẹ̀rọ àwọn oníbò fún ara mo gbọ́ àwọn nǹkan tẹ́kúndó tẹ̀lé ṣé bí àwọn èèyàn kan ń gbà wọ́n lálejò. Nínú Nàìjíríà náà mẹ́ ti wá. Àwọn èèyàn kan ń ṣàbò sí tí wọ́n ń ṣe agbódegbà fún wọn. Inú Nàìjíríà náà ni gbogbo wa náà jọ wà. Àwọn ara wa ní ká kìlọ̀ fúnra wa. Tá a bá kìlọ̀ fúnra tá a bá ríra wa mú tá a bá ríra wa kọ́sàn. Gbogbo orú àwọn jàǹdùkú wàhálà báyìí kò ní máa wáyé mọ́. Tíjọba kan bá dé ìjọba fọwọ́ tó le wọ́n àwọn ọmọ kó ara wò. Tí n bá parọ́ lọ́sùn parọ́ lọ́sùn parọ́ nígbà pa. A sì mọ̀ kí gbèjọba pé àtẹ̀tọ́ mọ̀ àtẹ̀tí ò mọ̀ ìnigbo ni wọ́n ń pa. Àwọn ara wa ni ẹ já kìlọ̀ fúnra wa lórílẹ̀‐èdè Nàìjíríà o. Nàìjíríà ò ní bàjẹ́ kò ní bàjẹ́ fẹ́ nìkan kan wa o. Mo kí yẹn kú ètò.
1: Ẹ ṣeun. Bello láti Kúlendé, wọ́n ní àkàrọ̀. Wọ́n ní ṣé dandan ni kí a lọ sí orí òkè kí àdúrà tó gbà ni. Wọ́n ní kí oníkálukú máa gbàdúrà nínú yàrá rẹ̀ lásìkò yìí. Wọ́n ní ọ̀rọ̀ ètò ààbò àwa ara wa a nílò láti yẹ ara wa wò. Wọ́n ní torí àlejò tó bá mọ sàárè àfọ́jú onílù lọ́wọ́ sí. Wọ́n ní ìlú kọ̀ọ̀kan ní láti mú ọ̀rọ̀ ètò ààbò ara wọn lọ́kùnkúndùn pẹ̀lú àwọn kan ìṣẹ̀mbáyé tẹ mọ́ ọ̀nà ìgbàlódé. Wọ́n wá ní kí oníkálukú lọ gba ọ̀dà ẹja fi èyún lẹ̀. Adúpẹ́ Bello láti Kúlendé ni wọ́n fi èyún ṣọwọ́ sí wa. Ta ló tún wà ń bẹ̀?
2: Ọ̀hún níjọba jẹ́ nǹkan tí mi rí sọ̀rọ̀ ètò ààbò tó ń ṣẹlẹ̀ yìí wà lọ́wọ́ aráàlú ní wà lọ́wọ́ ìjọba tó pọ̀. Irú àwọn asòfin wa àwọn sẹ́nitọ̀ wa láti ìkíní ìdípẹ́ tí ẹgbẹ́ ti gbófin tó lágbára wa látòyè òkè yẹn wálẹ̀ dà. Àwọn tó ń ṣe kíní yìí ò tán bá mú un pípa ni. Tí irú àwọn òfin bẹ̀rù yẹn bá wà kíní ó rí bí sí wọ́n mú wọn wọ́n sọ wọ́n lẹ̀. Àwọn security wa gan-an ó ti rí ọkàn wọn wàhálà tí wọ́n ṣe tí wọ́n fi rí wọn mú wọ́n kó wọn dókè wọn ó dájọ́ fún wọn àwọn kan ní wọn fún wọn ní amnesty orúkọ lábẹ́ ṣe eléyìí dà àwọn tó dẹ̀ ń tí wọ́n dẹ̀ ń pa yìí àwọn aráàlú ni wọ́n ń pa so káwọn olórí wa kí wọ́n bẹ̀rù ọlọ́run káwàlú bẹ̀rù ọlọ́run ọlọ́run níjọba.
1: Ọ̀dà ẹ ṣeun fún ìdásí tiyín. Olúmọ Fawaz, wọ́n ní ìmọ̀ràn wọn fún ìjọba ni pé kí wọ́n tẹ́tí sí àwọn aráàlú kí wọ́n sì gbé ìgbésẹ̀ ní kánmọ́ kó bó lórí ọ̀rọ̀ ètò ààbò. Wọ́n ní kí wọ́n gbájúmọ́ ìṣọ̀kan ìdàgbàsókè àti ìbí òjòbí láàrin àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà. Wọ́n ní ìfọwọ́sowọ́pọ̀ tí ó jẹ́ olóòótọ́ ní ohun àdúrà. Wọ́n ní ilẹ̀ Nàìjíríà yóò dé jẹ́ ibi tí ààbò ti dúró re. Wọ́n ní láfikún wọ́n ní ìjọba wọ́n nílò láti ṣiṣẹ́ pẹ̀lú àwọn adarí ìlú àwọn orí adé àti àwọn aráàlú gan láti lè máa gbọ́ àwọn ìròyìn tí ó ṣe kókó àwọn ọ̀nà tí wọ́n lè gbà láti mú àtúntò bá ọ̀rọ̀ ètò ààbò ilé wa. Ẹ ṣeun ibi tí a ó kà á dénú Olúmọ Fawaz Adúpẹ́ ẹ já tó wo ẹnìkan sí kó tó rí pé a máa lọ.
0: Ẹ̀lọ́.
3: Ẹ kojúmọ́ o.
0: Yes, ẹ kojúmọ́. Ta ni mọ̀ra ló kò padà láti takúdé mọ́? Tẹ̀rí àkọ́kọ́ bẹ̀bẹ̀ káwọn ìjọba wa kẹ́dàkùn torí tọlọ́run. Mo gbọ́ ẹni tó bá ti mú nígbà wọ́n pààyàn ni àbájínigbé ni. Ẹ má máa náà ń ferí jẹ nìkan kan mọ́. Ẹni kan ti pa kíni kọ́ jẹ́ èyí kíni kọ́ jẹ́ dùnú fún fámìlì tiẹ̀. Bẹ́ẹ̀ bá ti wá máa wà láburú ẹ̀ nẹ̀ka foríjì fún wọn. Kí wàá ní kí wàá ní ìtumọ̀ pé wọ́n ẹ mú ẹni tó sẹ̀ sí. Kí wọ́n dàkún torí tọ́tọ́ yíwà àwọn àlú mi wà tán ti fà wá já jáde láwọn adarí bí yẹn. Ta mọbi tí wọn kù sọ̀nà ibi tí wọn gbà lọ bóyá yìí wọn wá dààmú wa ń kọ́ wa nísìn. Àìsàn fáwọn asòfin wa náà ẹ yà ọ máa sòfin wọn kan wá sórí afẹ́fẹ́ bíi náà ni. Pé ẹ̀yin tẹ́ ẹ nílé asòfin ìgbésẹ̀ wo lẹ̀ ń gbé pẹ̀lú ajínigbé yìí. Ẹ tó lè jọsẹ̀ sí wa ní mọ́júmọ́ ní oṣù tì nísìn. Wọ́n pààyàn mẹ́ta nù ìta gbọ́ wọ́n gbé yàn 15 ní ṣọ́ọ̀kì níbi ètò ààbò. Yàrá níbi ìsọjí èyí táwọn náà sì ṣẹlẹ̀ kí ni sara wọn nìkan bó ṣe wù kú ọmọ wọn ṣàdúrà fún Nàìjíríà wọn ṣàdúrà fún Kwara. Ibi tí a bá ti lè ṣàdúrà yóò ti ṣàdúrà tí wọ́n dọ̀dọ̀ wọn ní káàbọ̀ lọ́ka nìkan máa ti kò nílò ti lè ṣàdúrà. Bàbá obìnrin yóò ṣàdúrà nìkan máa ṣàdúrà fi kan. Débi bí owó jẹjẹ wọn dúró àtàwọn bá káàkiri táwọn òní sẹ́yìn kátàwọn lè ṣe ni. Kí wọ́n dàkún torí tọ́lọ́ gbogbo asòfin àtẹ́wọ́ abẹ́rẹ́ ní sàánà lọ ni wọn lọ dì gbò olórí wọlé wa wọ̀ mọ́. Olórí wọlé wa wọ́n ní gbogbo wọn tẹ́lọ̀ jà sí pámárì tẹ ìjà sẹ́yìn àwọn èèyàn. Àyàn ń bẹ̀lú kwajú ni gbé nísìnyà wọ́n yà ọmọ ọlọ́mọ. Àwọn kéèké bẹ̀lú kwajú ni gbé ẹ̀yà táyà lè yẹ fún àwọn tí ń lọ́lú Èbó ẹ̀ sì ń jà sí pámárì.
1: Ẹ ṣeun fún ìdásí tiyín. A nílé gba ìpè kankan mọ lórí ètò lónìí. Àìtí ẹ fi àtẹ̀ránṣẹ́ ṣọwọ́ tá a nílé ka. Ẹ ṣeun o Comrade Azan láti Ìlọrin. Adúpẹ́ ìtọ́pa Tìjání láti agbègbè gbangba. Ẹ ṣeun o Kọ́ládé Àyìndé láti Àsàdá.

0: Diamond FM, radio made for you.
1: Àwọn yóò bá ló sọ pé ìlera rọ̀. Ẹ̀dá tó bá wà lálàáfíà lórí èrè fanda. Ẹ wá jàǹfààní ìwòsàn láìlóògùn. Ìmọ̀ ẹ̀rọ tẹkinọ́lọ́jì ti sún sọ́wọ́n iwájú. Ẹ̀rọ ìgbàlódé tí wọ́n pọ̀ kọrẹ̀ ní Therapy 90 machine. Ni wọ́n kó wàlúùdí bàbí láti ilẹ̀ òkèèrè. Èyí tí wọ́n fi ń ṣàyẹ̀wò ara lọ́kàn òjọ̀ kan. Therapy 90. Èyí jẹ́ ìyá àìsàn ara tẹ́ ẹ bá ní. Ẹ sá ti dẹ́sẹ̀ lórí ẹ̀rọ Therapy 90 machine. Lọ́gán ni ó mọ ṣàtúnṣe àgọ́ ara yín. Gbogbo àwọn sẹ́ẹ̀lì ara tó ti kú ni ó sọ dọ̀tun. Àwọn vein tó ti dí ni ó fọ̀ mọ́ ṣáká. Ẹ̀jẹ̀ ó sì máa lọ sí gbogbo ibi tó yẹ kó lọ lágọ̀ọ́ ara. Wọ́n náà lọ rí ṣàyẹ̀wò pẹ̀lú Therapy 90 machine. Kó o lè mọ̀ bágọ̀ọ́ ara rẹ ti ṣe rí. Àǹfààní wà fẹ́yìn tẹ́ bá fẹ́ ṣàyẹ̀wò lọ́fíìsì wa. Pẹ̀lú owó tí ò gara. Àbẹ́yìn fẹ́ ra ẹ̀rọ.

0: 1990 machine tẹ́sì máa lò fúnra yín àbí ẹ̀yin fẹ́ jẹ́ alágbà tẹ́ kà sí wọn ọ́fíìsì wa tó wà ní number 3 Oro Road Atọ́lápọ̀ Moye Plaza Off Taiwo Òkè Ìlọrin ẹ tún lè kà sí wa ọ́fíìsì wa tó wà ní Babsam Complex number 8 Ọlọ́rùṣọ́gbó Road Upper Gakabi Ìlọrin àbí ká ẹ pè sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 09039254939 tàbí 08035805688 Therapy 90 machine ẹ̀rọ ìgbàlódé tó ṣèwòsàn nínú àgọ́ ara. Àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń gbọ́ wa ń lé aláfíà wa ò ní di fíáfíà o. Ìrìnàjò tí mo rìn ni mo fi ṣalábàápàdé iléeṣẹ́ kan tó jẹ́ wípé àláfíà àwọn èèyàn ló jẹ wọ́n lógún. Wọ́n ní a sọ fún yín pé àwọn ti kó àwọn irinṣẹ́ ìwòsàn ìgbàlódé kan wọ̀lúdé láti ilẹ̀ òkèrè tí wọ́n pe orúkọ rẹ̀ ní Therapy 90 machine. Ṣé rí ẹ̀rọ ìgbàlódé tá ń sọ yìí? Ìmọ̀ ìjìnlẹ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n papọ̀ tí wọ́n fi ṣe àgbéjáde rẹ̀. Therapy 90 machine. Ìwúlò rẹ̀ pọ̀ púpọ̀ gan a lè ta tán. Ẹ jẹ́ mẹ́nuba díẹ̀ mẹ́. Àwọn sẹ́ẹ̀lì kan ń bẹ nínú àgọ́ ara tó jẹ́ wípé tí àwọn sẹ́ẹ̀lì yìí bá ti kú oríṣiríṣi àìsàn ni ó mọ jáde nínú àgọ́ ara ẹni. Bẹ́ẹ̀ bá ti wá gbẹ́sẹ̀ lórí ẹ̀rọ Therapy 90 machine, gbogbo àwọn sẹ́ẹ̀lì tó ti kú lágọ̀ọ́ ara yóò sọjí lẹ́sẹ̀kẹsẹ̀ tí ó wá dàbí tọmọ tuntun. Àkọ́kọ́ nu o, wọ́n ń pẹ̀kẹ́ ní vẹ́ẹ̀nì nínú ara tó máa ń gbé ẹ̀jẹ̀ káàkiri. Bí vẹ́ẹ̀nì yìí bá ti wá, ẹ̀jẹ̀ ò ní láǹfààní láti lọ síbi tó wù ú. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ti wá gbẹ́sẹ̀ lórí ẹ̀rọ Therapy 90 machine yìí, gbogbo vẹ́ẹ̀n tó ti dì yìí yóò fọ́ mọ́ lágá lẹ́sẹ̀kẹsẹ̀ tẹ́jẹ̀ ó sì máa lọ sí gbogbo àgọ́ ara. Ẹ rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló máa ń dùbúlé àìsàn kan tàbí òmíràn. Ìyẹn tẹ́jẹ̀ ò bá ti láǹfààní láti lọ síbi tó yẹ kó dé nínú àgọ́ ara. Gbọ́n adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Therapy 90 machine. Ó mọ̀ ti sọ nǹkan dẹ̀rọ. Bẹ́yìí bá ti bẹ́sẹ̀ lórí ẹ̀rọ Therapy 90 machine. Ẹ̀yin gan ti mọ̀ wípé nǹkan kan ti ń ṣẹlẹ̀ nínú àgọ́ ara yín. Ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n bá gbẹ́sẹ̀ lórí ẹ̀rọ Therapy 90 machine, wọ́n mọ̀ làágùn ni. Èyí fi hàn wípé àwọn nǹkan kan tó ti bàjẹ́ nínú àgọ́ ara wọn ó ti ń sọjí padà. Ẹ̀rọ ìgbàlódé tó jẹ́ pé ìmọ̀ ìjìnlẹ̀ ni wọ́n fi ṣe àgbéjáde rẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ sanra lásán jù tẹ́ ẹ fẹ́ dínkù, ìyẹn obesity, àǹfààní wà fún yín láti wá sọ́fíìsì wa láti wá ṣàyẹ̀wò. Ọ̀pọ̀ ni kì í rọ ọrùn sùn dáadáa, ó sì lè fa ẹ̀jẹ̀ ríru. Ọ̀pọ̀lọpọ̀ ló máa ń yọrí sí kọ́wọ́ máa kú rìrì, kẹsẹ̀ náà ó sì máa rì. Irúfẹ́ ìpèníjà wo ló ń dojúkọ ẹ̀yin? Bẹ́ẹ̀ bá ti dọ́dọ̀ wa, gbogbo ẹ̀ ti di àfẹ́yẹ̀ tí egun fi sọ. Therapy 90 machine, a lè sọ ìwúlò rẹ̀ tán àyàfi tẹ́ ẹ bá dọ́fíìsì wa. Ọ́fíìsì wa ń bẹ ní number 3 Oro Road Akọ́lápọ̀ Moye Plaza Off Taiwo Òkè Ìlọrin. Ẹ tún lè kà sí wa lọ́fíìsì wa tó wà ní Babsam Complex number 8 Ọlọ́rùṣọ́gbó Road Upper Gakabi Ìlọrin. Ẹ̀yin ẹ pè sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí, ẹ kọ nọ́mbà yìí lẹ̀ 09039254939 tàbí 08035805688. Àǹfààní wà fẹ́yìn tẹ́ bá fẹ́ ra ẹ̀rọ Therapy 90 tẹ́sì máa lò nínú ilé fúnra yín tàbí ẹ̀yin fẹ́ jẹ́ alágbàtà, ẹ̀yẹ kà sí wa lọ́fíìsì wa. Therapy 90 machine is a new technology device. The two technologies are PEMF, pulse electromagnetic field, and teraarts that can treat many sickness in the body. Just place your legs this machine, it will boost all the dead cells in your body and your body go start kakpe. This machine is also designed to clean all blocked vein in your body, which will enable free flow movement of blood in the body. Many people where they battle with various sickness like stroke, diabetes, kidney disease, hypertension, etc. Don't they thank God after using this Therapy 90 machine? Come to our office for checkup. You go give testimony. You can also get this machine for your personal use. You want to be the tailor? Visit us today at number 3 Oro Road Akọ́lápọ̀ Moye Plaza Off Taiwo Òkè Ìlọrin or Babsam Complex number 8 Ọlọ́rùṣọ́gbó Road Upper Gakabi Ìlọrin. Call on this number 09039254939 or 08035805688. Therapy 90, a machine that can treat many sickness in the body.
1: Bá balẹ̀ á nípa òjò balẹ̀ á ta ṣàràṣàrà. Diamond FM 88.7 nípínlẹ̀ Kwara ọ̀gbọ̀n wọn là á ṣe.
2: Ètò ńlá tó ń tọ́ni sọ́nà lórí bí ìdàgbàsókè yóò ṣe dé bá àwùjọ wa látún rán wa létí nípa rẹ̀. Ẹ bá wa dá sí ní ètò kan àràǹbàdà lórí ìkànnì yé ètò tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó tún gbà wọ́bọ̀ pẹ̀lú àwọn atọ́kùn apèdè gbáyì àwọn àlejò tó tó gbangba sùn lọ́yẹ táwọ̀ wọ́n sì kájú ìlú lórí gbogbo àwọn ọ̀rọ̀ ìdàgbàsókè tá a bá ń ṣàgbéyẹ̀wò rẹ̀ lórí ètò ní gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ Ẹtì Friday. Bẹ̀rẹ̀ láti dédé aago mẹ́wàá òwúrọ̀ lórí ìkànnì Diamond 88.7 Ìlọrin. Ẹ bá wa dá sí ètò fọmọdé ọ̀dọ́ àgbà tó lórí tẹ̀lẹ́mù tó ń ṣíjú wa sáwọn iṣẹ́ ìdàgbàsókè káàkiri àwùjọ wa. Ẹ bá wa dá sí tọ̀sẹ̀ yìí àjọ gbọ́ni.

0: bon tolon o bi lo wa na ni kila fa yi wa si so aranta fa yi wa si na ni bi ta rin bi wa si ninu ta so loro aranta fa yi wa si ni pe kila fi asiko ti nkan le se abu mi jan ni abi atuje ko le si so tolon o bi lo wa ni e adupe lo won. Yeah, back to your question, sir. In governorship wa ta se ni ana ani eyan marun gbogi ti won wa governor eyan marun gbogi te ba ra won mararun yi awon merin wa lati Kwara Central enikan wa lati Kwara South awon to wa lati Kwara Central ni Professor Ali Ahmad former speaker honorable Bolaji Gambari Umar Bolaji Gambari engineer Sulaiman Bolakale Kawu Alaji Ladi Azan awon yen wa lati Central en to si karun ni barrister Zeni Ibiwoye Sam awon wa lati Kwara South ti e ba wo awon ta so yi ti e ba pade won ton ma n ba yin soro Kwara ton ma n soro Nigeria e so fun wa pe tura ni ba se president Nigeria gbododa because oloye ni gbogbo won gbon ni won and won ti ni awon asele to what ta pe ton ba fe se president Nigeria o won o ni sese gbe so tiru won ba wa wo won gba form form governor egbe wa 20 million and above ni also 20 something million ni ni kini ologba olo se tax clearance re so almost 30 million naira so leyin leyin won wa se constitution won as the 16 local government across 193 ward ni Nigeria leni ti e ba n gbe bi ta wa yi ni wo nikan o o fe lo ba routine akoko ma pe tram flow re oro bi oro 100,000 ni so ka to wa so pe eyan ji oko moto merin meta won lawon lo si ba routine awon fe lo le so fun won pe awon fe dari yin awon fe soju yin awon nkan da won ni lokan lati fi soju yin ni so kiyan wa lo ba routine ko lo kaamo ko lo idu ko lo patiji ko lo moro ko bo si Kwara South be yen ko tun ara fun so kiro eniyan tun wa le gba pe ninu awa mararun ye nikan na ni kẹni ẹ wa ni kó má dé gbèdéke ojú ó tì mí àbójú ó tì ọ kó tó di pé a filẹ̀ fúnra wa so káwọn yẹn wa agree lórí consensus agreement yóò tún wá sí pé bóyá agreement inú yàrá àbẹ́nìkan fún yàn lọ́rùn agreement tí wọ́n jáde sórí social media tí wọ́n agree pé lẹ́yìn undertaking ta fún yín o because àwọn kankan bẹ́ẹ̀ tún fẹ́ káwọn tó wà lè gbọ́ wa lórí ọ̀rọ̀ yìí wọ́n jọ sign undertaking pé àwọn ò se primary láàrin ara wọn ìdójútì ni ló ń jẹ́ primary àwọn fẹ́ consensus láàrin ara wọn wọ́n wá report fún party party wa sọ fún ṣe bẹ́ẹ̀ tilẹ̀ fẹ́ consensus lọ múra yín lókù inú ti party dùn pé pẹ̀lú ẹ̀yin táwa rí yìí o kò sẹ́ni tẹ́ ẹ mú wá fún wa good to go wọ́n wá lẹ́kìnní wọ́n wá lẹ́kìnyà ẹni ìgbà táwọn ti gbà pé consensus làwọn fẹ́ ṣe àwọn náà sì tún gbà pé party náà náà làwọn fi contest ẹ ti tọwọ́ bọ̀ wí òfin ẹlẹ́fẹ́ ṣe consensus party náà tún sọ fún yín pé kò sẹ́ni tẹ́ ẹ mú wá táwa lòdì sí torí gbogbo ilẹ̀ kójú òṣùwọ̀n at the end of the day wọ́n tún wá jáde sórí social media wọ́n wá ń sọ pé àwọn fún party àwọn àwọn fún lídà wa senator Abubakar Bukola Saraki ní orí ọ̀fẹ́ lẹ́yìn ìwé táwọn jọ sí láàrin ara àwọn yìí ẹ̀rí pé zan gbogbo ọ̀nà sọ pé wọ́n bẹ̀ professor wọ́n bẹ̀ àwọn fún wọn ní àpọ́nlé àwọn fún ẹgbẹ́ òṣèlú pdp àwọn fún lídà ẹgbẹ́ òṣèlú pdp senator Abubakar Bukola Saraki àwọn fún wọn ní àpọ́nlé àwọn dá àpọ́nlé tá ti ń fún ẹgbẹ́ àwọn dá padà sí wọn pé ká dákun torí tọlọ́hún gbogbo ẹni tá fáwọn tá bá mú nínú àwọn làwọn òkun.
1: Honorable Malam Olaita Obalowo.
0: Naam.
1: O jọ bi pe e ti dahun bere.
0: Be je ki e mo pe itese loni Oyo o.
1: Beni.
0: So,
1: ṣugbọn nu oro yin en je ko di mimo pe ko si wi pe won fi enikan boya won mu lagidi abi boya won mu enikankan nipo opon lori ati pe ki won fo nsokan lori eni ti yo je omo oye. Ṣugbọn a gbọ pe ikan lara awon oludije inu e odo si
0: ina la n bo wa yi ina la n bo wa yi se mo pe mo ni awon funra won ni won lo si pade ti won se party secretariat ko n se

0: àwọn èèyàn látapá ìlà oòrùn ìpẹ Kwara Kwara North. Ni wọ́n bèrè wípé àkókò ti tó fún wa pé tiẹ̀ yọ̀dàgbà lára ká kó já wa ni ó ṣe gómìnà láti ìgbà yìí wá látọdún 1999 tó jọ bíi pé ìṣèjọba àwarawa tó ti padà sórí Nàìjíríà apá àbí tá à ń sọ yìí ó jọ bíi pé wọn tí ṣe gómìnà bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ kí wá ló dé tó fi jẹ́ wípé àárín gbùngbùn ìpínlẹ̀ Kwara lẹgbẹ́ òṣèlú yín tún lọ ẹgbẹ́ òṣèlú APC tẹ mẹ́nuba abẹnugan ilégbèmọ̀ aṣojú ṣòfin ìpínlẹ̀ Kwara
1: APC Kwara àbí national
0: ẹ ṣe sùúrù
1: Kwara state candidate
0: ṣùgbọ́n ohun tí àwa gbọ́ gẹ́gẹ́ bí senator ń gbà kànà tó tún jẹ́ minister ń gbà kànà tó wá ṣe ìdarí ètò ìdìbò abẹ́lé musili ọba nìkòrò ṣe sọ onímọ̀ẹ̀rọ Soliu Danladi oni agbọ́ ẹgbẹ́ òṣèlú ADC Sakari Muhammed láti Kwara North náà mú kí ló dé tó fi jẹ́ pé ẹgbẹ́ òṣèlú yín àárín gbùngbùn ìpínlẹ̀ Kwara òun lè wá sí nígbà tí àwọn èèyàn ìpínlẹ̀ agbègbè North tí wọ́n ń béèrè pé dákun ẹ jẹ́ kí kinní òun tó wá sọ́dọ̀ wa.
1: Ẹ ṣeun ṣe rí politics ọ láti mú ẹni tí ó bá jẹ gọ́vnọ̀ tí ó díje fún gbogbo òpó quality before zoning àwọn èèyàn ó jáde ẹ wá wọ pé n tá a fẹ́ o ta ló ní lọ́wọ́ ṣé Kwara North ni àbí Kwara South or Kwara Central ṣeré sentiment mo mọ bá nǹkan jẹ́ bá ní ẹlòmíì lè wo pé ìgbà tí ò ṣe yan yáyìn tó jẹ́ pé bẹ́ẹ̀ ni citizenship tẹ́mi ń lò jẹ́ kí n máa sá lọ bẹ̀rùn tó jẹ́ pé òye rè ò gbé tó fẹ́ béèrè so zoning jàǹbá náà máa ń fi zoning in politics ṣe pé tí mo sọ ẹni tó bá sọ fún wa tó lè mú kúrò lọ́wọ́ pé zoning tí àwọn ṣe o tó lọ sí north o tó bá tẹ̀yẹ́ pé wọ́n ṣe zoning tó tọ́ ni so yẹ kí gọ́vnọ̀ announce ẹnìkan láàárọ̀ kan ṣe kọ́ sí announce ẹlòmíì níjọ́ kejì sẹ́ni tí gọ́vnọ̀ announce láàárọ̀ ṣe north ló ti wà ní ṣe rí wọn ò ṣe zoning ní ti gọ́vnọ̀ ọ̀fẹ́ ló ń ṣe tó bá pẹ́ni tó fẹ́ ẹjẹ́ kí n tó sọ fún yín tó bá pẹ́ni tó fẹ́ o wọlé wọ́ọ̀dù ló ti wá níbi tí ọ̀rọ̀ gọ́vnọ̀ wa rí tó ṣe dé tó bá pẹ́ni wọlé wọ́ọ̀dù ló ti wá òun náà ni ó announce gọ́vnọ̀ ò tẹ́ ẹ̀ mọ́ tí ń jẹ́ zoning tó bá sì mọ́ tí ń jẹ́ zoning kan wórí ètò kan wá sọ fún ọmọ Kwara pé rísì tí a fi máa ń zone ni.
0: Ẹgbẹ́ òṣèlú APC ní kọ́kọ́ ló lọ́mọ oyè wọn ti wá láti ìpínlẹ̀ láti apá àríwá
1: competition mélòó ADC ẹ dákun ẹ fìyẹn lẹ́jọ́ ìyẹn mélòó ló wà ẹ dákun gbẹ̀dá kọ́ sákàrí rísì ta ló tún wà ADC so Yorùbá sì níbi tí ò bá ṣe wúrẹ́ ìwọ̀n bá tẹ́ ẹ bá rí bẹ́ẹ̀ náà lẹ́ pè lákẹ́ ẹ̀ ibi tí ò bá ti sọ pé èèyàn ní tẹ́ ẹ bá rí bẹ́ẹ̀ náà lẹ́ pè léèyàn lọ́rọ̀ ADC but talk of APC Mallam Abdulrahman Abdulrazaq ẹgbẹ́ òṣèlú APC Kwara wọn ò jókòó kan ṣe zoning ètí gọ́vnọ̀ ọ̀fẹ́ lòun ń sọ ó sọ àkọ́kọ́ ṣé ó ṣe zoning ni tó bá ṣe zoning ṣé Kwara Center kọ́ ló ṣe sí ni ó sọ èkejì ó lọ nọ́ọ̀tì in tó fẹ́ ní ìṣòwò mọ́ bí tí ń lọ tiẹ̀ ń kàn lọ ni àwọn èèyàn náà wọ́n
0: ń lò dé ẹgbẹ́ òṣèlú yín ò fi lọ sí Kwara North
1: ẹgbẹ́ tèmi ń sọ fún yín àwa ò ṣe zoning àtúrò tíkẹ́ẹ̀tì wa open tó bá yẹ pé ẹnìkan contest ní north tó náà pọn àwọn tó ń contest tí àwọn tó ń contest bá jọ jókòó ẹyìn pé àwọn ẹnìkan ló contest náà fún nísìnyí nínú wa àwọn mẹ́rẹ̀ẹ̀rin yòókù gbọ́dọ̀ dámọ̀ jọ fún ni ó nímọ̀ tiẹ̀ tó fẹ́ fi ṣe but lábẹ́ pé wọ́n gbọ́dọ̀ yíra wọn wọ́n gbọ́dọ̀ dámọ̀ jọ fún ni that is to say pé even tí èèyàn bá wá láti north tó bá yẹ sí ní ẹgbẹ́ òṣèlú pé òun làwọn èèyàn wọn àwọn tọ́jọ́ ń wá pò yìí bá agree because àwọn tó ń wá azó bàbá ara wọn débi pé a test wọn a sì pé kò sẹ́ni tí ò lè ṣe tó bá yẹ pé tó wá láti north náà bá choose nínú ẹgbẹ́ wa tó rà ti choose ẹni 2023 rí ẹgbẹ́ tí mo sọ last election wa 2023 Kwara North láti choose and ẹni tó ṣe gọ́vnọ̀ rí Alhaji Sahabu Alhaji láti north so iye ọ̀dọ́ wa ló ti ṣe rí now tí èèyàn ò ti wá ní north a lè kàn so ẹ rí i pé mo ní zoni ìjàmbá náà máa fi ṣe káwá ráwọn tó jáde èèyàn márùn tó ń wá nǹkan wọn ò wá wá láti north káwá afẹ́ṣe zoni ẹ rí i pé a ti kó bá àwọn márùn yẹn nìyẹn because a ti ṣe ìjàmbá fún wọn nìyẹn sẹwọn lè tí ADC mo ti sọ fún yín ẹnìwọ̀n bẹni tó jáde náà ná fún yẹn tí APC gọ́vnọ̀ ò mọ àwọn ò zoni o wọn kàn ń sùn wọn jí tó wù wọn náà dákọ o
0: wọn dákọ
1: wọ́n dákun ẹ̀kejì ẹ̀ tí ilé sọ pé ó dáa náà
0: torí pé mọ́lá mọ́ba lówù bí wọ́n bá bìyín àánú ọ̀rọ̀ yẹn.

0: bẹ́ẹ̀ni ṣe wá ṣe sí ìlọrin ẹjẹ́ mọ́ gbọ́ Kwara State a ní 193 ward mo lè sọ fún yín ní gbogbo 193 ward yìí kò sí ward kan tí ó lóhun ní Sola àti Engineer Sulaiman Bola Kalera fún bí ọjà àbí mọ́sálásí tíbẹ̀ tó jẹ́ ibi tó ń sókùnkùn tí wọ́n sì ní gbogbo Kwara City ward tí ò bá ní kan jáde kan wá sọ so tẹ́ni bá tẹ̀ nígbò fẹ́ jẹ gómìnà kó wá lóhun pé ó fẹ́ jẹ gómìnà lógún ọdún sísìn ni wọ́n á ṣe dáadáa tí ó gún ọdún wọn bá bá lónìí kọ́ so téèyàn bá ṣe dáadáa náà la mọ̀ pé dáadáa and ta ló fẹ́ jẹ gómìnà nísìn tó fẹ́ sọ pọ́dún mẹ́ta lòun ti lówó gbẹ̀yìn lòun bẹ̀rẹ̀ sí lówó tó fẹ́ sọ pọ́dún mẹ́rin lòun bẹ̀rẹ̀ sí lówó ẹ jẹ́ kó kẹ̀ sọ àti sídẹ́ǹtì ẹ̀ just 5 years to this time so èmi ń confirm fún yín pé Engineer Sulaiman Bola Kalekawu wàláhì tàláhì súnmọ́ bí láhì lèzí ẹni tó ní ojú tí ó sì ní ìgbéraga àsẹ́lẹ̀ rẹ̀ ò sì ní kò ní fi gómìnà ò bá sẹ́lẹ̀ rẹ̀ jẹ́ torí àwọn tó bá láṣẹ́lẹ̀ kò jogún rẹ̀ ó ṣe ni èyí tó sì jogún tó ṣekùn láti wí.
1: Malam Obalowo
0: baba dada
1: afẹdẹka polówó ọjà
0: ẹ lọ síbẹ
1: bá a bá dé àwọn aráalé wọn pé wọn dá sí gbogbo bí ẹ ṣe ń sọ yìí wọn dá yín lóhun bákan náà bá a bá wa dé ọ a wá wo ẹgbẹ́ òṣèlú yín lápapọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà nítorí ẹ ń fọwọ́ sọ̀yà pé ẹgbẹ́ òṣèlú yín pé ó dúró gbẹngbẹn ní orílẹ̀‐èdè nàìjíríà ẹ jáde ká polówó ọjà náà bá a bá dé láti ẹ̀ka polówó ọjà a máa tẹ̀wájú ẹ̀yin aráalé ẹ má yí kúrò ń bẹ̀ à ń bọ̀ wá.
2: Polówó mọ́ni.

0: consistent taste for cooking mouth-watering soups, stews, and jollof. Choose wisely. Choose Go Terra Gold Seasoning Cube.
1: One cube, endless possibilities. Terra Gold.
2: Ẹ ṣe ẹ̀ka àbọ̀ padà láti ẹ̀ka ìpolówó ọjà wa. Ojú òpó ó ti ṣílẹ̀ 0913655 6952. Ẹ jáwé ni àkọ́kọ́. Ẹ̀lú ẹ̀kú ìyálẹ̀ta o.
3: Ẹ̀kú ìyálẹ̀ta o, ẹ káàárọ̀. Ó kọ́ mi ní Aláàjì Yusuf láti Fàtì.
2: Ẹ ṣeun.
3: Mo kí kọ́pì lọ ọba Lóhùn Ọlá Ìtàn. Ìdásí ni láàárọ̀ yìí.
2: Ó yà ẹ bá wa ṣe pápápá àárín ọgbọ̀n ìṣẹ́jú àyá.
3: Ọ̀gá wa Kalẹ́kàwú tí wọ́n gbé wa ó ń kálukú wa ti mọ̀ ní Kwara State wípé ní aláàánú èèyàn ni
2: káàkiri
3: mọ́ tá a mọ tí ń ṣe dáadáa tó sì kọ́ sí ẹni tí ó lè jẹ gómìnà Kwara State tó nílé tàlejò ó ní Kalẹ́kàwú náwó ti dán rí
2: ipa
3: rẹ̀ dáadáa
2: tó ní wípé
3: ní gbogbo àwọn táwọn ń bọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ni ẹ̀ sáà lọ mú Kalẹ́kàwú
2: wá káyọ̀
3: lóde tájà lágbára ọlọ́run Kalẹ́kàwú wọlé
2: gbogbo àná láti rí rẹ̀. Ẹ ṣeun fún ìdásí tí ẹni ní ẹ̀ka àárọ̀ wọ́n ní àlejò wa wọ́n ní wọn gbájúmọ́ ẹgbẹ́ òṣèlú wọn wọ́n ní wọ́n yà bàrá kúrò lórí ìbéèrè tí à ń bí wọn. Ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n mẹ́nu bà wọ́n ní ìjọba ìpèsè ni wọ́n polongo fún ẹgbẹ́ òṣèlú APC ọ̀gbẹ́ni Aláùsá. Àwọn ni wọ́n fi èyí ń ṣọwọ́ sí wa. Saka Oníyọ̀ Muritala.
4: Ẹ tó bá jẹ́ polongo náà nìkan máa lò ó mo ṣe polówó.
2: Láti alórí wọ́n ní ọ̀dà ẹ ṣeun adúpẹ́ fún ìdásí tiyín. Ẹni ní Adémọ́lá láti ga òṣìbí alágbàdo wọ́n ní lórí ọ̀rọ̀ sóní wọ́n ní àlejò ń sọ wípé jàǹbá ló jẹ́ sóní àjẹ́ wípé ìjàǹbá lẹgbẹ́ òṣèlú wọ́n ṣe fún wọn ní Kwara North ní 2023 wọ́n ní àjẹ́ pé ìjàǹbá lẹ ṣe fún wọn ní
4: Kwara North 2023 tán bá ló jàǹbá láti fún wọn 2023 tán accept ṣé mi sì láwò sí jàǹbá paasi sóní àjẹ́ pé àwọn náà ti ṣe jàǹbá fún wọn sí
2: nìyẹn. Ẹ ẹ káàárọ̀ ẹ ṣe ọ̀ ẹ kú ìyàrá ìta.
5: Ó kọ́ ọmọ ẹmú tó.
2: Ọ̀rà.
5: Ẹ̀dọ́ ayọ̀ ọlọ́run wọ láàánú rẹ̀ yóò ṣe Kalẹ́kàwú rẹ̀.
2: Ọ̀dà ẹ ṣeun. Comrade Hassan láti Ìlọrin wọ́n ní lórí àwọn gbé epo gbà ní ìpínlẹ̀ Kwara wọ́n ní ká gbàgbé nípa òkè. Ẹ ṣeun bí ẹ ṣe kọ́ nílé fi bẹ́ẹ̀ ká lọ. Ẹ̀dọ́ ẹ kú ìyàrá ìta. Ẹ ṣeun.
6: Kalẹ́kàwú ni o lágbára ọlọ́run.
4: Àmì àmì àmì.
2: Ẹ dákun ẹ bá wa dá ṣètò la pè é àní pé kí ẹ wá polongo fún ẹnikẹ́ni. Mo jẹ́ ọmọ ẹgbẹ́ APC ẹ dákun ẹ̀yin PDP ẹ gbọ́ra yín yé o.
4: Ẹ̀yin
2: agbọ́kàntẹ̀.
4: Àwọ̀ òjà o.
2: Ẹ ṣeun. Hello.
4: Àwọ̀ òjòsèlú PDP ò já gbọ́dọ̀
2: wọlé. Ẹ ṣeun ẹ kú ìyálẹ̀ ta ọkọ̀ yín bọ́ ẹ ti pè.
4: Náà ẹ ṣeun ẹ ṣeun.
6: Jẹ́rí bí nǹkan ṣe ń lọ yìí ta wá ní ká owó APC ní January oṣù Kẹ̀sí wa ní Kwara yìí àwọn àpàṣẹ wa ní ẹ̀sìn.
2: Àhámbẹ̀rẹ̀ ní
6: wọ́n ẹ̀sìn bọ̀ jẹ́rí ibi tí a lọ báyìí nìṣẹ́ ọ̀nà ọkọ̀ àmà yìí tẹ́lẹ̀ lẹ́tà fún ìwọ́n jẹ́ gbọ́dọ̀ mọ́ ẹ̀gbọ́n aládùúgbò ni ẹ̀jìn bọ́lá Kalẹ́kàwú ó dẹ̀ ti ṣe orin kó tó di táàmù yìí.
4: Kéde ẹsẹ̀ gbọ́ ti tiwa orí rẹ̀ ló dọ́dọ̀ ti tiwa.
2: Ẹ ṣeun Muritala láti alágbàdo àwọn náà wọ́n ní ẹ bá mi bèrè lọ́wọ́ àlejò wa nígbà tí wọ́n dá kí IRS tán kí ló dé tí wọ́n fi ń san sálárì gérígédì wọ́n ní kí ló dé tẹ́ fi ń san sálárì gérígédì ẹ bá wa dáhùn ní ìṣẹ́jú kan lẹ́yìn ìgbà tí ẹ dá kí IRS.
4: N tó dènà láti sọ ẹ̀ náà because moment tí allocation drop sentiri allocation state allocation ó pọ̀ ẹ mọ̀ gba revenue lọ́wọ́ àwọn èèyàn ni ó reduce state revenue náà as at that time.
2: Ó dà ẹ ṣeun

0: àṣeyọrí àtẹ̀yìnwá. Fẹ̀mí ìgbẹ́kẹ̀lé hàn nú ẹni pé awonítọ̀ ń kájú.
1: Ìfọkàntán òun ni gbogbo ọmọ bíbí ìpínlẹ̀ Kwara ní nùsìjọba gómìnà Abdulrahman Abraza. Tí wọ́n fi ń gbóṣù barabàndẹ̀ fún pé ó kú ọmọ ṣe. Láti wá mọ̀ gbà pẹ̀lú àrídájú ìdí abálẹ̀ tí wọ́n fi ṣàgbékalẹ̀ ọ̀kọ́ńbó kètò lórí rédíò èyí tí wọ́n pè ní ẹjírí ẹ̀wò níbi tí wọ́n ti máa ṣàgbéba gbèsè nípínlẹ̀ Kwara. Ẹjírí ẹ̀wò ńlẹ̀tọ̀ tí wọ́n ti máa pàbí yàbìdú kókókòkókó kọ̀rọ̀ lórí àwọn àṣeyọrí ohun mèremère tí gómìnà ìpínlẹ̀ Kwara Malam Abdulrahman Abraza ti gbéṣe nínú ìṣèjọba rẹ̀. Abalẹ̀ lẹ́ẹ̀kejì labala ṣẹ́rọ̀ ni níbi tí àwọn olùgbọ́ yóò ti máa pè wọlé láti fìdí ọ̀rọ̀ múlẹ̀ lórí ohun tí atọ́kùn ti sọ nípa iṣẹ́ tí gómìnà Abdulrahman Abraza ti ṣe. Ṣé bẹ́ẹ̀ lórí àbí bẹ́ẹ̀ kọ́ kájọ fojú lámì tọ́ wò ó.
2: Ètò yóò máa wáyé ní Diamond FM 88.7 gbogbo ọjọ́ Monday aago mọ́kànlá sáago méjìlá wákàtí kan gbáko.
0: Níbi tí ó ti máa bá àgbà

0: ọkan àwọn orin wa lù lọrin bẹ́ẹ̀ mọ oríṣiríṣi àwọn oúnjẹ tó jẹ́ dáhìrì tìlú lọrin wa níyà yìí
1: tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìlú lọrin ti ń bẹ lókèrè ó sì wálé bẹ́ẹ̀ látúgbàlejò àwọn ẹni bí ẹni láti ìlú mi pẹ̀lú ayẹyẹ dọ́ba yìí ní mú ìmúgbòrò bọ́ ètò ọrọ̀ ajé tí sì mú kọ́dún ọdún dọ́ba
2: ayẹyẹ dọ́ba ọdún yóò wáyé ní baseball court adéwọlé ìlú lọrin pẹ̀lú yọ̀ǹda bàbá wa alhaji dr ibrahim sulukọ nani gambari emir ìlú lọrin àwọn ògùnmẹ̀ elétò dọ́ba lábẹ́ alága alhaji sulaimon ọba yàyà alákọ́sọ́ pádámọ́sá ní ìlú lọrin ló ní awí fún gbogbo ayé pàápù palẹ̀mọ́ dọ́ba 2026.
3: Ìlọrin grand emir grand dọ́ba 2026 ẹ̀rí pé mo ní bá a ti ń wo ònà lọ́ọ̀kan ìdí tó fi jẹ́ pé tó tààrọ̀ yìí gbogbo táì bá ti ń gbọ́ bọ̀ látẹ̀yìn àwa fi tààrọ̀ kágbẹ́ pé ọdẹ bó ni ó ti rí gan prof yìí tó padà sọ́dọ̀ yìí
4: náà
3: ẹ jẹ́ kí dámọ́sà mi ọmọ ọmọ adátọ́ mi
4: báyìí
3: ẹ ti gbé àgbékalẹ̀ tó ṣe pé kọ́dà àgbé èmi á máa sọ kínní kan pé kọ̀sọ́ ọmọ gbú lọ ni ọmọ aláìgbọràn ní bẹ níbi abáde bẹ́ẹ̀ ti ṣàlàyé ìbéèyàn bá bọ̀ dáadáa ẹ wá ń sọ̀rọ̀ kan débi pé bọ́lọ́lọ́ bàálù orin bá ń wọlé bọ̀ ẹlòmíín sì yóò ti tẹ̀lé bàbá pé inú rẹ̀ dùn yóò wá gbé látọjà ọba yóò dòde àfáàǹdá ìtakùdí mọ́ bá délé bólùdé náà wọn náà wọ́n jáde wọ́n wà ní àmọ́ tẹ̀lé bàbá wọlé ni o èrò tí ń bẹ́nu lé àwọn tí lẹ́gbẹ́lọ́gbọ́ lọ́gbọ̀gbà àwọn ìdílé lókọ̀lókọ̀ táwọn ti máa sọ tó ń kálukú ti jòkó kalẹ̀ ṣe àwọn èrò tí wọ́n á tún wọlé bọ̀ yìí ṣe iná lẹ wá ń sọ pé ẹ bá ti mú dẹ́nu ọ̀nà.
4: Pé wọ́n padà sílé o wọ́n gbọ́ ẹ mọ́ padà sílé n tí a kà ń wí náà ni pé tẹ́ ẹ bá bá sì ń tẹ̀lé bàbá bọ̀ tí wọn bá ti dé round about adita
3: pé
4: àwọn agbófinró gba babalálò lọwọ yín
3: pé ẹ ṣeun
4: wọn dé yìí wọn wà ní ẹyin ẹgbà bí wọn wà ní agbá abílẹ̀ yìí wọn gbà tẹ́ fi wọ bí tẹ́ ń lọ kìí pé kí wọn padà sílé ká máa bọ̀ báwọn náà àwọn tí wọn bá dé round about adita torí tá a ṣe ni pé tí wọn pe ẹsìn ni bàbá ogun ẹsìn ó sì tẹ̀lé bàbá a sì fẹ́ kẹsìn ọgbà bí táwọn èèyàn gbà
3: ọ̀tọ̀ níbi tẹ́sìn ọgbà
4: ọ̀tọ̀ níbi
3: tẹ́sìn ọgbà
4: sọ́gbà tí wọ́n bá lọ tẹ̀lé ẹsìn sàn pé n tó ṣẹlẹ̀ nu ọ̀nà bí tí wọ́n wà gbà ọ̀yàtọ̀ tẹ wá rí àwọn tí o ní asọ́nulé mo fẹ́ bẹ̀ wọ́n lẹ́bẹ̀ kan láti sí nẹ́níyìn ò fẹ́ bẹ̀ kínni ọba ò fẹ́ ka mọ́ ọlọ́run lókun tí ń bá wa ṣe
3: é
4: ìdílé kan ní àwọn ọgọ́rùn méjìlá àwọn ń bọ̀ ká sì fáwọn láyé
3: ládùn
4: ìdílé tí ń bẹ́ ńlọrin yìí ẹ̀bẹ̀ tí mo bá fẹ́ bẹ̀ wọ́n ni pé ọgbọ́n nù wọn péré tí ó wọ sọ tí ó jòkó tí ó ṣàṣojú wọn torí pé tẹ́ǹtì kan ń bẹ ńlẹ̀ tẹ́ǹtì ọtọ agboolé èèyàn bíi ẹgbẹ̀rún mẹ́ta ni ó gbà á wá ń pín ní ọgbọ́ọgbọ̀n fún ilé kọ̀ọ̀kan àwọn ilé ọ̀hún sì ni wọ́n ti fa aṣọ tí wọ́n fẹ́ẹ́ wọ̀ hàn wá tẹnìkan ọjọ́ tẹnìkan kódà bóyá tẹ̀ jẹ́ pé ní àwọn ojú ẹkùn lánàá wọ́n sọ fún wọn pé ní ojú ilé aṣọ táwọn dá ọ́ dáa ju tilé wa lọ bó ní kò lè dáa ju lè dá mọ́sà ní lọ
3: wọ́n bẹ́ẹ̀ sì
4: bọ́ fara mọ́ kò lè dáa ju tilé
3: dá mọ́sà ní lọ
4: ọmọ wọn náà ló sì dalẹ̀ lúrù náà ló dalẹ̀ ó ní gbogbo àwọn ojú ẹkùn bẹ́ẹ̀ lọ́gbọ̀ọ́gbọ̀n ọ̀hún àwọn ọ̀hún jòkó
3: ẹ̀ka ìwà nílé akódúdú o bá a ti pọ̀ tó lákèérò wá ọgbọ̀n nù wọn.
4: Bẹ́ẹ̀ bọ̀sẹ̀ gbogbo náà wọ́n máa kó bọ̀sẹ̀ ọgbọ̀n láwà á fi síbi tí ibi àdá ńláńlá á fi ọgbọ̀n nù wọn síbẹ̀ àwọn yìí kọ́ wà lọ jòkó nílẹ̀ táwọn ọgbọ̀n bá ti dìde tí wọ́n ń ṣe kí àwọn ọmọ
3: náà
4: wá lọ́wọ́lọ́wọ́ mo ṣe ń ba ẹ́ sọ̀rọ̀ báyìí àwọn tó ń bọ̀ láti United States of America wọ́n ti wọ 25 báyìí àwọn Egypt wọ́n wọ 15 àwọn Morocco wọ́n ti wọ 20 certificate ẹni sọ̀rọ̀ àwọn tí ń bọ̀ wá wòran wa kí n fi lè sọ fún àwọn yòókù mi pé ẹ dákun bí wọ́n ṣe sọ pé kọ̀sọ́mọ bú ń lọrin gbogbo àwa tá a kásá ẹja jùlọ njọ náà ẹja jùlọ
3: kọkọ jẹ wọmọdé
4: láwà ní tí bàbá ní káwé tí jẹ àmọ wa dámọsà ní sọ fún wa pé láwà ní ẹdákun ẹja lọ wé dámọsà ní ó sì bẹbẹ lánàá àwọn ọmọ kan dé lánàá wọn fi láwà ní wọn ni wọn tó àwa rẹ yóò ní ẹyìn rẹ ni ọdọ. secretary ba n fun alaye nbe o ti ba n fun

0: irrespective of political party to ba belong iru john na ni se arowa o le fe pa sawun eyan wa gbe ah e lojo lojo ku e ma ti e ti fe mo ye ara re wo gbe pose lojo lo mo pe akari ade isola ade tun won ma pariwo se aye wa na lati je pe kiru you know we mo fe ke la daada
1: ti ro so won tun le
0: o ti wa so ke ma wa to wa so se lu ko mo face cap lo se lu eh bo ye faye gba
2: eh mo dupe fun yin pupo gba te yin ni se se ato yin ni wa e ti mo fin ofin na
0: ofin wa won ti le gbo
2: e won gbo amo e o kan ti mo fe se mi fe dupe fun gbogbo wa ni eh mo fe dupe fun gbogbo wa ni e mo pe olohun gangan to da wa gbogbo nkan ta ti so pa ta ti mo yo mo wa ran wa leti mo fe ran awon yen wa loti lo pe won o se ru nte en wi ri won o si ni se le odun yi eh won o se ri won o se ri ah ah ko la ngba to le ju ba ti o si joba te pa se fe yin joba ni oni ba ti se tori baba wa oni be wa lode ka wa de be ko lori o ma wa lo korin kelomi se yo dun mo wona
0: eh tun menu bo lori mo gbadun yin na
2: eni gbogbo wa ateni ti o lulu ateni ti o fenu soro ateni ti o jo a fe jo ki baba wo ba lu lorin
0: ni itume ni pe
2: ohun lo lode se wu ni
0: itude bolu de o ma jogun baba re baba olobi ko ma wa ki eni o ko ma di ololo ba lu lorin ni ka
2: so ah gbogbo nta fe
0: baba da so sa mi lawon yo nda kan mo ki awon kan mo ko ba lorin
2: ninu eni ti e gba ko ki un rara ohun baba to joko yi
0: to
2: ah damasa ni o ba wa tun wa le kan ma ki ohun mo ni o ma ke ba lorin femile femile to gbogbo wa pata e dakun ba ti ma se lodo odun ta e wewu oselu wa ta e soro oselu nbe ta e defila oselu wa koda ta e wo bata oselu wa ta gbele ohun ni e dakun iran ja se te pe in a kun te pe arawo mo kan rawo bayi
0: no mo ko nu
2: yo mo yin gbogbo gbogbo ati se njo nanu be na la be ka se
1: eh chairman ni ketiket
2: eh ba se ma jade ketiket ti gbogbo wa tinu o konu tokan wa o se dede pelu arawa se ko ni ran ta nbo wa wo e dakun be ti mo se un be na ni ka se
0: e sha dupe
2: eh ri ti wo agbofinro eh ta agbofinro e dakun turi olohun awon agbofinro lale ana won wa le mi won ni awon gbo pe a lo le mo ni be ni kin le fe ase won ka sa ba won be won ni kasa ba won be won ni kasa ba won be won e dakun turi olohun won ma to yin sona ni won o gese pe boya won wa ja e ma wa jo ri bi si ma ri tele to won gbende eyin na le be won mo so pe eyin na le be awala be won se loto e dakun yin te wa be won se e dakun je won ri se na se e je ka se suru pelu ara won e wa to ni television mara won nbe amo adupe lodo olohun o to ti wa tesi waju
0: eh
2: kin sawo kini phone da n gbe lowo yi lati nu yara re lo ti mo riwo ati nu yara re lo ti mo riwo
0: ati se to de
2: be ah iwo to ba ni to awon meji lala wa awon fe po ni ta fe ko jo gbogbo kini won yen a ma a ko si gbogbo bi ti ati mo wo kaakiri
0: o ti ye
2: eh a mo iwo to ba tun wa wo pe ni ladugbo wa agun sese ni lodun to koja nu won ba chama ni chama fun wa television ka ladugbo wa won si ni to ora eyin wo le ma so na wa lawon so eyin odo awon odo si gba won to ba tun ti e na ba fe be na ye pe to adugo wa tun ti seto bae ni e kan si wa ni secretariat ama gbogbo eto hun odiku o tun lo si waju si ni
0: to gbogbo e je ki n da to mi le kan si bae bae
3: lẹ́bọ̀lọ́ ṣé ò wá sí tọ́ wá di sọ lórí nìlẹ́jì ká bí àwọn dìláàlì àbẹ́ tó bẹ́ẹ̀ sí mọ́yìn àwọn ni.
4: rárá o àìsímọ̀lẹ̀ ilé ọkọ̀.
5: ṣẹ́pẹ́ mọ̀ pé lẹ́yìn ọdún léyà làwọn ṣèdọ́ba ń lọrin ni nígbà tá a bá ti ṣáájú ṣe báreke. aṣọ tẹ ẹ rí tí mo dìbámú yìí ń rèéfin àwọn obìnrin lè wà ní ká lè mọ̀ yí táyà láàyò tí gbogbo wọn sì mú lẹ́gbẹ́jọdá.
3: ayẹyẹ dọ́bàlù lọrin láti máa ṣàfihàn àṣà wa lóníranran.
6: bí a fẹ́ sí iná bẹ́rẹ́dẹ́. ọ̀kan ọ̀jọ̀kan àwọn orin wá dùn lọrin. bẹ́ẹ̀ mọ oríṣiríṣi àwọn oúnjẹ tó jẹ́ dáhìrì dìdú lọrin wa níyà yìí.
3: tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìlú ìlọrin ti ń bẹ lókèrè ó sì wálé. bẹ́ẹ̀ látúgbàlejò àwọn ẹni bí ẹni láti ìlú mi pẹ̀lú. ayẹyẹ dọ́bà yìí ni mú ìmúgbòrò bọ́ ètò ọrọ̀ ajé tí sì mú kọ́dún ọdún dọ́ba.
5: ayẹyẹ dọ́bà ọdún yóò wáyé ní baseball court adéwọlé ìlú ìlọrin pẹ̀lú yọ̀ǹda bàbá wa alhaji dr ibrahim sunuko nani gambari emi alu ìlọrin àwọn ògbìmọ̀ elétò dọ́bà lábẹ́ alága alhaji sulaimon ọba yaya alákọ̀ọ́sọ pádẹ́mọ́sá ní ìlú ìlọrin ló ní awí fún gbogbo ayé pàákù palẹ̀mọ́ dọ́bà
0: 2026. torí ọ̀pọ̀lọpọ̀ kọ́ lédè ní àwọn ọgbọ́n tẹ wí dáadáa bó o lè lé e bó o lè lé e ẹ jẹ́ kí a sọ.

0: ojú òpó lẹ̀ láàrin báyìí èèyàn méjì mẹ́ta tó bá lórí òfin àti pé wọlé kó tó di pa àmọ́ ká sẹ́ nọ́mbà tí wọ́n pè sí.
1: 091.
0: Ẹ̀ ló ẹnìkan ti wà lójú òpó.
2: Orúkọ mi ni general Abdulsaki Ajibọlá láti òkèlè
0: ni.
2: Mo jẹ́ kan nínú àkàndá Emirates.
0: Ok.
2: Wọ́n ti ń gbọ́ ni wọ́n ń sọ gbogbo ẹ̀yìn ẹ̀gbọ́n kí wọ́n sọ ọ̀rọ̀ àwa tá a jẹ́ àkàndá tá a jẹ́ abarapa. Gbogbo làwọn ti ní àtàwọn náà ti láǹfààní àti wá bẹ̀yẹn.
0: Prof.
3: Ara ń tà ń sọ náà nù. Bẹ́ẹ̀ bá fẹ́ wá, ẹ wà rẹ́gísítà ni. Àní fẹ́ kó ẹwà ẹkún máa tẹ̀yìn mọ́lẹ̀ ẹ bá fẹ́ la fẹ́ wá ẹ wá sọ fún secretariat pẹ̀lú ògúnlọ́dọ̀ ọlọ́run ètò wà tá a fi gbé yín wọlé tẹ́sí fi jòkó mi tí ó dùn mọ́ yín.
0: Tọ́ ṣe ti gbọ́ báyìí. Hello, ta ló wà ń bẹ̀? Hello, oya hello.
4: Hello.
0: Ẹ káàárọ̀ tó kọ́ níbi ilẹ̀ tí ń pè. Ẹ bá ń pè nọ́mbà yẹn.
1: 091-36-55-69-52.
0: Ok, hello. Ẹ káàárọ̀.
5: Ẹ
0: ṣeun kí ló kọ ibùdó tí ń pè.
5: Mr. Peacemaker ni.
0: Na ọya ọ̀rọ̀ rí.
5: A kí àwọn bàbá wa tẹ gbé wá. N tó dùn mọ́ mi jù tún sọ jù. Kò sẹ́yìn tí ó dùn mọ́ mi jù o. Òun ni pé tẹ́nìkan wa wọ aṣọ olóṣèlú kan wà. Tàbí tó máa wá pagọ́ sí kinní kan ṣe gbá sí àwo ṣe pààlọ̀. Kò sí yẹn bẹ́ẹ̀ o. Ó ti yé. A sì hẹ́ẹ̀n. A sì gbọ́dọ̀ lọ́wọ́ ọba pé ìlọrin tó ń lo àríkọ̀tì ni ìlọrin fún gbogbo àwọn ìlúkìlú. Ọlọ́run ló jẹ́ ká ti láyọ̀ àlàáfíà.
0: Ẹ ṣeun peacemaker. Wọ́n láwọn gbádùn àárín pé kò ní sàǹfààní fún kinní kan. Mo sì fẹ́ kẹ́ ẹ tẹnu mẹ́yọ̀ kan náà pé àwa tá a kọrin ń bẹ̀ àbá tá a kìyàn tá a kéwì àfi ọgbà láti mọ kí lágbájá láti mọ kí tamọ̀dò. Gbogbo ẹni tí ọba kìyàn kọlọ̀ bẹ̀ sí oríkì ọlọ́lọ́ba lúrọ̀ ni láti sìn. Ẹbẹ̀ ẹ̀kọ́ wa bá yín kẹ fún ọ lóríkì tí wọn èkìtà lọ́wọ́ lójú. Hello. Ẹ ṣeun kí ló kọ ẹ sọ̀rọ̀ sókè. Ẹ
6: Mo ní sọ̀rọ̀ láti ká gbọ́.
0: Ọ yẹ sọ sókè dáadáa.
6: Ẹ̀tọ́ ẹ lákùn nípa èmi fẹ́ pé wọ́n sí àkíyèsí kan ni. Torí níbi dọ́gba tó ní tí èmi wá láti ìdánsẹ́ ní iye ọba láti ni. Kódà àpéjáde mẹ́mi ó wà ó sì wà lára gidi fún. Àdìbáwọn ni àdìbáwọn ilé ń pè ní àṣẹ kankan fún ọjọ́ kankan sáà náà wà náà ni. Àdìbáwọn lẹ̀ wíwí ń pè pé ó ní
3: ẹ wo ẹyin gangan ṣe ń gbọ́ mi. Ẹ wá yọjú sí mi fún yín ní káàdì kan. Tí ó gbé yín wọlé láti fi bẹ̀bẹ̀ fún ohun tó ṣẹlẹ̀ ọ̀hún ṣẹgbọ́ wọlé tẹ kọ́dà tí ẹ bá fẹ́ jòkó lórí ẹsẹ̀ mi gan yín faramọ́.
0: Ẹ bá mọ̀ pé ohun tó ṣẹlẹ̀ ọ̀hún kì í ṣe kó dùn mẹ́nì kankan. Ẹ bẹ́ẹ̀ bá òbí táàtì ṣe lọ́dún yìí bá ti lọ́dún tó ẹ rí pé ó tẹ́jú gan-an. Àwa tí wọ́n ń sọ mí ọ̀gbẹ́ kú lápá abẹ́hún ẹ̀yin náà kúrò ń bẹ́ẹ̀. Ẹ
5: Gbogbo ẹni tẹ wà ń bẹ̀ ọ́n ọlọ́run ló jẹun ojú yín gbé o.
3: Àmì àtẹ̀yìn náà.
5: Ọlọ́run ò ní pè é láre o.
3: Àmì àtẹ̀yìn náà.
5: Kí gbogbo àwọn tọ́wà bẹ̀ ọ́n tí wọ́n á rìn lánàá ò ní láre tó kọ́.
0: Orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá.
5: Orúkọ mi ni Alhaji Abdulsaki Baba Ata. Ẹnu wọn tó kù tá a lò yìí ló ń jàǹfẹ̀ mi gbogbo ìlúlágbára
0: ọlọ́run.
3: Grand.

0: láti ìlú ń dún tí kàkàkí sì ń fọn báyìí.
1: Ìlú tóbi tó ìwà dẹ́kun rárá sílẹ̀ kúkú léwu àkókò olóró bẹ́ẹ̀.
0: Ó ti yẹ kẹ́ ẹ mọ̀ wípé dọ́bà ìlọrin ni. Àyájọ́ dọ́bà ìlọrin a máa kún fún ọlá, iyì àti oge àṣà wa ní ìlọrin. Gẹ́gẹ́ bí àṣà wa ṣe ń mú ìṣọ̀kan wá sáàrin ìlú, bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni Indomie aládùn tó kún fún èròjà aṣaralóore ṣe ń mú ìṣọ̀kan wá sáàrin gbogbo ìbàdàn.
2: Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fúgbà kọ̀ọ̀kan.
0: Bá ti gbọ́ tí ìlú ń dún tí kàkàkí sì ń fọn báyìí.
1: Ìlú tóbi tó ìwà dẹ́kun rárá sílẹ̀ kúkú léwu àkókò olóró bẹ́ẹ̀.
0: Ó ti yẹ kẹ́ ẹ mọ̀ wípé dọ́bà ìlọrin ni. Àyájọ́ dọ́bà ìlọrin a máa fún ọlá, iyì àti ìgbélárugẹ àṣà wa ní ìlọrin. Gẹ́gẹ́ bí àṣà wa ṣe ń mú ìṣọ̀kan wá sáàrin ìlú, bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni Indomie aládùn tó kún fún èròjà aṣaralóore ṣe ń mú ìṣọ̀kan wá sáàrin gbogbo ìbàdàn.
3: Listening to the music, to the sound, to the
4: Diamond FM.
3: 88.7 FM.
4: Across the airwaves right now.
5: In the mix.

0: oṣu melo mejila lo wa nu odun kan 18,000
1: ṣùgbọ́n ṣe tẹ̀ wá mọ̀ pé yìí ta tẹ̀ wá ń ṣe fún àwọn civil servant nítorí pé gómìnà ti gbé owó kalẹ̀ pé àwọn èèyàn ti wọ́n ti ṣe ètò pé àwọn gbogbo civil servant ti Kwara State wọ́n máa wá sí under health insurance
0: níbi
1: tẹ̀ wá dá tó ni pé normally ṣàn pé 18,000 la pé ti tẹ̀yàn kan ṣùgbọ́n ti under civil servant ti Kwara a kàn máa yọ owó pérése kan ṣípínní salary ẹlòmíì 2% of their salary yẹn 5,000 yóò jẹ́ ẹlòmíì 2,000 ló máa jẹ́ lóṣù ẹ̀yin náà wà ká 2,000 × 12 that's 24 a wá sọ pé èèyàn mẹ́fà la máa fi tọ́jú ní ìdílé wọn ẹ̀yin náà máa
0: wà
1: ọkọ ìyàwó àti ọmọ mẹ́rin la máa fi ìyẹn tọ́jú ṣẹ́yìn náà rí pé
0: ìrọ̀rùn ló bá dé
1: ìrọ̀rùn tó bá bímọ tó bá ṣe gbogbo ìtọ́jú antenatal tó bá ṣe gbogbo ẹ̀ ọ̀fẹ́ ló máa jẹ́ tán bá dẹ̀ dé ilé ìwòsàn wọn nígbà
0: kọ́bọ̀
1: lọ́wọ́ wọn mọ́sọ àwọn ìpele yẹn náà wà ìpele ìkẹta tá tún ní nìkan tá à ń pè ní former sec àwọn ìyẹn ni àwọn tó jẹ́ pé àwọn tó jẹ́ pé bó ṣe ò jẹun ni àwọn oníṣòwò so a dẹ̀ wo pé irú àwọn yẹn owó tí wọn 15,500 ló máa ń san fún ọdún per person lọ́dún that is
0: 15,000 àti ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà
1: so ná ń san lèèyàn kan san ní wọ́n dẹ̀ lè máa da díẹ̀díẹ̀
0: wọ́n tún lè máa da díẹ̀díẹ̀ pé mi ò lè kólẹ̀ lẹ́ẹ̀kan
1: wọ́n lè da fún bí ọ̀sẹ̀ mẹ́jọ so ṣó dín àkáǹtì kan náà wá fẹ́ da tán máa da sí wọ́n wá lè ti da tó wá ti pé lẹ́yìn ọ̀sẹ̀ mẹ́jọ àbí bí a kó tó pọ́sẹ̀ mẹ́jọ tẹ́lòmíì tí ó ṣàti pé a fi rẹ̀ń rò wọn a fi wọn sí abẹ́ ètò àdójútòfò náà tí a ṣe ní ilé iṣẹ́ wa so ọ̀nà wà láti da díẹ̀díẹ̀ so irú àwọn yẹn náà ìpele tí wọ́n wà ìpele kẹrin ta wá ní ọ̀nà à ń pè ní Kwaship that is Kwara State student health insurance
0: ó kàn wá kẹ́kọ̀ọ́ náà
1: bẹ́ẹ̀ ni gbogbo especially àwọn gbogbo ilé ìwé tó jẹ́ ti state ti wà nínú Kwara ètò sí University of Ìlọrin so a ní àwọn student Kwara Poly wọ́n wà London's program yẹn àwọn student College of Education Oro Lafiaji àwọn náà wà London program yẹn so a ti ń bá wọn dá school náà tó wà ní Kwara àti ń bá wọn even KAIS that's a College of Arabic and Islamic Studies àwọn náà wà London program yẹn so wọ́n kàn máa ń yọ owó kínkín ní bóyá 1,000 àbí 2,000
0: bẹ́ẹ̀
1: lórí ni student ó san lọ́dún kan asdef gba ìtọ́jú tó yẹ ní ilé
0: Kwara kẹ́ máa ń ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o
1: gbogbo àwọn ilé ìwòsàn náà dẹ̀ la máa ń àwọn ilé ìwòsàn tó wà lọ́ńdà wa gbogbo náà la máa ń tọ́jú la mójútó pé wọ́n ń ṣe iṣẹ́
0: tó tọ́ àti tó yẹ
1: wọ́n dẹ̀ fún àwọn ènìyàn wa ní ìtọ́jú tó tọ́ so àwọn ènìyàn so àwọn ìpele mẹ́rin òun ni a ní.
0: ó dá ìpele mẹ́rin ìpele àkọ́kọ́ fáwọn tí wọn ò ní rárá tíjọba ó gbọ́ bùkátà wọn ìpele ẹlẹ́ẹ̀kejì fún àwọn tó ṣe wípé akẹ́kọ̀ọ́ ìpele ẹlẹ́ẹ̀kẹta àwọn òṣìṣẹ́ ìjọba ìpele ẹlẹ́ẹ̀kẹrin àwọn oníṣẹ́wó oníṣòwò ìpele owó lèèyàn fẹ́ wà téèyàn ò ní sí ó túmọ̀ sí pé gbogbo wa pátá la wà lábẹ́ ètò Kwara Care ní ìpínlẹ̀ Kwara wa ní àyín ẹ jẹ́ ká wá wò wá pé bó ṣe bí wọ́n ṣe sọ pé owó yìí ò tó nǹkan 18,000 lọ́dún béèyàn bá lọ sílé ìwòsàn lẹ́ẹ̀kan ṣoṣo yóò ná ju 18,000 lọ ká má ti wà sọ 18,000 fún ọdún kan ẹ jẹ́ wá lọ sọ́dọ̀ director deputy director Kwara State Ministry of Health Dr. Arigede Stephen báwo wá lẹ ṣe mọ̀ páwọn èèyàn fẹ́ràn ọ̀fẹ́ aṣáfẹ́ràn kọ́ tẹ̀ ní 1,000 ní ẹlòmíì ò tún ní san àyà àlákàkún àìláì ẹlòmíì èdè kan ní ẹwọ yìí nìkan lọwọ rọsì ni o báwo lè ṣe fẹ mọ àwọn tí wọn wà lábẹ ọfẹ yìí tó ṣe pé wọn ò ní dé kan wá ní ẹwọ èmi ò ẹṣẹ àti níjọba wàá gbọ bùkátà wa èmi ò ní kankan báwo lè ṣe identify àwọn people into different programs.
2: ẹ ṣe olóòtú bí ẹnìkejì mi ṣe sọ ara àwọn tọjú níbi ìwòsàn yìí ni wípé àwọn tó kù díẹ fún kaito ní àwùjọ wa báwo la ṣe fẹ mọ wọn aláwọn adarí àwùjọ àwọn tó ń gbé láàrin wọn so àwọn yìí a máa ń lò wọn láti fi dá wọn mọ ìkejì ni nǹkan wà tá à ń pè ní world development committee WDC gbogbo world tó wà ń Kwara wọn ní committee on health so àwọn yìí àwọn aṣíwájú àdúgbò náà ni gbogbo wọn wọn mọ ara wọn dáadáa so ètò yìí náà máa ń lò wọn láti fi mọ wípé tọ ẹyin ló kù fún kaito ó ṣe pàtàkì gidi gan then kí ni nǹkan wà tá à ń pè ní social register. A máa ń lò náà then kí ni kan wà tá tún ń pè ní poverty index àwọn ilé kan wà tẹ́ pé àdúgbò kan jẹ́ pé ilé face me and face you wọ́n ń gbé ìyẹn bí ogún lè mọ́lẹ̀ tọ́lẹ́tì kan ẹ̀ tí mo pé àwọn yìí bẹ̀ láti rí àwọn kókù díẹ̀ fún
0: káàtó kì í ṣàwárà ń gbé gra

0: àwọn tá a lè yàn
1: níbo
0: àmẹ́nì kan ṣùgbọ́n torí pa ní ọ àwáwọ kan wá wá balẹ̀ pàlọ́ kúlé gbogbo ọmọ nàìjíríà ẹ sọ bàbá àbẹjẹ yín náà tún ní ìdòwò ọmọ ládẹjọ ọmọ olóògbé mọ̀ sọ ajílẹ̀ tí gbàgbé tí ń jẹ ká tó mọ̀ kọ yan gan ẹn o ẹ wá nǹkan fìdílé fìdílé nǹkan ẹ má gbé kú ò ń bẹ ibẹ̀ náà ní kẹsì kínní kẹ ẹ jókòó sí torí iléeṣẹ́ alálùbáríkà yẹn tó ti gbé mi balẹ̀ bàbí ṣe lórí rédíò báyìí ṣẹkẹrẹ tí ṣe kínní
1: ìbànújẹ
0: ṣẹkẹrẹ wọn ẹmí kẹkọọ ọmọ wà lórí odò ẹ mọ pébìgbé bá fà.
1: ìkarahun àtẹlẹ ẹyẹ kan kò gbọdọ fà pọfò apá méjèèjì bàbá ìyẹn náà ló jẹ ká máa kìí wípé gbogbo wa pátápátá àpò kalẹ ẹ wọ nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan ẹ kò ní bàjẹ́ fún ẹsìn ní mórí bú sọ ẹnu débi tẹ fún mi lò bí
0: ogun
1: bọ́lá ọláwùyí lórúkọ tèmi ẹ̀ṣọ́ bá tẹ ajílété ajílété nílé bàbá tó bí wa lọ́mọ ẹ káàbọ̀ sórí ètò ẹ wọ ẹ̀yẹ sá máa bá wa kálà.
0: tó iléeṣẹ́ alálùbáríkà iléeṣẹ́ g technology tó ṣe pé gbogbo nǹkan òun lòun fi ṣe kíni lòun fi ṣe sólà ẹnu iléeṣẹ́ yẹn òun ló tún gbé wa bàbí tó ní àmọ́ bọ̀ lórí ètò lónìí irú ẹ̀rọ sólà tẹ wá dé iléeṣẹ́ g technology
1: tẹ
0: ní bá gbogbo tí ń jẹ́ tọ́lọ́run bá mi èdùmarè bó bá jẹ́ pé solar panel ni ẹ bá níbẹ̀ tó bá jẹ́ pé solar battery ni ẹ bá níbẹ̀ tó bá jẹ́ pé ẹ bá níbẹ̀ solar generator ẹ bá lọ́dọ̀ wa
1: solar freezer solar street light
0: owó à ń bẹ gbogbo ẹ pátápátá ló wà nílé
1: gbogbo tó sà ní ṣe pọ̀ mọ́
0: solar gbogbo ẹ pátá níbẹ̀ nílé ṣẹ́jì technology gbogbo ṣe tí wọ́n ń jẹ́ tó àwọn engineer wa wọ́n tó ti wà nílé agbára báyìí
1: wọ́n ti wà ní kalẹ̀
0: dídí
1: ni wọ́n tó bí ìmọ̀
0: wọ́n ti ṣe tán tí wọ́n máa fún yín
1: jẹ́ lọ́kọ̀ọ̀kan èjèèjì
0: mo sì jẹ́rìí láti àánú àti engineer mao wọ́n wà loaded gan ṣe fún recharge card ní àbí fún àwọn
1: àkótẹ́ ìlú wa
0: fún ti solar náà
1: ìyẹn nìkan tí wọ́n kọ́ gba àwọn gadgets gbogbo oríṣiríṣi lọ́nà
0: kan jọ kan
1: ó wà bámbám
0: kílẹ̀ ń wá tẹ ẹ dé iléeṣẹ́ g technology tẹ ẹ rí gbogbo ẹ pátá òun ṣe kí ni
1: òun ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀
0: ẹ wo kó tiẹ̀ tó di pé àwọn engineer mi wọ́n máa sọ̀rọ̀ lọ́kọ̀ọ̀kan ìjèjì ẹ jẹ́ kí n kọ́kọ́ pe nọ́mbà iléeṣẹ́ g technology
1: kẹ́ ẹ mọ̀
0: pé wọ́n ní wàràǹwàrà gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ install solar freezer torí yẹn ló ṣe kí ni ó ń hot lọ́wọ́lọ́wọ́
1: báyìí
0: kò sì sí àwọn tó dé iléeṣẹ́ wa tán ra solar freezer wa tí wọn ò confirm mi wọ́n gbogbo àwọn tó rà nílé iṣẹ́ g technology gbogbo náà confirm wọ́n endorse pé rárá o táwọn wá lọ sokoto
1: àwọn ti rí lápò sokoto wa
0: àwọn sì ti rà á àwọn débẹ̀ àwọn confirm pé original ni
1: gbogbo
0: ti jẹ tọlọ ẹ mọ pé iléeṣẹ g technology tó bá jẹ pé iléeṣẹ wa èyí tó jẹ ti solar depot lẹ fẹ lọ ó wà ládojúkọ owó ni boys lẹgbẹẹ eco bank ibẹ ni
1: ó wà lórí òkè tètè
0: sókè ẹ ti rí g tech ibẹ tó bá jẹ pé ti electronic solar gadget wa lẹ fẹ lọ ẹyin ẹ lọ sí àdójúkọ en office ibẹ ni iléeṣẹ g technology wa nọmba wa sí ni 070
1: 37
0: nọmba tẹ pele ṣe g technology sí nìyẹn ẹ mọ gbá wọn láago
1: lọwọ kan lọwọ sì ti ń pè báyìí
0: ọlọmọbọ
1: mo gbè ní ní tẹ bá wá fẹ ni kẹ béèrè
0: yẹs ẹ pè wọn kẹ béèrè tàbí kẹ lọ iléeṣẹ wa ẹ ṣe kí ni ẹ bà wọn bẹ gbogbo tí ń jẹ tọ náà ẹ jẹ kí n sáré yà bàbí kí n lọ sọdọ engineer latiano torí abala mẹta ọ̀la pẹ́ẹ́tì abala takọ́kọ́ la pè ní product àti services wa abala ẹlẹ́ẹ̀kejì òun la pè ní abala ti
1: self-check
0: èyí tó wá kó gbogbo ẹ̀ ńlẹ̀ òun ni solar talk lórí ti àwọn product wa wọ́n mọ̀ sọ fún yín àtàwọn ètò ti wà ńlẹ̀ àtàwọn ètò àṣẹ kó dé ẹgbẹ́ra lọ́wọ́
1: ilé ìgbìmọ̀ àtàwọn ètò tún ń
0: bọ̀ lọ́nà
1: gbogbo ẹ̀ pátá
0: òun lẹ́ máa gbọ́ labala ti self-check ibẹ̀ ni engineer umar yóò ti wá wọlé sí yín wọ́n wá gbá sí yín lára
1: wọ́n sọ
0: fún yín àwọn nǹkan èjì tẹ́yìn gan lè ṣe fúnra yín tí ò ní ìdíkẹ́ pé installer àwọn nǹkan tẹ́yìn gan ní láti máa kíyèsí lórí ẹ̀rọ solar
1: yín
0: self-check tó bá dábàlá ti solar talk ẹ lè pè wá wọlé gbogbo tẹ́ ẹ bá fẹ́ béèrè á mọ̀ dá yín
1: mọ̀ lọ́kọ̀ọ̀kan èjì tẹ́rí ìṣe tí ọ̀pọ̀lọpọ̀ ń darapọ̀ mọ́ ètò yìí ọ̀pọ̀lọpọ̀ náà ti gain tó pọ̀
0: bẹ́ẹ̀ni
1: wọ́n ti gain tó pọ̀
0: wọ́n ti mọ bó ṣe lọ g technology iléeṣẹ́ tọ́lọ́ bá mi gbà fún tọ́ jẹ́ kí n lọ sọ́dọ̀ engineer umar tí n bá ti lọ tí n bá ti dé ẹ jẹ́ ìtẹ́ kọ́kọ́ lọ
1: àmì engineer latiano
0: ẹ jẹ́ kọ́kọ́ lọ ẹ jẹ́ òun lọ ẹ jẹ́ nta torí ọmọ tó bá kówó délé
1: kò
0: nìyẹn òyìn ẹ jẹ́ ọ̀rọ̀ sábàlà ẹ̀ka polówó ọjà
1: ọkọ̀ gbọ́n sókè
0: bẹ́ẹ̀ ni.

0: yìí.
1: Kí ló dé tí gbogbo inú ṣọ́ọ̀bù yín rùn báyìí? Ẹ̀sùn lè jò kọ́ńbẹ̀, ẹ bẹ̀rù ìlera yín.
0: Kí ni kí n wá ṣe? Nígbà táwọn oníná mọ̀nàmọ́ná kọ̀ tí wọn ò múná wá. Àwọn ẹja tí mo rà sínú freezer tí mo ń tà gbogbo ẹ̀ ló ti bàjẹ́ mọ́ bẹ́ẹ̀. Ń ló fọrùn àbí kọ́lọ́ mọ́jẹ ń rí gbèsè ni.
1: Abalajọ ìtì ọ̀gẹ̀dẹ̀ wánù tí ò tó lọ àdá. Technology Electronic Solar Gadgets làwọn tọrọ yẹn kàn sí. Níbi tí wọ́n ti ń ta àwọn nǹkan bíi inverter freezer, solar freezer àti fridge fún àwọn tó fi ń tajà tàbí àwọn tó fẹ́ lò nílé. Wọ́n tún ta solar AC, solar fan, solar generator, washing machine, oven àti blender. Tí wọ́n sì tún ta battery náà pẹ̀lú. Glass camera, wireless land phone, hidden camera, power bank, drone àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo ọjà tẹ bá sì rà lọ́dọ̀ wọn ló ní warranty lórí. Their products are directly from company. New Technology Electronic Solar Gadgets wà ní àdójúkọ MTN Office, Taiwo Kè Ìlọrin. Fún ẹ̀kúnrẹ́ àlàyé, ẹ máa pè sórí 0703 769 7777. New Technology Electronic Gadgets ti dé fún ìrọ̀rùn gbogbo ènìyàn.
2: Tọ́ ó náà ní ẹtún ti ṣe kíni òun lẹ́tún ti gbọ́ yẹn pé iléeṣẹ́ G Technology Solar ó tún ti ṣe kíni ó tún ti dé pátápátá. Ẹ jẹ́ kí n lọ sọ́dọ̀ ẹnjìnìá Latiano ó yá ẹ̀jẹ̀ máa já wa lọ́kọ̀ kan
3: ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀.
4: Ẹ ṣe gan ni atọ́kù ẹ kú dédé àsìkò yí ẹ̀yìn ara lé. Ní abala titi product and services yẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ bí mi ṣe máa ń gbé wá fún yín ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ fún àǹfààní àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ní orí ètò ní ọjọ́ tèmi torí pé mo mọ̀ ń pé ọ̀sẹ̀ọ̀sẹ̀ la máa ń ní àwọn new listeners yẹn àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ní orí ètò so kó máa dàbẹ́ ní pé bóyá a já wọn lẹ́sẹ̀yìn wọn mọ bó ṣe ń lọ tọ̀ ká máa tètè yànnànà rẹ̀ fún wọn láti bẹ̀rẹ̀ òun ni mo ṣe máa ń tà láti máa tètè brush up nǹkan tó yẹ kí n sọ. Ní iléeṣẹ́ wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ a ní oríṣiríṣi àwọn solar compatible product tí à ń tà a dẹ̀ tún wá ní solar electronic appliances gadget ti anta iyen ni GTech solar electronic gadget. Now ni abe solar electronic gadget ti mo so nipa re imomu lati mori solar blender wa a ni orisirisi awon solar electronic compatible gadget to de npe tin ba nka ni eni meji ojo a lo sugbon awon yi to je npe mo mo npe awon eyan ma fe gbo papa julo awon iya wa ti won be nile
2: papa julo awon eyan wa to ti de lorin bayi
4: be ni be ni ti won wa fun odun se wa ri fun odun leya ti e so yen fun odun leya ti e so yen alayeluwa iyan oga wa won ti wa je ki pe kòkò ní da kòkò jẹ́ pé bóyá ọdún yìí máa dé báyẹn síbi gbogbo ó ṣe jàǹfààní rẹ̀ ọ̀gá wa ti sọ pé mo láǹfààní àti máa sọ fún wọn ní on every of our solar electronic gadget tí èèyàn bá wá rà ní iléeṣẹ́ wa bẹ́ẹ̀ ni
2: power bank ń gọ́
4: gbogbo nǹkan tẹ́ bá ti wá rà ní iléeṣẹ́
3: fún
4: a pè ní iléyà promo
3: iléyà
4: promo package bye dita ṣe ṣe bẹ oju pe báwo ni wọn ṣe máa ń pè díẹ̀ lèyàn fi ṣe fún àwọn community tí èèyàn bá wà kò wá ní sí ká máa ta àwọn nǹkan táǹtà yẹn táwọn èèyàn sì ti ní trust kó máa jẹ pé bóyá àwọn náà wọn ní lè jẹ àǹfààní rẹ òun làwa náà ṣe ní pé tọ iléyà promo package ó ti wà nílẹ̀ báyìí for all the electronic appliances tí à ń tà ṣé àwọn kitchen utensils ni gẹ́gẹ́ báwọn èèyàn wá ṣe mọ̀ pé tá a bá ti pe kitchen utensils ó ti kó àwọn juice extractor àwọn blender àwọn microwave àwọn cooker àwọn air fryer gbogbo kí lẹ fẹ́ sọ ní kitchen utensils tí ẹ rí ní ọ̀dọ̀ wa gbogbo rẹ̀ pátá ló wà ẹ wá mọ nǹkan tó wá fi dáa jù ni every of those appliances can be gotten in easy buy. Bẹ́ẹ̀ni san díẹ̀ díẹ̀ bó ṣe wà nìyẹn kí àwọn èèyàn túyáyá kọ́ túyáyà kí wọ́n jáde wá kí wọ́n wá jẹ àǹfààní kí wọ́n tètè wá kó wa nífà torí pé kí ni àwọn ìfà tí ó lọ́jọ́ tí ó dópin ni kìí ṣe nǹkan tí ó lọ
3: títí
4: tó bá dẹ̀ ti ṣe jẹ́ nǹkan tó jẹ́ pé bóyá kò lọ títí ẹ mọ̀ pé yóò ní ọjọ́ tí yóò ṣì yóò sì ní ọjọ́ tí yóò dópin so bó ṣe wà nìyẹn kí àwọn èèyàn kí wọ́n endeavour ìyẹn kí wọ́n gbìyànjú láti túyáyá jáde kí wọ́n wá kó wa ní àǹfààní
3: yẹn já sí pé mo tètè dé mo ráyọ̀ pẹ́ dé báyìí.

0: So, it's Radio Lila, Diamond FM, shining supreme.
1: Ìkànnì tó jalè jako tó tàn kárí ayé.
2: Gbogbo wa ní gbòòrò ti mọ kí ló ń ààbùn.
3: Àpapọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì. Ìgbà tí gbangba tó wà dẹ̀gùn gedere.
1: Ayọ̀ àti ìdùnnú yín lọ́jọ́.

0: pẹ̀tù yọ. Ẹsẹ̀ ọlọ́run
1: òbójú mi jẹ́. Àwọn tí wàá yẹ.
0: Diamond FM, ìkànnì aláyọ̀ ni wá.
1: Ẹsẹ̀ ọlọ́run òbójú mi jẹ́. Obìnrin mi sọ̀tà lẹ́nu.
2: Látinú yàrá ìròyìn Diamond 88.7 FM, Ìlọrin, ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́.
3: Ẹ̀kẹ́sàn-án, èyí ni àwọn kókó ìní ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ fún ti ọ̀sán tòní. Àwọn ikọ̀ àtìláwí tún ti lọ ṣe àkọlù sí àgọ́ ọlọ́pàá àti ààfin ẹ́míà kan ní ìpínlẹ̀ Kwara. Wọ́n ṣe bẹ́ẹ̀ jí ènìyàn mẹ́wàá gbé sá lọ. Sulaiman Bolakale Kawo ti ké sí àwọn ènìyàn láti jẹ́ kí àlàáfíà àti ìṣọ̀kan kí ó jọba lẹ́yìn ìgbà tí ó wọlé sípò gẹ́gẹ́ bí olùdíje sípò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Kwara. Orílẹ̀-èdè Nàìjíríà ti ṣe bẹ́ẹ̀ ṣe àfikún ìgbésẹ̀ láti fi dáàbò bo orílẹ̀-èdè yìí kúrò lọ́wọ́ àtànkálẹ̀ àrùn ẹ̀bólà látàrí bí àtànkálẹ̀ àrùn yìí ti ṣe gbé ulẹ̀ Uganda àti DR Congo. Àjọ Mogun ti kéde wípé ètò ààbò yóò gbépọn lásìkò ayẹyẹ ọdún iléyà láwọn apá àríwá ìlà oòrùn. Lẹ́kọ̀ọ́ tí ilẹ̀ òkèèrè tọrọ ajé orílẹ̀-èdè Singapore tún ti ṣe bẹ́ẹ̀ gbẹnu sókè tí ó sì ṣe bẹ́ẹ̀ ṣe dáradára ìyẹn tòun ti làásìgbò tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Iran. Àwọn ọmọ agbábọ́ọ̀lù méjì ti lọ darapọ̀ mọ́ àwọn ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles ìyẹn níbi ìpàgọ́ tí wọ́n wà ṣáájú ìfẹsẹ̀wọnsẹ̀ tako ilẹ̀ Zimbabwe. Ẹ̀ka sun ẹṣin tí a darapọ̀ mọ́ wa nínú ìròyìn ẹ̀kọ́rẹ́ láti ilé iṣẹ́ wa Diamond 88.7 FM Ìlọrin. Ìròyìn ọ̀hún lẹ́kọ̀ọ́rẹ́ ń bọ̀ látẹnu Ọláyinka Ajani Ajibade.
4: Gbogbo ìgbà la máa ń rò wípé báyìí ni ìpèníjà tó ń kojú ẹ̀dá máa ń mú ní ké.
5: Ọ̀rọ̀ ayé ti sú mi, gbogbo etí ẹ̀ ti sú mi, kò yé mi mọ́ kí ni mo fẹ́ ṣe bẹ́ẹ̀.
4: Ṣùgbọ́n lójú ayé ó tún lè fini hàn báyìí. Má ṣe máa rò wípé àwọn ènìyàn kò ní ìṣòro nítorí pé wọ́n ń rẹ́rìn-ín, wọ́n sì ń yẹ̀gẹ́nu ní gbogbo ìgbà. Ẹnì kọ̀ọ̀kan ló ní ohun tó ń là kọjá lábẹ́nú, kálukú labi tiẹ̀ lára. Máa bèrè àlàáfíà àwọn ọ̀rẹ́ rẹ sì máa ṣe dáadáa sí gbogbo ènìyàn.
2: Ìmọ̀ràn yìí ló ń dẹ́sẹ̀ tí ìgbọ́n yín láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.
6: Ìròyìn ìròyìn ìròyìn ìròyìn ìròyìn ìròyìn ìròyìn ìròyìn ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti ilé iṣẹ́ Diamond FM.

lásìkò ìṣẹ̀lẹ̀ yìí wọ́n jà fitafita láti dẹ́kun àkọlù ọ̀hún eléyìí tí kò mú kí àwọn ará bí kí wọ́n lè gba ìṣàkóso àgọ́ ọlọ́pàá agbègbè náà pátápátá kọmíṣánná àfájọ ọlọ́pàá ní ìpínlẹ̀ kwara ojo adekimi ti wá pàṣẹ kí ètò ààbò kí ó gbépọn ní agbègbè tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ bákan náà ni ó jẹ́ kó di mímọ̀ wípé àwọn ọdẹ aṣọ́gbó àwọn ikọ̀ fìjìláńtẹ àti àwọn èèyàn òṣìṣẹ́ elétò ààbò yòókù ni wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ láti fi dóòlà àwọn ènìyàn tí wọ́n jí gbé sá lọ àti pàápàá jùlọ nawọ́ gan àwọn ikọ̀ ajínigbé tí wọ́n wùwà láabi ọ̀hún olùdíje sípò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú pdp ìyẹn nípínlẹ̀ kwara onímọ̀ ẹ̀rọ suleiman bọ́lákalẹ́ kàwó ni ó ti rọ gbogbo ọmọ ẹgbẹ́ òṣèlú pdp láti wà ní ìṣọ̀kan kí wọ́n sì fọwọ́sowọ́pọ̀ fún ti ètò ìdìbò gbogbogbò tí yóò wáyé lọ́dún 2027 kàwó ni ó sọ̀rọ̀ yìí lásìkò tí ó ń sọ̀rọ̀ ìwúrí ìyún lẹ́yìn ìgbà tí ó ń tẹ́wọ́ gba ìjáwé olúborí rẹ̀ níbi ètò ìdìbò abẹ́lé eléyìí tí ó wáyé ìyẹn ní ìlú ìlọrin ìpínlẹ̀ kwara lọ́jọ́ àìkú gẹ́gẹ́ bí alága fún àjọ tó mójútó ètò ìdìbò abẹ́lé ọ̀hún aṣòfin dúró fásẹ̀yìn samuel ṣe kéde wípé kàwú ó ní àpapọ̀ ìbò tó ń lọ bíi 98,998 votes eléyìí tí ó fi fi ẹ̀yìn akẹgbẹ́ rẹ̀ láti azánu tí ó fi gbolẹ̀ ètò ìdìbò ọ̀hún eléyìí tí ó wáyé ó wá jẹ́ kó di mímọ̀ wípé kí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú pdp kí wọ́n wà ní ìṣọ̀kan láti lè fi rí wípé wọ́n já ewé olúborí níbi ètò ìdìbò gbogbogbò ọdún tó ń bọ̀ láti gbàgbé gbogbo àwọn gbogbogbòn eléyìí tí ó lè máa wà ní ọkàn kálukú wọn láti rí wípé pdp gba ìṣèjọba lọ́wọ́ àti ẹgbẹ́ òṣèlú apc ìyún lọ́dún 2027 ọjọ́ tó rí sí dédé iná àtànkálẹ̀ àrùn lórílẹ̀-èdè nàìjíríà tá a mọ̀ sí center for disease control and prevention ncdc ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ mú ìgbòrò bá ìṣàmójútó àti ìgbésẹ̀ ìdènà àtànkálẹ̀ àrùn ebola eléyìí tí wọ́n ní ó tún ti gbilẹ̀ yá ìyẹn ní ilẹ̀ uganda àti dr congo lásìkò tí wọ́n ń fi àtẹ̀jáde léde ìyún ní ọjọ́ àìkú adarí àgbà ncdc jíde idris jakodimo bí ó ṣẹ̀jẹ̀ wípé wọn ò tí ì ṣàwárí àrùn ebola tuntun ní orílẹ̀-èdè yìí ṣùgbọ́n ó ti ṣe bẹ́ẹ̀ gbìnàyá ìyẹn ní apá àríwá ìlà oòrùn ó wá jẹ́ kó dín mọ̀ pé èyí kò túmọ̀ sí wípé orílẹ̀-èdè nàìjíríà móríbọ látàrí bí àwọn ènìyàn sì ṣe ń rìnrìn àjò lọ sí àwọn agbègbè tí ìṣẹ̀lẹ̀ yìí tí ó ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ gẹ́gẹ́ bí ó ṣe wá jẹ́ kó dín mọ̀ pé àjọ ncdc ti gbé ìgbésẹ̀ láti ṣe àmójútó àwọn ẹnu ọ̀nà tó wọlé sí orílẹ̀-èdè yìí àwọn ibùdókọ̀ àwọn pápákọ̀ òfurufú àti àwọn ọ̀nà mìíràn tó wọlé sí orílẹ̀-èdè nàìjíríà láti lè fi rí pé wọ́n dẹ́kun irúfẹ́ àrùn ebola tí ó bá fẹ́ wọlé tọ̀ wá èdè nàìjíríà òṣèlú African Democratic Congress ẹ̀ka ti ìpínlẹ̀ Bauchi ti ṣe bẹ́ẹ̀ kéde àtìlẹyìn wọn fún igbákejì ààrẹ ilé wa tẹ́lẹ̀ rí Atiku Abubakar gẹ́gẹ́ bí olùdíje sípò ààrẹ lọ́dún 2027 wọn ni àwọn kéde àtìlẹyìn àwọn fún Atiku látàrí ìrírí eléyìí tí ó ti ní lẹ́ka ètò òṣèlú ìkéde yìí ni wọ́n ṣe níbi ìpàdé àwọn abẹnugan wọn tó wáyé ìyẹn nílùú Bauchi nípínlẹ̀ Bauchi ní ọjọ́ àìkú àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú ọ̀hún ṣe àpèjúwe Atiku gẹ́gẹ́ bí ẹni tí ó ní ìrírí tí ó sì lè yọ orílẹ̀-èdè Nàìjíríà kúrò nínú ìpòrúru ètò ọrọ̀ ajé àti àìsí ètò ààbò tó ń rajaja lórílẹ̀-èdè yìí nígbà tí ó ń sọ̀rọ̀ ìyẹn níbi ìpàdé ọ̀hún ẹni jẹ́ alága ẹgbẹ́ òṣèlú adc nípínlẹ̀ Bauchi Shuaibu Dankama ó jẹ́ kó di mímọ̀ pé ìgbésẹ̀ yìí wáyé lẹ́yìn ìgbà tí àwọn ti fikùn lukùn pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ àgbà nínú ẹgbẹ́ òṣèlú náà ó wá rọ àwọn ọmọ ẹgbẹ́ láti rí pé wọ́n wà ní ìṣọ̀kan kí wọ́n sì ní àfojúsùn tó péye lórí ètò ìdìbò ọdún 2027 tó ń bọ̀ lọ́nà

gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ bayelsa siriake dixon ni yóò máa ṣe bẹ́ẹ̀ ṣe ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ ẹlẹ́ni mọ́kànlé ní ogún ti ẹgbẹ́ òṣèlú nigerian democratic congress ndc ní ọjọ́ ajé ìyẹn nílùú abuja ṣẹ̀wárí ìfilọ́lẹ̀ àwọn ìgbìmọ̀ yìí òun ni wọ́n fẹ́ ṣe láti lè fi rí wípé wọ́n ń palẹ̀ mọ́ fún ètò ìdìbò gbogbogbò ti ọdún 2027 lójú náà ti lè fi rí wípé àwọn èèyàn ń rí sí àwọn ohun tí ó ní ṣe pẹ̀lú ẹgbẹ́ òṣèlú ọ̀hún lásìkò ètò ìdìbò abẹ́lé ẹgbẹ́ òṣèlú náà ìyẹn ti gbìmọ̀ ti ilé-ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ ti ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìgbésẹ̀ yìí ló wáyé lẹ́yìn ìgbà tí wọ́n parí àyẹ̀wò fún àwọn ènìyàn tí wọ́n ti kéde wípé àwọn nífẹ̀ẹ́ láti jáde dupò lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú ọ̀hún

Ọmọ-ogun ta mọ̀ sí Joint Task Force lápá àríwá ìlà oòrùn tí orúkọ wọn jẹ́ Operation Adinkai ti mú dá àwọn olùgbé apá àríwá ìlà oòrùn lójú wípé ètò ààbò yóò gbé pọn lásìkò pọ̀pọ̀ ṣinṣin ọdún iléyà eléyìí tí yóò wáyé ní ọjọ́rú ìyún ọjọ́ kejì ìdín ní ọgbọ̀n oṣù karùn-ún ọdún tí a wà nínú ẹ̀ yìí ìjáde tí wọ́n fi léde ní ọjọ́ ajé gbá tí ọwọ́ ẹni tí ó jẹ́ alūkkoro wọn ìyún ọ̀gágun Sunny Uba níbẹ̀ ni àjọ ọmọkùnrin ti jẹ́ kó dìímọ̀ pé ètò ààbò yóò gbé pọn ní gbogbo agbègbè tí ó ti ṣeé ṣe kí ètò ààbò ti mẹ́hẹ̀ wọn wá jẹ́ kó di mímọ̀ wípé àjọ ọmọkùnrin ti ṣe àgbékalẹ̀ àwọn ìlànà tí àwọn ènìyàn agbègbè ọ̀hún tí wọ́n fi ṣe ọdún ayọ̀ àti lálàáfíà tako àwọn ìdúnkokò lọ́tọ̀wọ́ àwọn ikọ̀ Boko Haram ikọ̀ ISWAP àti àwọn ikọ̀ agbésùmọ̀mí yòókù àjọ ọmọ-ogun yìí wá ń ṣe bẹ́ẹ̀ kí àwọn mùsùlùmọ́ ku ìpalẹ̀mọ́ ayẹyẹ ọdún iléyà eléyìí tí ó ti dé tán yìí

òṣìṣẹ́ elétò ààbò tí wọ́n wà ní zone 2 command nínú àjọ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà ti ṣe bẹ́ẹ̀ dabarú ikọ̀ elégbòogi olóró kan èyí ò ní ìpínlẹ̀ Èkó àjọ ọlọ́pàá ni wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe àwárí àwọn egbòogi olóró tí iye owó rẹ̀ ń lọ bí bílíọ̀nù méje ó lé ọwọ́ mẹ́jọ náírà 7.8 billion naira tí wọ́n afurasí eléyìí tí ó fi mọ ẹni tí wọ́n pè ní olórí ikọ̀ náà AK Henry Ifanye gẹ́gẹ́ bí àkànṣe iṣẹ́ ọ̀hún òun ni wọ́n ní ó wáyé pẹ̀lú àwọn àjọ elétò ààbò lẹ́yìn ìgbà tí wọ́n ti ń fi mú fílẹ̀ díẹ̀ yìí láti nǹkan bí ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn gẹ́gẹ́ bí wọ́n ṣe jẹ́ kó dìmọ̀ pé wọ́n yabo ilé ìgbé kan eléyìí tó ń bẹ ní inú estate mende ìyẹn ní maryland ní ìpínlẹ̀ èkó àjọ ọlọ́pàá wá jẹ́ kó dìmọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn báàgì eléyìí tí ó kún fún egbòogi olóró eléyìí tí a mọ̀ sí loud òun ni wọ́n rí nínú ilé náà ẹkùnrin ẹlẹtí ń tẹ́tí gbọ́ lọ́wọ́ láti ilé iṣẹ́ wa diamond 88.7 fm ìlọrin ìròyìn lẹ́ka àti ilé òkèrè àti tèrè ìdárayá lámàmúwá sí tí gbọ́yìn lẹ́yìn ìdánudúró ráńpẹ́ à ń bọ̀ pẹ́.

wà nínú èyí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Singapore òun ni ó ṣe dáradára látàrí tòun ti bí àwọn orílẹ̀-èdè kan ṣe ń kojú làásìgbò wọn jẹ́ kó di mímọ̀ pé ètò ọrọ̀ ajé yìí ni ó ṣe dáradára látàrí bí ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè àgbáyé bí wọ́n ṣe ń kówó lé ohun tí wọ́n ṣe artificial intelligence computer chips ìyẹn ìmọ̀ ẹ̀rọ kan eléyìí tí ó ń ṣèrànlọ́wọ́ fún AI tá a mọ̀ sí artificial intelligence bí ó ti jẹ́ pé làásìgbò ń ṣẹlẹ̀ lọ́wọ́ láàrin ilẹ̀ America, Israel àti Iran ṣùgbọ́n eléyìí wọ́n ní kò dí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Singapore lọ́wọ́ ilé-iṣẹ́ tó ń rí sí ètò ọrọ̀ ajé àti ètò ìdókòwò ní ọjọ́ ajé jẹ́ kó di mímọ̀ pé ètò ọrọ̀ orílẹ̀-èdè Singapore ni ó ti gbèrú sókè pẹ̀lú ìdá mẹ́fà báyìí

àwọn ọmọ agbábọ́ọ̀lù méjì mìíràn ti lọ darapọ̀ mọ́ àwọn ikọ̀ Super Eagles ní ìlú London ṣáájú ìfẹsẹ̀wọnsẹ̀ semi-final wọn eléyìí tí yóò wáyé tako orílẹ̀-èdè Zimbabwe. Àwọn agbábọ́ọ̀lù tí wọ́n ti wá wà níbi ìpàgọ́ báyìí ni wọ́n ti wá di 19 báyìí gẹ́gẹ́ bí àwọn agbábọ́ọ̀lù tuntun tá a mọ̀ sí Igo Ogbu àti Alhassan Yusuf ti lè ṣiṣẹ́ lọ darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn. Ṣáájú kí a tó máa dánu dúró nínú ìròyìn ẹ̀kọ́rẹ́ fún ti ọ̀sán tòní ẹ tún tẹ́tí gbọ́ àwọn kókó níròyìn náà lẹ́ẹ̀kan sí i. Àwọn ìnigbé ti ṣe bẹ́ẹ̀ lọ ṣe àkọlù sí olú-iléeṣẹ́ àjọ ọlọ́pàá ti Ombẹ nílùú Yashikira. Wọ́n tún ṣe bẹ́ẹ̀ ṣe àkọlù sí ààfin Emir ìlú ọ̀hún ìyẹn nípínlẹ̀ Kwara. Wọ́n jí èèyàn mẹ́wàá gbé lásìkò àkọlù náà. Sulaiman Bolakale Kawu ti pè fún ìṣọ̀kan lẹ́yìn ìgbà tí ó gbégbó orókè níbi ètò ìdìbò abẹ́lé ti ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Kwara. Orílẹ̀-èdè Nàìjíríà ti mú ìgbòrò bá ìtọpinpin àti ìfojúsílẹ̀ tako àrùn Ebola lórílẹ̀-èdè yìí. Àjọ ọmọ ogun ti mú dá àwọn olùgbé apá àríwá ìlà oòrùn lójú wípé ètò ààbò yóò gbé pọn lásìkò púpọ̀ ṣíṣe ọdún iléyà. Lẹ́ka ti lò kẹ̀rẹ̀ ètò ọrọ̀-ajé orílẹ̀-èdè Singapore gbèrú sókè sí tòun ti làásìgbò tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Iran. Lẹ́ka ààrẹ ìdárayá àwọn ọmọ agbábọ́ọ̀lù méjì darapọ̀ mọ́ àwọn ikọ̀ Super Eagles ṣáájú ìfẹsẹ̀wọnsẹ̀ wọn tako orílẹ̀-èdè Zimbabwe. Ẹ̀kúnrẹ́rẹ́ fún ti ọ̀sán tòní kò ní mọ jù báyìí lọ. Àyíbá mọ̀ ẹ lè léyìn kéyìn ìròyìn tẹ́fi tó yàrá ìròyìn iléeṣẹ́ wa Diamond 88.7 FM ìlọrin létí. Ẹ lè pe yàrá ìròyìn wa sórí 0916062-7526. Adéwálé Adéyẹmí ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí lédè Gẹ̀ẹ́sì. Ọ̀làyínká Ajani Ajíbádé ló ti lóka lédè Yorùbá. Ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ́tí pé wà ní ìkànnì yín ìkànnì wa ìkànnì tó ta wọ́n yọ jùlọ ìkànnì Diamond 88.7 FM ìlọrin Your Shining Supreme Odigba.

0: ẹkún gedere.
1: Ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
2: Bí a bí bí fún mi lẹ́tù àbí. Bí a yẹ ṣe bí bí wá.
1: Pẹ̀lú Diamond FM, ìgbádùn tí ò lópin ni.
0: After working kí ló kù, ìgbádùn ló kù tá máa jẹ.
1: Àní nínú ohun gbogbo ayé ọpẹ tó yọ.
0: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́?
1: Diamond FM ìkànnì aláyọ̀ ni wá.
0: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́? Obìnrin mi sọ̀tà lẹ́nu.
1: Ìkànnì tó jalè jako tó tàn kárí ayé.
3: Gbogbo wa ní gbòòrò ti mọ kí ló ń ààbùn.
4: Àpọ̀pọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì. Ìgbà tí bàbá tó wà ní ẹ̀kún kedere.
1: Ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
2: Bí a bí bí fún mi lẹ́tù àbí. Bí a yẹ ṣe bí bí wá.
1: Pẹ̀lú Diamond FM, ìgbádùn tí ò lópin ni.
0: After working.

0: àwọn èèyàn ń gbòǹgbẹ́ ẹ̀ wọ́n fẹ́ darapọ̀ mọ́ mi lórí facebook lọ́tẹ́ ṣọlá sẹ́ríkì ńbẹ̀ bó ṣe ń kọ̀ náà tí ń sìn mo ti ń ráwọn èèyàn tó ti ń tò ńbẹ̀ máa kọ ibi tó bá ti ń gbọ́ mi tó ti ń wò mí sí i bó ṣọlá sẹ́ríkì tẹ ṣọlá sẹ́ríkì lórí facebook rẹ ọjọ́ ìmí live and direct kan follow page mi ó ti kún ọ̀rẹ́dì àmọ́ follow ẹ̀ ẹ jẹ́ kọ́kọ́ wọ ẹni tí lóye káàsán.
1: Ẹ káàsán.
0: Yes sir.
1: Ẹ kú jọ mẹ́ta sá.
0: Adúpẹ́.
1: Ẹ lálẹ́ kó mọ adú.
0: Yes ta ló ń sọ̀rọ̀.
1: A ṣe pè láyé táyé sáré ló pè láti ta àmọ́dù.
0: Láti ta àmọ́dù yes kẹ.
1: Láyé sáré.
0: Mo ti gbọ́ yín. Ẹnikẹ́ ẹ ṣẹ́ẹ̀kì wa wò.
1: Bẹ́ẹ̀ni sá.

0: 055-6952 lawon yan fin pe wole si abala yen ki labala yen wa fun
1: opo pela
0: abala la ile fa won eyan tin dun yin lokan te ro pe tin lo leju e so sita be ba so sita olorun lo ba anu a encourage bara a encourage ke yan mo toro nkan sugbon nbi te yan ba ti so o se se kelomi to ni te n wa yen to le fi saanu yen o wa lori afefe to na ngbo wa hello the caller
2: hello sir
0: e ka san ma yes ma oruko yin
2: Oluwa Toyin Adebisi lo nso latokejia
0: okejia adugbo wo niyan
2: egbejila
0: okay egbejila yes kile fe ma
2: yes sir ejo sa mo ni diran lowo awon mo nigeria
0: ki lo sele gangan ni so fun wa iran lowo ko lo saju ki lo sele
2: awon mo mi ni won le wa le tori owo osu o la wa legbe mi ani diran lowo ni sir
0: fun kini
2: owo osu ni sir
0: bo le sin san tele
2: ah an san tele na ni ijoba yi na ni no gba ise lowo baba re
0: eni suru eni e ma ja fi nti o e ma ja so o tori sympathy bo le se san tele e ti mo bere nu
2: awan san die die ni tele so ni si agbara o ti egbon won kan admission so o wa di awon mo yen lowo die
0: so e ta le wa leun in secondary school lo wa bi primary
2: secondary school lo wa
0: JS2 class private school ni abi public
2: private school ni to wa yin ni Asadam
0: private school e lo lowo school fees re
2: 29,000 ni sir
0: ti mo fe bere kan lowo yin mo si fe ke da mi lohun sincerely ton ba ba yin to mo Nigeria ba ba yin san wele bo le se to san next time
2: a mo po lohun o bo kan ri bayi ni sam yi ni ni sir kódà mi ti ẹ fẹ gbowó yẹn gan mo lè fún ọlákàntì school kankan bá mi
0: san. ẹ máa gbọ́ ẹ ní sùúrù màmá kò sówó ńlẹ̀ báyìí gan bẹ́ẹ̀ ti ń sọ̀rọ̀ yìí wọ́n ń gbọ́ yín ni kó lè yí àwọn tí ń gbọ́ ẹlòmíì bẹ́ẹ̀ ti ń gbọ́ wa tí ọmọ béèrè pé ṣé òun lòun nìkan mọ́ ọmọ lọ private school ni ṣé ó yẹ yín ló jẹ máa béèrè tí mò ń béèrè ipé bò lẹ̀ ṣe ń san tẹ́lẹ̀ dádì rẹ̀ ni máa ń sanwó àmọ́ nǹkan ṣe díẹ̀ báyìí ṣíṣe ìjọba náà ń ṣe ni
2: iṣẹ́ ìjọba náà ṣe.
0: Federal àbí state.
2: State ni Enugu House.
0: Ok.
2: Wọ́n dá wọn lẹ̀ ni.
0: Ṣé àwọn casual ni?
2: Bẹ́ẹ̀ni casual ni wọ́n.
0: Tọ ìjọba ò tí ì lẹ́bi o, ṣe ti gbọ́ o.
2: Bẹ́ẹ̀ni.
0: Ìjọba ò lẹ́bi ẹ má jà di tí èsì tiwọn mọ wọn lọ́rùn. Gbogbo sẹ́tì yẹn bá ń ṣe tọ́ bá jẹ́ casual kó yá òkó gòbe ni àmọ́ ọlọ́run nínú àánú rẹ̀ mọ̀mọ́ ikú yóò ránṣẹ́ àánú sí yín. lágbára ọlọ́run kí lẹ pọ́ kọ yín.
2: Olúwa Tóyìn Adébísí ni sà.
0: Tọ̀ àwọn ọmọ Nàìjíríà náà ń gbọ́ báyìí tí wọ́n bá rán wa sí yín á pè yín kí ló parí nọ́mbà yín kí ló sì bẹ̀rẹ̀ rẹ̀. ẹ má jọ ó já o lọ bá tán ṣúgà já.
3: Bọ̀sọ́fì máa mújó, àràbò máa mújó.
0: Ẹsẹ̀ tí èbá ṣe ti èèyàn.
3: Dúró o.
0: Abdulmohis, kí ẹ̀ mọ́ ti mọ̀ yàn lọ́rùn.
3: Ìrọ̀lẹ́ sọ́kòtò.
0: Lágbèjúwe ní ìsìn, kí ẹ̀ máa gba kọ́ńtíráàtì lọ́dọ̀ ìjọba ká máa gbé fún mi mọ́. Ká lẹ́lòmíì làwọn ń gbé fún kí wọ́n ní wọ́n gbàjẹ́ lẹ́nu mi. Ìjọ tó ń gbé fèmí náà, ó ṣàyè kí mi náà mọ̀ ìpọ́dọ̀ ẹnìkan náà ló ti kú o. Hello.
4: Ẹ
0: káàsán mà.
4: Damilọla ló ń sọ̀rọ̀ láti airport.
0: Àǹtí Dami láti airport. Tá a ń jọ ń discuss níjẹ̀ ìjọ. Parí discussion wa. Ẹ jẹ́ ń pè báyìí. Àǹtí Dami ẹlẹ́wà. Ẹ̀dá ẹ máa rẹ́rìn. Bóyá ẹ wà yín fẹ́ wọ orí TikTok inú báwọn ní ìsìn tẹ́ẹ̀mọ̀. Bí èlò lẹ̀ ń rò pé tẹ bá tiẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ bí èlò ìbéèrè tí mò ń béèrè ń jẹ ìjọ nù.
4: Pé mi máa fẹ́ bẹ̀rẹ̀ bóyá màá kàn manage bóyá bí 50.
0: Ẹ manage 50.
4: Bẹ́ẹ̀ni
0: because of àwọn nǹkan tó ń wọ́n lásìkò. Ẹ ní sùúrù because of kí lọ́wọ́n. Èló ni kí ike ọ̀dẹ̀ wà ní ìsìn. Ẹ wo lóyin.
4: Ẹ

0: fully conditioned multi-purpose event center, a pool bar for casual leisure, and our Lear Lounge for upscale nightlife experience. Where would you rather be? Visit us at Olowo J Road, off Yuno Street, off Asadam Road, Rewolede, Ilore, Nigeria. For information or reservation, please call 0906-136-3417, 0913-595-5735. Golden Sand Luxury Resorts, for a memorable experience.
1: Ìgbìyànjú àwọn ẹlẹ́kọ ni láti sọ àbàtà tó sọ dídùn fún ọmọdé ibùdó ńlá ó tó lè ṣàǹfààní fúnra tó ń bọ̀. Ìròyìn ayọ̀ rèé láti ilé ẹ̀kọ́ ọmọ Iya Diploma Center. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe rí ìjà lọ́ntẹ̀ ìrọ̀gbọ̀lé ìbáṣepọ̀ affiliation láti ilé ẹ̀kọ́ gíga University of Ilorin. Rí ayé báyìí láti wọlé fún ìkẹ́kọ̀ọ́ diploma program ọlọ́dún méjì gbáko. Gba ìwé ẹ̀rí ìjọba tó yanrantí lẹ́ka ẹ̀kọ́ ìmẹ̀sì Islam àti tèdè Lárúbáwá. Islamic Studies and Arabic Language. Èyí tí ó fọ láǹfààní láti rí ìgbaniwọlé tààràrà sí 200 level ní fásitì tó bá fẹ́. Láti rí ìgbaniwọlé ìwé ẹ̀rí wa EC, NECO, NAPTEP tàbí MBICE náà lo nílò. Àwọn olùkọ́ tó yanrantí ń bẹ láàyè tó ṣe wẹ̀kú ètò ẹ̀kọ́. Ilégbé hostel accommodation ò gbẹ́yìn. Ìrọ̀rùn lowó ìkẹ́kọ̀ọ́ wọn. Nítorí àti jẹ́ káwọn akẹ́kọ̀ọ́ nímọ̀ tó yanjú. Bẹ̀kọ́ la pa láwùjọ nídi kéwulè róngbò olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ náà. Ustaz Khalilu Lai Sorotu. Ẹ má gbàgbé pé ètò ìdánwò wa EC, NECO, MBICE. Ní tìdáyì ìdádí tó fi mára ọdọ̀ ń lọ ní rẹpẹtẹ. Tààràrà ni ẹ máa bọ̀ nínú ọgbà ilé ẹ̀kọ́ ní number 75 ìsàlẹ̀ kókò jàgbọ́rọ̀ nílùú Ìlọrin. Telephone 0707-71-699-031-96-3252. Ǹjẹ́ o mọ̀ wípé o lè ra ẹ̀rọ ayárabíàṣá láptọ̀pù láwìn kó o sì máa gbé lọ lójú ẹsẹ̀ ní gadget shop?
2: Báwo lèèyàn ṣe ṣe?
1: Kódà ó tún rọrùn fún ẹ kó o máa sanwó ẹ̀ padà díẹ̀ díẹ̀ lóṣooṣù fóṣù mẹ́fà gbáko.
2: Oṣù mẹ́fà kẹ.
1: Bẹ́ẹ̀ni ó ti rọrùn dọ́ba báyìí láti ra gbogbo ohun èlò ẹ̀rọ ayárabíàṣá tó fẹ́. Pàápàá jùlọ láptọ̀pù tó mọ gaara tí bátìrì ẹ̀ tọ́jọ́ tó sì wà lóríṣiríṣi bíi kọ́ 2Duo, kọ́ i3, i5, i7, abinálálá tó fi máa wọn fóònù ìbánisọ̀rọ̀ lóríṣiríṣi. Credit Direct ló ṣàtìlẹyìn. Gbogbo ohun tó kọ̀mpútà ló lè rà dórí mílíọ̀nù kan náírà láwìn. Máa sanwó padà fóṣù mẹ́fà nírọ̀rùn. Ṣùgbọ́n bí ìgbéléwọ̀n rẹ bá

0: ẹjẹ ń wẹni tí ń gbè mí ìbá fẹ́ fún aló. Hello.
1: Ẹ káàsán. Yẹ́sà Ìlíánà láti Kílàńkó. Ẹjọ́ mo ní ló ràn lọ́wọ́ yín
0: ni. A ti kúrò ń bẹ òdìjọ́ mẹ́jọ. A kúrò lórí ìyẹn òdìjọ́ mẹ́jọ. Ṣé ẹ ti gbọ́?
1: Mo máa ń pè ní ẹ kí.
0: Ẹ̀mí kọ́ ni ìgbé.
2: Wọ́n ganu sábò sí wa o.
0: Ẹ̀mí kọ́ ni mi ìgbé.
2: Wọ́n ganu sẹ́jọ̀ wẹ́wẹ́ o.
0: Èèyàn bíi 3 million wọ́n ń pè mí nìkan ṣoṣo láàrin ìṣẹ́jú márùn-ún. Kúrò lẹ́fẹ̀ ń díra mi.
2: Àwọn náà tí ò lówó lọ́wọ́. Oore kan.
0: Mo ti kúrò lábala yẹn. Òdìjọ́ mẹ́jọ.
2: Iṣẹ́ wọ́n ganu sílẹ̀ wọn o. Ẹni mi wọ́n ganu sílẹ̀ wọn.
0: Gbogbo àwọn èèyàn wa tí wọ́n ní ìdìrà lọ́wọ́ yẹn. Ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ ràn wá lọ́wọ́ màá fi nọ́mbà mi lẹ̀ fún yín. Ẹ̀mí máa sọ náírà kan náírà méjì yín ó ṣiṣẹ́ gan. Ó dẹ̀ wúlò púpọ̀.
2: Wọ́n ganu sílẹ̀ wọ̀n wò wá.
0: Ó wúlò gan.
2: Ṣé lọ fẹ́ wo bí ó dẹ̀ gbé.
0: Ẹ̀yin ò mọ̀ ṣé ẹ rí n tá à ń bun àwọn èèyàn à tó ń fi ìfẹ́ rinlẹ̀ lọ́kàn àwọn èèyàn ni o.
2: Wọ́n wo bí a dẹ̀ gbé.
0: Bí ẹni tí ò ní bá ti mọ̀ wípé a wà fún.
2: Ẹ̀nà dẹ̀ ganu ti.
0: Kò ní ro aburú sẹ́ni tó ní.
2: Màrí jẹ́ ẹ̀nà dẹ̀ ganu.
0: Ẹ já gbìyànjú ká mọ̀ rara wa lọ́wọ́.
2: Màrí wá fọ̀rọ̀.
0: Ẹ̀yin olówó fọ́ọ̀mù gégége. Ẹ̀yin tẹ́ lọ gba òbítíbitì fọ́ọ̀mù. Èèyàn mélòó lẹ ti ẹ̀pù ládùúgbò yín.
2: Iṣẹ́ náà fẹ́ ṣẹlẹ̀ yà wá o.
0: A ti fiyín lẹ̀ àtijọ́ ẹ tẹ́fẹ̀ẹ́ inú ara yín tán báyìí. A ti fiyín lẹ̀ àtijọ́ ẹ ṣe tó wù yín. Òògùn yín ni ẹ̀yin lẹ ṣe ẹ̀yin lẹ rí tòótọ́. Àmọ́ ṣe ẹ rántí pé ẹ má wò ó pé ẹ̀yin náà gòkè fúnra ara yín ni pẹ́ nìkan ràn yín lọ́wọ́ bẹ́ẹ̀ bá ń ṣèyún oró òní tán. Ọ̀pọ̀lọpọ̀ olówó mi tó jọ dájú. Ó dá họ́ọ̀sì lọ fúnra ẹ ni.
2: Ó wá dẹ̀ ganu àbò.
0: Bẹ́ẹ̀ lómi ìlówó tán ni wọ́n tó dá àmọ́ family house sí wọn.
2: Wá dẹ̀ ganu.
0: Wọ́n lè yẹ̀yẹ̀yẹ̀yá.
2: Olóde ń ṣe.
0: Má ròyìn un.
2: Wọ́n lè.
0: Kọ bá ròyìn un, o ò ní ní rẹ́kọ̀dì tọ́ da.
2: Bẹ́ẹ̀ ẹni fẹ́ wà á ti sùn wá.
0: Owó tó kó sí báńkì ìṣòwò rẹ̀ owó olówó ni.
2: Bẹ́ẹ̀ ò lè ti.
0: Aṣọ tá a wọ̀ tó dáa jù lọ́rùn wa, ìjọ tá a fi kún kì í ṣaṣọ wa. Aṣọ aláṣọ ni.
2: Ganu sílẹ̀ wọ̀n.
0: Orí wọn ni ẹ dákanra bọ́sàn lọ́rùn àlàjì ẹ má jò bàjẹ́ ẹni tó fẹ́ gbà lòun sọ bẹ́ẹ̀.

0: fúnbẹ wọn tó kúrò lórí ẹ kọ́nà kò ní ìdíkẹ́.
1: Hello.
2: Hello, ẹ káàsọ̀.
1: Ẹ káàsọ̀ sà.
2: Ẹ kú ètò.
1: Ọlọ́run ní tò, ẹ lo 30 seconds, ọjọ́ ti lọ orúkọ yín.
2: Michael láti Àkùọ̀.
1: Àkùọ̀ nílọrin.
2: Bẹ́ẹ̀ ni látàkùn àpò.
1: Ọya ẹjẹ̀ ń gbọ́ yín láàrin 30 seconds.
2: Ìjẹ́ ọmọ nìyẹn jẹ́ ẹni tó ní ìtẹríba tí ò ní àbíyàn sí kùn. Bí kan bá lò kó sọ lójú ẹ̀ kó yí parí bẹ́ẹ̀. So iléègbò náà tó wá mọ sọ ọ̀gá pé chati begin at home tó bá wà táwọn ni wọ́n kọ ilé yìí láti ilé.
1: Ìjọmọlúàbí ń kọ́.
2: Ìjọmọlúàbí ọlọ́pàá.
1: Ẹ jábọ̀ lọlé. Sẹ́rí wọ́n bá dijọ́ mẹ́jọ. Ní wàá sọ ánsá rẹ̀. Mo fẹ́ wo bóyá àwọn èèyàn tó gbà á síbo tó dijọ́ mẹ́jọ. Hello.
3: Hello sà, èmi lẹ́ni kí n pe nọ́mbà tó kọ́ọ̀tì sà.
1: Ẹ̀yin wo?
3: Èmi mo ní ọmọ mi wà ń lé sà, tẹ́ni kí n pe nọ́mbà mi tó ẹ̀yìn.
1: Ọ̀dà èmi ò pè tèmi, kí ló parí nọ́mbà yín?
3: 66637.
1: Ló parí nọ́mbà yín?
3: Bẹ́ẹ̀ni sà.
1: Kí ló bẹ̀rẹ̀ rẹ̀?
3: 08169.
1: Okay, mo ti gbọ́, ẹ ṣeun. Lẹ́yìn ètò 00-32-24-75-11 ni nọ́mbà tẹ́fi láǹfààní àti pè mí lẹ́yìn ètò 00-32-24-75-11. Ẹja fi gbogbo ẹ̀ sí ọjọ́ mẹ́jọ. Ọmọ pupa bíi táyà mọ́tò ti wọlé. Ọmọ ó pupa pọ̀, pupa rẹ̀ a sì máa dá àyàn lọ́rùn. Ẹja fi gbogbo ẹ̀ sí ọjọ́ mẹ́jọ. Àṣọdún ayọ̀, ẹ̀yin tẹ́ ẹ bá ara àgbò, ẹ má jẹ́ ń gbọ́ sórí o. Torí àgbò tí wọ́n ń tà lọ́dún yìí, ọ̀dà kí n yóò kọ̀ mí kúrò nu pé mo wọlé yá o. Kọ́lọ̀ kọ́ ṣàánú ni, ẹ kúrò kalẹ̀.

ẹ kúrọ̀ lẹ́. Ìròyìn ni sókè láti kẹ́ni dámọ́dé tí pọ̀nsẹ́mìn fm nílò ti lọ́rin. Ìjọba ìpínlẹ̀ Katsina wọ́n ti fìdí ọ̀rọ̀ múlẹ̀ jẹ́rìsí pé olùrànlọ́wọ́ pàtàkì àgbà ìyẹn tẹ́lẹ̀ rí lórí ìdàgbàsókè ìlú ọ̀gbẹ́ni Nura Garwa lẹ́ni tó jẹ́ pé wọ́n ń ṣe ìwádìí rẹ̀ lọ́wọ́ lórí ẹ̀sùn pé ó kópa ó sì lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ ìjínigbé kan sí ẹni náà ni wọ́n ní àwọn ti ṣáájú lọ ní kó lọ rí rọkún nílé o láti ọ́fíìsì tó wà kó tó di pé ó gbé àpótí pé òun fẹ́ díje lọ rí dupò kan nílé aṣojú nínú ìgbìmọ̀ asòfin tó jẹ́ ti ìpínlẹ̀ Katsina. Garwa ló wà lára àwọn afurasí ti àwọn àjọ ọlọ́pàá ìpínlẹ̀ Katsina tí wọ́n fojú hàn léde láìpẹ́ yìí níbi tí wọ́n ti fẹ̀sùn kan pé ó lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ ìjí ọmọkùnrin ẹni ọdún mẹ́jọ kan gbé ìyẹn ní Sadauna Estate tó wà nínú ìlú Katsina. Àwọn adarí fún ẹgbẹ́ tó ń pè fún òmìnira ilẹ̀ Biafra ni wọ́n ti fún gbogbo àwọn ilé ìjọsìn tó jẹ́ ti ọmọlẹ́yìn Kristi káàkiri ẹkùn gúúsù ìlà oòrùn àti àwọn apá kan lájìndó gúúsù láti ṣe ètò ìrántí pàtàkì ohun ètò ìsìn ìdúpẹ́ ní ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù tá a wà yìí tí ń ṣe ọjọ́ Àìkú tó ń bọ̀. Gẹ́gẹ́ bí ẹgbẹ́ náà ṣe sọ̀rọ̀ wọn ni ìsìn náà ni àwọn ní lérongbà láti fi bu ọlá fún ọgọ́rọ̀ mílíọ̀nù àwọn èèyàn tí wọ́n fi ẹ̀mí wọn lélẹ̀ lásìkò ogun Biafra tó wà Nàìjíríà.

0: àjọ ọlọ́pàá nípínlẹ̀ ọ̀sùn ti tako àìsàn tí wọ́n fi kàn pé àwọn òṣìṣẹ́ wọn kan wọ́n yin ìbọn lu àwọn tó jẹ́ aráàlú tí ò mọ́wọ́ mẹ́ta aláfẹsẹ̀gbá ní agbègbè ògo olúwa nílùú òṣogbo lásìkò tí wọ́n ní àwọn ẹ̀ka ọlọ́pàá ọ̀hún ṣiṣẹ́ yẹn láti ẹ̀ka àjọ ọlọ́pàá ti SCID àpilẹ̀kọ tí wọ́n fi léde látọ̀dọ̀ kọmíṣánná ọlọ́pàá ọ̀gbẹ́ni ibrahim gotan àti eléyìí tí alūkkóró àjọ náà dsp abiodun ọ̀jẹ́labí buwọ́lù àjọ ní pé àwọn táwọn lọ́ṣiṣẹ́ náà ló wáyè látàrí ẹ̀sùn kan tí wọ́n kọ̀wé rẹ̀ sí ọ́fíìsì ọ̀gá àgbà ọlọ́pàá ilé wa igp ní ọjọ́ kejì oṣù karùn-ún tá a wà yìí lórí ọ̀rọ̀ fọ́nrán fídíò kan tó ń jà ìrìnrìn níbi tó ti ń ṣe àfihàn wípé ṣe ni àwọn afurasí ọmọ ẹgbẹ́ òkùnkùn ààyè kan ni wọ́n síbẹ̀ tí wọ́n kó àwọn kan ìjà àti ìbọn eléyìí tí wọ́n fi ń pòyìnrìn lójú kan láti mọ̀ fi dẹ́rù bẹ́ẹ̀ àjọ ẹ̀sùn elétò ààbò ojú pópó frc nílẹ̀ wa wọ́n ti kó àwọn òṣìṣẹ́ wọn eléyìí tó ń ka wọn jẹ òjì lé ní 1,510 ìyẹn 950 níye nínú èyí tá ti rí àwọn ọ̀gá àgbà lẹ́lẹ́ka jẹ̀ka àti àwọn òṣìṣẹ́ wọn tí wọ́n ni wọ́n kó jáde káàkiri ìpínlẹ̀ yìí ṣáájú ayẹyẹ ọdún eid kabir èyí tí wọ́n sì bẹ́ẹ̀ láti rí pé ètò ààbò wáyé láwọn òpópónà ńlá àti láti pé kí ìrìnà kó lè jágere lójú òpópó ńṣe ni àjọ náà ni wọ́n kó àwọn ọkọ̀ ìyíde 16 jáde tó fi mọ àwọn ọkọ̀ ambulance tó ń rí sísẹ̀lẹ̀ yàjóyàjó 4 ọ̀tọ̀ọ̀tọ̀ tó fi mọ ọkọ̀ ńlá kan tó lè wọ ọkọ̀ èyí tó bá gbé wọ̀n bíi 80 tóònù níye tí wọ́n gbé jáde fún iṣẹ́ ìyíde kí ohun gbogbo kó lè bá a lọ bó ṣe yẹ kó lọ ìyẹn bẹ̀rẹ̀ láti ọjọ́ 15 oṣù karùn-ún tá a wà yìí sí ọjọ́ 21 nínú oṣù karùn-ún yìí èyí lọ́pin ìròyìn ní ṣókí ẹ ṣinṣin fún bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí gbọ́ ìkànnì yín eléyìí tó ta wọn yọ.
1: ìròyìn ní ṣókí láti ilé iṣẹ́ diamond fm.

0: lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wákàtí tá a ti lò lẹ́nu iṣẹ́ òòjọ́ kó wá wa pẹ̀lú ọkàn apọn láti ṣàṣeyọrí tóun ti ìgbìyànjú tí kò yẹ láti wá mú kí ọkàn wa tutù pẹ̀sẹ̀ lẹ́yìn gbogbo kòókò jẹ́njẹ́n látàárọ̀ sì ló yẹ kájọ jù dọ́sọ̀ ṣàgbéjẹ ara mara gbá yágiyági àtẹlébàrí ẹfẹ̀ àṣà èdè yóò tún máa gbẹ́wò ọ̀tún wọ̀ lóní sẹ́lẹ́nsẹ́ lórí ìkànnì diamond 88.7 FM ìlọrin lójoojúmọ́ lágo mẹ́rin ìrọ̀lẹ́ 4 PM prompt lójoojúmọ́ àtẹlébàrí no dull moment chai yóò ti lọ dojú sẹ́rí mọ́ dodo.
1: Ẹ máa gbọ́ ètò àdélébáre ní Diamond 88.7 FM. Wòlíì àgbà ló sọ bẹ́ẹ̀ àdélébáre àrénakore àkójà yìí bí. Ṣé mo dúpẹ́ o.

ìjáwa náà tún dé lónìí bí ìṣe wa ẹ kú lẹ́tà káàlẹ́ ẹ̀lẹ́bẹ̀ẹ́ta kérò ọ̀nà. Èmi a máa pẹ́ ṣàgùnṣàgùn ló sà tó ní òjẹ́ ọlọ́run wọlé mi ń sà tó ń jẹ́mi wọn láà kábíyèsí ọlọ́run. Ọba rẹ̀ ṣe wọ́n dá wa lájú adé lónìí lórí ètò tá a pè lálẹ́ lébárà rẹ̀ nàkúrẹ́ àkòyá ibi ní kánìdá mọ́dé 10.7 FM nílùú ti ìlọrin.

kọjá ìyá ara rẹ ìmọ̀ràn là ń fún ọlábala yìí má lọ rè é gbowó owó tinimọ́lé owó tinimọ́ tọ́lẹ́ẹ̀tì owó ká máa lu aago léni lórí bẹ́ẹ̀ yóò bá tètè rówó dá padà nítorí ipá afẹ́ ranran léyá má fìtìjú kárùn ọ̀rẹ́ wa o rè é gbowó àwọn tí máa lu aago léni lórí má bá tẹ̀tì yẹn mọ́ tọ́lẹ́ẹ̀tì tí ń gbò báyà wọ́n sì ilẹ̀ á lu aago lé ọ lórí ládùúgbò gbọ́ngàngbọ́ngàngbọ́ngàn ẹ wá wò ń gbèsè ẹ mọ̀ pé ntọ́ ti ní lójú kọjá àti láwí ọgbọ̀n yóò wá. bá jẹ́ pọ̀nmọ́ náà ni bódẹ̀ jágbébọ̀ adìẹ ni n tó bá ká mọ́ ọ lọ́wọ́ náà ni ó fi kọjá àyè rẹ o ọ̀rẹ́ mi kan mo lọ rèé kí ilé ọdún yìí báyìí wá jókòó títí ó ní ẹ̀ ọ̀rẹ́ kí lọ́run ro ní ẹ̀yìn ìrò nkankan mo kàn ń wo suzuki ni suzuki èwo ní tún já suzuki ẹ̀ o rí pé mo tẹjú mọ́ suzuki látàárọ̀ mo ní èwo ní já suzuki èmi ò gbọ́ suzuki rí ẹ̀yìn bí o ní olóńgbò lèmi náà mò ń wò mo ní olóńgbò kí lọ́ọ́ ìfò olóńgbò se ọlọ́rin ọmọ jọ́jà kọ́ lọ́rin rẹ̀ díẹ̀ àwọn atọ́lọ́run bá dẹ̀ ràn lọ́wọ́ tá ọlọ́run bá ṣe fún ẹja ara àwọn tó kù díẹ̀ káàtó fún ẹ gbóúnjẹ fáwọn aláìní ẹran náà wọn ẹ sọmọ nkẹran léyà pamọ́ ni á sàn kankan.

ń bá bọ̀ lórí ètò ọ̀hún. Mọ̀ lẹ́yìn tẹ́ ń gbé òfegè ìròyìn ìròyìn kékeré ẹja ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹja rọra máa gbé. Bá dórí social media oríṣiríṣi lẹ́ máa gbọ́n bẹ̀. Gàgá ẹlòmíì gúùdù ní kinní ń bàjẹ́ bàjẹ́. Ọlọ́run sàánú. Ọlọ́run kúkú forílẹ̀-èdè yìí láyà balẹ̀ lágbára Ọlọ́run àlàáfíà ó túnbọ̀ máa pọ̀ sí lórílẹ̀-èdè yìí. Àwọn ọ̀nkú ẹ̀yàn ọ̀nkú ẹ̀ dákun ẹ̀yìn náà ẹ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó kọ yín náà wú lẹ́nu èèyàn ni ẹ̀yàn ọ̀nkú. Torí ń sìn báyìí èmi ò bu yín o ẹ̀yàn ọ̀nkú ẹ̀ sáà ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ dákun ẹ̀yà fàyè gbà láfíà nítorí Ọlọ́run. Ọ̀rọ̀ máa wá di pé àwo dáàtì ẹ̀mọ̀ o gbẹ́nu sọ́hun máta sáwà o èmi ẹ̀wẹ̀. Ìmọ̀ jẹ yó. Ọlọ́run sọ wá dẹni wọ́n ná bí iṣu. Ọ̀dọ́ àgbò tó sanra jù. Wọ́n gbọ́n, ẹ máa gbórin.

bẹ́ẹ̀ ni òpúrọ̀ jí. Ọ̀kẹ́rẹ́ aláìdá lọ̀kẹ́rẹ́ ìyàmburúkú lọ̀kẹ́rẹ́ ẹranko búrú ọ̀kẹ́rẹ́ ọ̀kẹ́rẹ́ ara àwọn ẹran tó dùn jù láyé mọ̀ lọ̀kẹ́rẹ́ wà aláì ẹ bèrè láwọn ọlọ́dẹ wọ́n ní ọ̀pá ibi tìbó yóò ti ó má ń jọ kẹ́rẹ́ gan wá ara àwọn ẹran jù láyé lọ̀kẹ́rẹ́ wà.

0: tabigbe awon na wa nkeke nu eh ajo kan wa re oluwa re eh leyan wa nko tinu re bode latenu gba wa nse leyun ya eh eh mo ma mo ni aye mami mami okunrin ma le mi emi ma so bi in te ro ma ko le oni ah mo ti gba okunrin ni o e bi ti gba okunrin ni o one 1365566952 na loju opo ohun elo e kuro le o ko yin bi le tin pe a o
1: elo papa bi ti e kuro le
0: e se e kuro le o
1: Ajibola Lansford.
0: Lati Ajibola lati bo
1: Ofagara.
0: Lati Ofagara. Oya an gbo yin ma. Kini won ti so npa yin te gbo?
1: So. O se le pe oko mi travel.
0: Mm.
1: O wa ke mi nikan.
0: Mm.
1: O wa se ri lo so mama mi.
0: Mm.
1: Ba ti mo wa wa n pe yen mo do bi 3 months. Awon to wa ri ni wa so koko re ti ko ko re ti ko.
0: Mm. Won ni oko re ti ko.
1: Ọ̀rọ̀ mi ló dẹ̀ sọ bẹ́ẹ̀, wọ́n ló ti padà wá lé pẹ̀lú ẹnu. Mo wá dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tó jẹ́ tọkọ mi dé, ó gbé mọ́tò wá, ó wá gbé mi nílé.
0: Èyí
1: tó wá fi kí gbogbo àwọn èèyàn ká. Ẹnìkan bá ní a mọ̀ sí bá ń parí rẹ̀ yẹn. Mo ní kí ni, wọ́n ní ṣèbí mi àtọkọ mi jà ní mo ní mi ìjà.
0: Èmi àtọkọ mi ò já, ó ní a.
1: Ó ní ọ̀rẹ́ rẹ̀ ló sọ pé wà àtọkọ rẹ̀ jà ní wọ́n dẹ̀ bí ẹ ògbọ́. Mo ní wọ́n ti aṣọ rẹ̀ ni. Ilé oúnjẹ wa já.
0: Ee ọlọ́run sá. Ee adúpẹ́. Adúpẹ́ látọ̀fàgárà. Àbẹ́ẹ̀ rí irú ọ̀rọ̀ báhùn. Ọkọ tiráfù ìyàwó lọ rèé kí ìyá ọ̀rẹ́ àkọ́kọ́ rẹ ti kọ. Mo ọkọ wà dé tán rí wọn papọ̀ ní àmọ̀ dúpẹ́ ti parí ìjàwó àtọkọ rẹ. Adúpẹ́ pẹ́ ti parí ìjàwó ìwọ náà má ṣe sùúrù o. Ó kọ ìmúlẹ̀ tí ń pè é kúrọ̀ lẹ́ o.
2: Ọlọ́lọ́pì láti ọ̀fà sá.
0: Ọyá Mr. Ọlá láti ìlú ọ̀fà ń gbọ́ yín sá.
2: Mo wà ní Kánò lọ́dún kan. Ọkọ̀ kan ìgbà mo ń ṣe dì lálẹ́ ni wọ́n mú bí wa láti ìsàlẹ̀ ń bíbá yìí. Ìgbà tí wọ́n mú obìnrin wa wọ́n sọ pé ní èmi sọ pé ní ká mọ̀ ja obìnrin. Mo lè mi kẹ̀ àwọn àlọ́ bá chairman vice chairman ìgbà ẹ̀dẹ̀ ní ti ẹ̀dẹ̀ yà wà ní Awúsá. Mo bá ní mi ò mọ
0: pé
2: kí ni mo ń pa rẹ̀.
0: Ní
2: bá ṣe wọn bá sọ pé ní à kí la fẹ́ ṣe báyìí pé nọ́mbà ti níbẹ̀rẹ̀ kí n yà tó fi mo mọ̀ ń pẹ́ náà ni o. Sà mi ò ní parọ́ fún sà mo ní láti admit o. Kí kan sà mo bí sà ní kí kan mọ̀ bí nǹkan torí ọlọ́run.
0: Lórí tẹ́ ẹ̀ sí.
2: Lórí tẹ́ ẹ̀ sí. Báyìí tí a máa láti mọ sọ pé nọ́mbà ti débẹ̀ nígbà tí náà wọ́n sì náà náà wọ́n ṣe wá ní apá kan ní ogi àbẹ́sẹ̀
0: tọ adúpẹ lẹni adúpẹ àṣẹ bí òbésèré ọmọ rápálá abbas akande ó ní wọn sọ pé wọn rí mi lẹyìn egungun yóò gbà tí wọn rí mi lẹyìn egungun àwọn oníkíní kan ó rí ọpá ibi tí lè mí yá ẹjẹ mọ lọjẹ fi èyí tó kúlẹ àkókò ti lọ. Engineer Victor Ombembi ajose toni na ni ko ni baje gbogbo ta afura bi mara loni eja tele o olati re waju ogun yopa bitile meja alakan fe re jalu international presenter omo lari tin fabola mo ko yan gawo ko papapa vire na kanaka gbare lo kanakana aye oni paro ti o si ti wa mo wa o ani je ni won wa o won ni na wa bi su abi bi buredi o lagba olorun ire atana olorun ni fi wale odun ta nwo yi to je odun leya yo ba layo ati alafia ẹja ṣe pẹlẹpẹlẹ má kọjá ààyè rẹ bí mo ṣe wí níbẹ̀rẹ̀ tó bye for now.

0: ẹ̀kú ọ̀jọ́rọ̀ ìròyìn jákè jádùn àgbáyé ló ń di sí ètí ìgbọ̀nyìn látàmọ́dé ti nfm nílùú ti ìlọrin àjọ tó jẹ́ ẹlẹ́yinjú àánú lágbàáyé amnesty international ai wọ́n ti pè fún dídọ́la àwọn tí wọ́n jí gbé lọ tó járàlú nípínlẹ̀ kwara àjọ nscdc wọ́n ti káwọn òṣìṣẹ́ wọn ẹgbẹ̀rún méjì àti 2480 jáde ṣáájú ayẹyẹ ọdún eid al-adha gómìnà nípínlẹ̀ ọ̀sùn fọwọ́ sí tinubu gẹ́gẹ́ bí ẹni tí yóò lọ fún sáà kejì nípò nílẹ̀ òkèrè ilẹ̀ ìráhùn ọjáwé àkíwọ́wọ́ o lórí pé ṣé ni àdéhùn táwọn ní lọ́wọ́ pẹ̀lú ilẹ̀ us ni ò tí orí okò sọ̀dún o pẹ̀lú báwọn àsì orí kan sí ń bá ìjíròrò ọ̀hún lẹ́ka ti ìdókòwò ṣé ni ìpèsè kan nílẹ̀ nàìjíríà gbéra sọ sókè pẹ̀lú ìdá mẹ́ta lé ẹ̀sùn mọ́kàndínláàádọ́rùn-ún lẹ́ka ti èyí tó jẹ́ àmúlùdùn òṣèrébìnrin ti inú ikọ̀ kanniwood ni ìyẹn wasila ismail ti dágbére fáyò lẹ́ni ọdún mẹ́rìndínláàádọ́ta lẹ́ka eré ìdárayá ṣe ni àwọn agbábọ́ọ̀lù ikọ̀ super falcons ilẹ̀ wa ni babájídé àti ọládípọ̀ wọ́n gbẹ̀rẹ̀ sí dáwọ́ ọ̀dùnnú o lórí ayẹyẹ àṣeyọrí onípele méjì pẹ̀lú wọn ṣe wà ní kọ̀rọ́mà ẹ ṣeṣe fún bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ ìkànnì yín tó dámọ́rí 88.7 fm nílùú ti ìlọrin ẹ mọ́ wàá gbàgbé òpẹ́ lè darapọ̀ mọ́ wa lójú òpó ìtàkùn ayélujára wa ní www.damorefm.net àbí láwọn ojú ìtàkùn ayélujára wa gbogbo ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ó ń bọ̀ ní kò pẹ́ kò jìnà.
1: Ọmọ yin ni pretty by ni I'm blushing. Mo ṣe video yi lo ni lati update everybody as you can see I'm at Bola Kale Street. Cherry White House yen legbe gate black yen. Ibe gogo ni ile mi. E gbogbo ire ti mo ma sayi every morning ni mo ma ṣe ni 7 a.m. every day. Mo ṣe ma keep fit lele yi. Every shape mi ni can see over ọmọ lotu yi.
2: O ma ṣe o. O si se bẹ́ẹ̀ fọwọ́ ara rẹ sílẹ̀ kún fólè fira rẹ lájínigbé lọ́wọ́ gbogbo ohun tó ní í ṣe pẹ̀lú kọ̀rọ̀kọ́ndú ayé rẹ àti ara rẹ ló ti fi láyé lọ́wọ́ yìí àwọn tó o mọ̀ tó o sì mèrò ọkàn wọn ǹjẹ́ o ti ẹ̀ mọ àwọn tí o ń bá dọ̀rẹ́ lórí ayélujára tó bẹ́ẹ̀.

ẹ káàbọ̀ padà ìròyìn jákè jádò àgbáyé ló sì ń de sí ètí ìgbọ̀nyìn láti kàní dàmọ́dé ti point seven fm nílùú ti ìlọrin ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ látẹnu láńrẹ́wájú ògún níyì àjọ tó jẹ ẹlẹyìn ìjọ àánú lágbàáyé ní tàmọ̀ sí amnesty international wọn ti ké sáwọn aláṣẹ ilẹ̀ nàìjíríà láti tètè gbégbò fi dóòlà àwọn aráàlú tí wọ́n ṣàkọlù sí nínú ìlú yashikira níjọba ìbílẹ̀ bàrùtì nípínlẹ̀ kwara níbi tí wọ́n ní àwọn agbébọn ti lọ́ọ̀rì dáná sun àfin ẹ̀míà níbẹ̀ tí wọ́n sì yí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ tó fi mọ àwọn ọmọlé ọba ẹ̀míà ọ̀hún àpilẹ̀ kọ́ lónìí gba ti ọwọ́ ẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́ ẹni náà wọ́n bẹnu àtẹ́lu àkọlù ọ̀hún eléyìí tí wọ́n lo wáyé ní ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n lóṣù tá a wà yìí pẹ̀lú ìkìlọ̀ ìjáwé àkíwọ́ pé sí ni ìṣẹ̀lẹ̀ náà ló ń ṣàfihàn bí ìṣòro ètò ààbò bó ṣe ń gògùn sí i láwọn apá àríwá ilẹ̀ nàìjíríà ẹgbẹ́ náà wọ́n sọ pé sẹ́rí àwọn àkọlù tí wọ́n ṣe ọ̀hún òun náà ni eléyìí tí wọ́n ṣe fáwọn tó jẹ́ aráàlú tí wọn kò mọwọ́ mẹsẹ̀ àwọn tí ò rọ́wọ́ rí tó sì jẹ́ pé sí ni àwọn tó ń di amọ́ra ni wọ́n lọ rí sí àkọlù sí wọn tán sì tó ń jẹ́ àwọn èèyàn gbìmbẹ̀ níṣẹ́ ni àjọ tó ń jàfẹ́tọ̀ ẹni lágbàáyé ọ̀hún wọ́n túbọ̀ tẹpẹlẹ mọ pé àwọn ń jáwé àkíwọ́ náà gẹ́gẹ́ bí wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà ṣe wáyé láìpẹ́ yìí tó wà lára ìṣẹ̀lẹ̀ ilé ìtújẹ àkọlù èyí tó ń kó ìrònú àti ìrẹ̀wẹ̀sì báni nípínlẹ̀ yìí pẹ̀lú àfikún pé ipò tí ọ̀rọ̀ dé dúró lọ́wọ́ yìí ló ń pè fún kí wọ́n tètè gbé ìgbésẹ̀ látọ̀dọ̀ ìjọba láti pé irúfẹ́ ìṣẹ̀lẹ̀ náà kò wáyé mọ́ àjọ tó jẹ ẹ̀ṣọ́ ara ẹni làbò ló nscdc wọn ti kó àwọn òṣìṣẹ́ wọn ẹgbẹ̀rún méjì àti ọ̀rìnlé nírinwó 2480 káàkiri ìpínlẹ̀ yìí láti lọ rèé pèsè ètò àpè ìyẹn fún ti ayẹyẹ ọdún sálà tó jẹ́ ti ọdún ìléyà èkó jáde àwọn òṣìṣẹ́ wọn náà ni wọ́n kéde lónìí gẹ́bẹ́ra ìgbésẹ̀ tó gbókun àti wọ́n gbé láti fi dáàbò bo àwọn ẹ̀mí àti àwọn ohun èlò tó ṣe gbòógì tó fi mọ mímú kí àlàáfíà kó wáyé ṣáájú lóòjú àtìlẹ́ ayẹyẹ ọdún gbogbo ṣe ni adarí àgbà fàjọ náà ọ̀gbẹ́ni umaru muhammed wọ́n ṣàlàyé pé àwọn òṣìṣẹ́ àjọ náà ni wọ́n ti pín wọn káàkiri àwọn ojúkòó ṣe gbòógì bí àwọn ojúkòó bí ìjọsìn àwọn ààyè ìgbafẹ́ àwọn inú ọjà àwọn àbùdókọ̀ àti àwọn ààyè míì láwùjọ láti rí i pé ṣe ni ayẹyẹ ọdún náà ló lọ bó ti yẹ kó lọ nírọwọ́rọsẹ̀ owó yẹ wípé ṣe ni àwọn àjọ ọ̀hún làwọn ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn àjọ elétò ààbò míì láti pe àlàáfíà ìjọba jákèjádò ìpínlẹ̀ yìí lásìkò ayẹyẹ ọdún àjọ tó ń bójútó ìgbòkègbodò ọkọ̀ lójú pópó nípínlẹ̀ kwara kwatma wọ́n ti pín òṣìṣẹ́ wọn tó jẹ́ òjìlénírínwó àti mẹ́wàá 450 káàkiri ìpínlẹ̀ yìí o láti lè bójútó lílọ bíbọ̀ àwọn èrò àti ọkọ̀ fún ti ayẹyẹ ọdún idil kabir àti ìyẹn nínú ìlú ìlọrin tó fi mọ ayẹyẹ ti ọlọ́dọọdún dọ́bà tí ó jẹ́ ti ìlú ìlọrin ìgbésẹ̀ táwọn gbé ni wọ́n sọ lójú rẹ̀ nínú àpilẹ̀ kọ̀ọ̀kan nílùú ìlọrin látọ̀dọ̀ ẹni tí ń ṣe ọ̀gá àgbà àjọ kwatman ọ̀pẹ́ni abdullahi suleiman ọba gẹ́gẹ́ bí àpilẹ̀ ẹ̀kọ́ náà ṣe wí ó ní iṣẹ́ táwọn fẹ́ ṣe náà ni ó wáyé láàrin ọjọ́ 22 oṣù karùn-ún tá a wà sí 30 ọjọ́ oṣù karùn-ún yìí pẹ̀lú ìwòye pé ṣe ni wọ́n ń wòye wípé lílọ bíbọ ọkọ yóò tún pọ sí i tó fi mọ àwọn èrò lílọ bíbọ wọn lásìkò ayẹyẹ ọdún náà àpilẹkọ ń wòye pé ìlànà ìṣiṣẹ táwọn fẹ ṣe náà ni yóò wáyé òtítí kan àwọn tí ń sin ohun ọsìn láwọn ọjà tí wọn ti ń ta àwọn nǹkan ọsìn gẹbi ó sì ṣàlàyé pé eléyìí ni ó náwó jáde ọjà kárà tó wà ní òkè òyè ti mandate ti sango ọjà kárà lájàṣẹ ọfà okolowo àti ibodè sadu àjọ kwatman ni wọn tún gba àwọn awakọ àtàwọn awakọ èrò tó fi mọ àwọn awakọ ọlọ́dani níyànjú láti ta kété sí ansari àsápajude ankero àkún kówọ́ sílẹ̀ tó fi mọ arìnrìn àjò àṣálẹ́ lásìkò ayẹyẹ ọdún idil kabir

0: ìpínlẹ̀ ọ̀hún lórí kíá ni ìpàdé náà lè dálé lórí gan. Ìròyìn ìjáke ìjádọ́ àgbáyé ló ń dé sí ètí gbọ̀nyìn láti kẹ́ni ìdámọ́dé 8.7 FM nílùú ti ìlọrin. A ó lọ fún ìdánudúró ránpẹ́ tó bá padà dé. Ẹ máa gbọ́ ìròyìn láti ilẹ̀ òkèèrè lẹ́ka eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo kí yín ẹ kú kalẹ̀ ẹ ǹlẹ́ ń bẹ̀ wọ̀n.
1: Ẹ darapọ̀ mọ́ wa ní ìdàkún káyélujára wa, ìdàkún ìbádọ́ rẹ̀ Facebook, ìdàkún abẹ́yẹfò Twitter àti Instagram lórí Diamond 88.7 FM. Diamond FM, Shining Supreme.

Ẹ̀káàbọ̀ padà. Ìròyìn ìjákè ìjádùn àgbáyé lẹ́sìn tẹ́tí sí i láti kànnì ìdámọ́dé 8.7 FM nílùú ti ìlọrin ìròyìn ọ̀hún rèé láti ilẹ̀ òkèrè. Ilẹ̀ ìráhùn ti jáwé akíwọ́wọ́ ṣe kìlọ̀ pé gẹ́gẹ́ bí àṣeyọrí ṣe ń wá o nínú àwọn ìjíròrò kọ̀ọ̀kan táwọn ń ṣe, ṣùgbọ́n síbẹ̀ o àwọn kò tí ì ran kúná fẹnu kò sọ̀dún o lórí ìjíròrò àti àdéhùn táwọn ní pẹ̀lú ilẹ̀ Amẹ́ríkà o láti ilé ìfòpin sí kógun omi kógun sinmi lẹ́kùn Middle East, ìyẹn lẹ́yìn àwọn ọ̀rọ̀ tí ò yéreni lópin ọ̀sẹ̀ tó wáyé láti ilẹ̀ Washington àti Tehran. Wọ́n ní ṣe ni àwọn ọ̀rọ̀ owó epo lágbàáyé kinní ọ̀hún ló tún bọ́nà míì yọ, ìyẹn gẹ́gẹ́ bí àwọn àdéhùn tó wáyé bí kinní ọ̀hún ò ṣe tí ì ṣe ìfọ̀gbáyẹ̀ lẹ́yìn ti ilẹ̀ Amẹ́ríkà ti àwọn ẹni tí ń ṣe aṣojú wọn Marco Rubio tí ó dábàá pé sẹ́rí ìjíròrò àdéhùn gbogbo táwọn ṣe náà làwọn kò tí ì fẹnu rẹ̀ gùn. Wọ́n ní ṣùgbọ́n ò ṣe ni agbẹnusọ fún iléeṣẹ́ ìjọba tó wà fọ́rọ̀lẹ̀ òkèrè nílẹ̀ Iran ló fèsì ọ̀rọ̀ pé irú ọ̀rọ̀ báyìí òun ò wòye pé ó lè wáyé látẹnu ẹnikẹ́ni. Àmọ́ ṣá o, olótú ìjọba nílẹ̀ Pakistan ìyẹn Shehbaz Sharif lẹ́ni tó sọ pé ìjọba ni àwọn ti ń forí koríko kan lóko lórí àwọn akitiyan láti lè dá sí ọ̀rọ̀ tó ń lọ náà nínú ìjíròrò tó ń wáyé láàrin ilẹ̀ Amẹ́ríkà àti ilẹ̀ Iran, léyìí tó mú kóhun tún lọ rèé ṣèpàdé pẹ̀lú ààrẹ ilẹ̀ China Xi Jinping ìyẹn ní ìlú Beijing gẹ́gẹ́ bó ṣe gbé jáde. Nílẹ̀ òkèrè bákan náà tán mẹ́ta lèèyàn tó pàdánù ẹ̀mí wọn o lẹ́yìn tí ọkọ̀ kan lọ rèé forí gbárí pẹ̀lú erin èyí tí ó wà ní National Park tó wà ní Uganda. Níṣe ni àwọn ọlọ́pàá ṣàlàyé pé mẹ́rin ni àwọn míì tí wọ́n ní ìfarapa nínú ìṣẹ̀lẹ̀ náà ní Moses Hall National Park tó ní ẹkùn ìwọ̀-oòrùn àríwá orílẹ̀-èdè ọ̀hún. Wọ́n ní ọkọ̀ náà ló kó àwọn ìkàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ sínú tó jẹ́ àwọn aláṣẹ tó ń gbowó orí nílẹ̀ Uganda URA. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá ọkọ̀ ló sábà wáyé nílẹ̀ Uganda tí ìṣẹ̀lẹ̀ náà tó sì máa sábà wáyé láàrin àwọn ẹranko ńláńlá àti àwọn èèyàn. Eléyìí tí kinní ọ̀hún sì ń gògùn sí i. Wọ́n ní ọkọ̀ tó jẹ́ ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ọ̀hún ló rìnrìn àjò yẹn láti lu àrúwá tó sì ń padà sí olúlu ilẹ̀ náà ní Kampala níbi tó ti lọ rèé forígbárí kó tó di pé ìsìn náà wáyé pẹ̀lú rin inú igbó ọ̀hún. Wọ́n ní ṣe ni àwọn aláṣẹ tó rí sọ̀rọ̀ àwọn ẹranko tó tóbi nílẹ̀ Uganda ni wọ́n rọ àwọn awakọ̀ láti mọ kíyèsí òpópónà o nígbà tí wọ́n bá ń kọjá ní òpópónà látàrí pé àwọn ẹranko níláńlá náà wọ́n lè mọ rí kọjá ojú ọ̀nà ní ìgbàkúùgbà. Ìròyìn lẹ́ka ti ìdókòwò. Níṣẹ́ ni ọrọ̀ ajé ilẹ̀ Nàìjíríà ni wọ́n ní àkọsílẹ̀ rẹ̀ pé kinní ọ̀hún lórí ohun tá ń pèsè lábẹ́lé orí sí gbogbo gbéra sí o lọ sí ìdá 93.9% ní ọ̀rọ̀ ti ọdún yìí ní sáà àkọ́kọ́ rẹ̀. Wọ́n ní àgbéjáde tí wọ́n fi léde látọ̀dọ̀ àjọ tó ní sí bí nǹkan ṣe ń lọ sí ni NBS ni wọ́n fi ọ̀rọ̀ léde pé ìrúgọ́gọ́ náà wáyé ní àkọsílẹ̀ tó jẹ́ ìdá 93.3% gẹ́bí wọ́n sì gbéjáde pé ó wáyé ní ọdún 2025. Wọ́n ní lẹ́ka ti ètò ọ̀gbìn ó fojú hàn pé ṣe ni ìrúgọ́gọ́ náà ló mọ̀ tó gbòde eléyìí tí ó dàgbà sókè ìdá 93.5% ní sáà àkọ́kọ́ ọdún tá a wà yìí tá a bá wò ó pẹ̀lú ìdá 0.7% tó wáyé ní àkọsílẹ̀ sáà àkọ́kọ́ ọdún 2025 lẹ́ka ti ilé iṣẹ́ wọn ló dúró ní ìdá 93.5%.

3.50% láti inú ìdá mẹ́ta lé ẹ̀sùn mẹ́rin lé ní ogójì 3.42% tí wọ́n sì àkọsílẹ̀ rẹ̀ ní sáà àkọ́kọ́ lọ́dún 2025 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìròyìn lẹ́ka ti àmúlùdùn òṣèré gbajúgbajà òṣèrébìnrin ni tó ń ṣeré tó jẹ́ ìkan nínú ẹgbẹ́ àwọn òṣèré ti Kannywood Wàsílà Ismail ló ti pàdánù ẹ̀mí rẹ̀ ìyẹn tó ti jáde láyé o lẹ́ni ọdún 54 lẹ́yìn tó ti ń bá àìsàn lọ́jọ́ pẹ́ kan fínra. Wọ́n ní ọkọ rẹ̀ tẹ́lẹ̀ rí Al-Amin Shiroma ló jẹ́rìí sí ìṣẹ̀lẹ̀ ikú rẹ̀ lójú pọ̀ ìtàkùn tó jẹ́ ti ayélujára níbi tí ó lẹ̀ mọ́ tó ṣàlàyé pé ṣe ló pàdánù ẹ̀mí rẹ̀ nílé ìwòsàn 41 tó wà ní Kaduna. Òṣèrébìnrin náà ni wọ́n bí nílùú Kaduna eléyìí tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí ipa tó mọ̀ ń kó nínú eré sinimá ti Awúsá ìyẹn Elédè Awúsá láti bẹ̀ lọ ló ti di gbajúgbajà tó sì di pé ó ṣe sinimá kan jáde lọ́dún 1999 tí wọ́n pè ní Wàsílà eléyìí ti yà lérè pẹ̀lú àlélù tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n darí eré ọ̀hún. Ó bẹ̀rẹ̀ láti máa kópa lọ́dún 1998 nínú àǹsí sinimá ìyẹn sinimá Jenny Masoya nínú ìfọ̀rọ̀wénilọ́fun kan tí wọ́n ṣe fún obìnrin náà tó jẹ́ òṣèrébìnrin ọ̀hún. Ibẹ̀ ló ti ṣàlàyé pé ìdí rẹ̀ ó tún fi yí àpèlé sinimá náà padà láti Jamila sí Wàsílà. Lẹ́ka ti eré ìdárayá ṣe ni àwọn agbábọ́ọ̀lù ilé wa ni Rinsọ́lá Babájídé àti Sukura Ọládípọ̀ ni wọ́n ti ní àfikún lórí àwọn ìgbésẹ̀ pàápàá jùlọ èyí tí wọ́n fi ń bu ọlá fún wọn o jẹ́ bí wọ́n ṣe ń gbà pẹ̀lú ikọ̀ ti AS Roma eléyìí tó jẹ́ pé wọ́n ní ìjáwélúborí lórí ikọ̀ Juventus nínú ìdíje tàwọn obìnrin lé ibi ìhàsíkápá ìdíje ọ̀hún tí wọ́n ń pè ní Copa Italia Women eléyìí tí wọ́n parí pẹ̀lú àkọsílẹ̀ tó lọ́rin. Wọ́n ní ṣe ni wọ́n rí pé àwọn na àwọn ikọ̀ ọ̀hún tán sì jáwélúborí gba ife ẹ̀yẹ lẹ́mí àmì ayò kan sódò níbi ti Manuela Giungiliano tó ti di akọni nínú ìdíje ọ̀hún tó fi gba àmì ayò dundun ọ̀hún wọlé nígbàtí ìdíje tó fẹsẹ̀ járe ní inú ìdíje náà. Wọ́n ní ṣe ni ilẹ̀ Roma ọ̀hún ni wọ́n ní àkọsílẹ̀ láti gba ife ẹ̀yẹ méjì gbòógì ọ̀tọ̀ọ̀tọ̀ láàrin ọdún 25 ọdún 26 yìí nínú abala ìdíje tí wọ́n gba eléyìí tí wọ́n ní wọ́n gba títí kan ìdíje Serie A tó jẹ́ ti àwọn obìnrin tí wọ́n ṣáájú gba níbẹ̀rẹ̀ pẹ̀pẹ́ oṣù tá a wà yìí. Wọ́n ní Ọládípọ̀ eléyìí tó jẹ́ pé ṣe ló ń gba ọwọ́ ẹ̀yìn fún ikọ̀ ti Roma ọ̀hún ni ẹni tó gbá bọ́ọ̀lù fún odidi ìṣẹ́jú 90 minutes ìyẹn níbi àṣekágbá ìdíje náà tí wọ́n sì ní bó ṣe já fáfá ṣe dé àti ṣe dáradára lórí orí pápá sí ni eléyìí tó mú kí àwọn èèyàn kí wọn ó pè ní best defender ìyẹn ni agbọ́ ọwọ́ ẹ̀yìn tó dúró rere jù nínú ìdíje ọ̀hún. Kò ní jù báyìí lọ nínú ìròyìn ìjákèjádò àgbáyé tòní ká tó máa lọ kókó rèé tá a mẹ́nu bà lẹ́ẹ̀kan sí. Àjọ tó jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ẹni lágbàáyé Amnesty International wọ́n ti ń pè fún ìdóòlà àwọn tí wọ́n jí gbé nípínlẹ̀ Kwara tó járàlú. Àjọ NSCDC kó àwọn òṣìṣẹ́ wọn 2,480 jáde ṣáájú ayẹyẹ ọdún Eid al-Adha. Gómìnà ìpínlẹ̀ Ọ̀sun jan Tinubu lọ́ǹtẹ̀ fún sáà kejì nípò. Nílẹ̀ òkèlẹ̀ ilẹ̀ Iran wọ́n ti jáwé akíwọ́wọ́ pé ńṣe ni àsọyépọ̀ ohun àdéhùn tó ń lọ lọ́wọ́ pẹ̀lú ilẹ̀ US

Banki àgbà ilẹ̀ wa CBN ni wọ́n ti fàlò owó ilẹ̀ wa tó jẹ́ owó náírà tá ń lò pẹ̀lú ìdá méjele ẹ̀sùn mẹ́fà ìyẹn 7.6%. Eléyìí tí wọ́n sì gba ìlànà NAFEX ìyẹn ti ìdókòwò àti àwọn tí ń kó ọjà jáde tí wọ́n yàn láàyò pẹ̀lú 410.25 kọ́bọ̀ ìyẹn tá mọ̀ sí náírà tó jẹ́ lọ́nà 420 àti kọ́bọ̀ 25 ni eléyìí tí wọ́n ní yóò máa jẹ́ ṣiṣẹ́ pẹ̀lú owó dọ́là kó lè mú kí dọ́gbadọ́gbo wà lórílẹ̀‐èdè yìí nínú ìlànà owó pàṣípàrọ̀. Fún ohunkóhun tó bá ń ṣẹlẹ̀ lágbègbè yín tẹ́ẹ̀ fẹ́ to yàrá ìròyìn wa létí ẹ pé sórí 0916-0627526 0916-0627526 Abiodun Akinwumi òun ló ló tu ròyìn Ọ̀làǹrẹ̀wájú Ògúnléyìí ló tu ló kà lédè àbínibí sí ètí ìgbọ̀nyìn ẹ ṣe ń ṣe wọn fún bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí gbọ́ ìkànnì yín eléyìí tó ta wọn yọ.

0: mi àwọn sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́jà bá kàn nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
2: Ètò
0: amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
2: Akinyin o.
3: Akinyin akinyin àlùyẹ́rù pẹ̀lú.
2: Bàríbà.
3: Lórílẹ̀-èdè Nàìjíríà.
0: Mélòó la ó fèlè? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.

0: ìbùkún ni yóò máa jẹ́ sí fún yín ní orúkọ Jésù. Àlàáfíà ni fún yín o, àlàáfíà ni.
1: Bùnmi bá balẹ̀ ní.

0: Ọlọ́run ayọ̀ tẹ́lẹ̀ bàbá lọ́lá. Ọlọ́run 1930. Ọyá wá ti ṣàpẹẹrẹ bíi ti 1930 nínú ayé mi. Ọjọ́ lọ wá tó sọ̀rọ̀ ayé mi o. Èyí ni bí gbogbo ẹ̀yà àti èdè ni wọ́n ti mú kó lájọ pọ̀. Kí padà ní wáyé ní gbogbo ọjọ́ Sátọ̀dẹ̀ kẹ́jìkẹ́jì lọ́sọ̀ọ̀sù. Every second Saturday of the month ló mọ wáyé láàrin aago méje sí aago mẹ́sàn-án òwúrọ̀. Nínú pàdé alágbára láyé náà ni the God of intervention. Olúwa Ọlọ́run ìdásí Jésù Kristo lọ́rẹ́ ó yẹ wá dá sọ̀rọ̀ ayé mi. Ohun gbogbo ti sún mi, ìwọ nìkan ló lè bá mi jẹ́. Ayé wò mí lára, wọ́n retí ọtí mà mú bọ̀lọ̀ dá. Tètè wá ṣe lójú ọjọ́ níbi tí gbogbo ẹ̀yà àti èdè ti mú kó lájọ pọ̀. Kí padà ní wáyé tó kálukú sì mọ́ ní bùkún mú lọlé lọ́kọ̀ọ̀kan. Ìwọ ni kò mọ̀ gbẹ̀yìn bí pàdé lábẹ́ olùdásílẹ̀ ìjọ. Kò ní ajé rẹ́rẹ́ Ayọ̀ Daniel tí wọ́n jẹ́ alákòóso Babalọla Memorial International Camp. Ìkejì alákejì ọwọ́ àwọn ọlọ́run gbé da ìjọ yẹn sílẹ̀. Evangelist Timothy Adeyemi àwọn ọlọ́run máa máa lò láti máa léwájú àwọn ìránṣẹ́ ọlọ́run àtọ́lọ́rin ẹ̀mí. Ọwọ́ nínú ìjọ Christ Apostolic Church Land of Faith Miracle Center Àjẹgúnlẹ̀ Phase 3 Gbàgede Inú Amọ́yọ̀ Warra State. Hello 0905638 9443. Lọ́sùn tó lọ́nù pàdé àwọn kan lẹ́rìí lọ́sùn yìí wà lẹ́rìí kan lórúkọ Jésù.
1: Ẹ jẹ́ kí a gbàdúrà.
2: Shall we pray?
1: Orúkọ Jésù Kristì.
2: In Jesus' name.
1: Ọlọ́run a dúpẹ́ fún orí ọ̀fẹ́ tí a rí gbà lálẹ́ yìí.
2: Lord, we bless you for another grace tonight.
1: A ní àkókò bí irú èyí.
2: In a time like this.
1: A dúpẹ́ torí pé o jẹ́ olóòótọ́.
2: Thank you because you are faithful.
1: A dúpẹ́ ìlẹ̀ dí wa mú.
2: You are the one that is holding us.
1: Ẹyin lẹ́ ń di orílẹ̀-èdè yìí mú.
2: And you are keeping this nation.
1: Ẹyin lẹ́ ń di ìlú yìí mú.
2: And you are keeping this country.
1: Ẹyin lẹ́ ń di ìdílé kọ̀ọ̀kan mú.
2: And you keep each family.
1: Ọlọ́run tí ò ṣe tí ò lè ṣe.
2: God, there is nothing that you cannot do.
1: Ẹgba ọpẹ wa.
2: Accept our thanks.
1: Ẹgba ìyìn wa.
2: Accept our praise.
1: Ní alẹ́ yìí.
2: This night.
1: Ohun tó ẹ fẹ́ ká mọ̀, Olúwa jẹ́ ká mọ̀.
2: What you want us to make us know.
1: Olúwa kó ràn wá lọ́wọ́.
2: And God help us.
1: Ògo ni fún orúkọ yìí.
2: Glory to your name.
1: Ní orúkọ Jésù Kristì náà lọ àti olùgbàláwa.
2: In Jesus' name we pray.
1: Amen.
2: Amen.
1: A gbé Ọlọ́run ga fún orí ọ̀fẹ́ tí a rí gbà lálẹ́ yìí.
2: We bless God for another grace this night.
1: Mo kí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run gbogbo tí ẹ ti ń gbọ́ wa.
2: And I'm greeting children of God wherever you are listening
1: to us. Gbogbo ẹ̀yin tí ẹ so pọ̀ ní online.
2: And those of you online.
1: And then gbogbo ẹ̀yin olùgbé ìlú Kwara State.
2: And everybody living in the Kwara State.
1: Pàápàá yìí tí ẹ̀ ń gbé inú Ìlọrin.
2: And especially those of you are living in Ìlọrin.
1: Àti gbogbo ìrìkò rẹ̀.
2: And all the
1: sun. Mo kí gbogbo àwa tí a ń gbọ́ gbogbo bí tí ètò ìdé ní àyíká Kwara.
2: I'm greeting everybody where you can listen to this program around Kwara State.
1: Àti ní Nàìjíríà.
2: And the whole Nàìjíríà.
1: A gbé Ọlọ́run ga ẹni tó ti ràn wá lọ́wọ́.
2: We bless God in us.
1: Mo ó wù mí kí n wá láti bá ẹ̀yin èèyàn Ọlọ́run sọ̀rọ̀ ní etíketí.
2: I am pleased for me to come down so that I can speak to you very well.
1: And ó ti tó gbà púpọ̀, ó ti tó.

0: àti ká mú ọlọ́run àjèjì kú.
1: Unless we take away this strength God.
0: Tí bá ti ẹ̀ sọ nípa ọlọ́run àjèjì àìsòótọ́ ìlọ́run kan ni.
1: Even if we are talking about strength God, for you not to be faithful is a God.
0: Ìgbé ayé àgbèrè àti panṣágà ọlọ́run kan ni.
1: Our adultery or fornication life is something we can call it God.
0: Ìgbé ayé ìbẹ̀rù ọlọ́run ọlọ́run kan ni.
1: This life that we are living that we don't fear God is a God.
0: Ìgbé ayé ewu ọ̀bì ojú kòkòrò ọlọ́run kan ni.
1: The life that full of covetousness is what we call God.
0: Ìgbé ayé kí ẹni kò dìde kò sì fẹ́ jẹ ntí oúnjẹ ìyẹn million kó fẹ́ sọdá àti ẹnìkan ṣoṣo.
1: The kind of life that we are living, that the food that is going to be for 10 people and you are in million people and you are taking it alone.
0: But a máa gbàgbé ibi tí ẹni méjì bá ti jà koríko abẹ́ ni ó forí gbà.
1: And anywhere that you see that two lion fight, you are going to see that the grass is under them is going to be the one.
0: Ìgbà yóò kùnà fún mi láti máa tẹ̀síwájú.
1: And the time will not permit me to go and go
0: tí
1: again.
0: Tí a bá fún mi ní àkókò bí irú èyí ni ọdún ní ọ̀sẹ̀ tí ń bọ̀.
1: If I'm privileged to have time like this next week.
0: A need the adu and won't continue ọ̀rọ̀ yìí.
1: We need prayer, we continue this war.
0: Ṣùgbọ́n ẹ má gbàgbé o.
1: But please do not forget.
0: Wọ́n kọ Ọlọ́run àjèjì sílẹ̀.
1: They forsake strength God.
0: Àwọn èèyàn yìí o, àwọn tí tán fira wọn ṣe ẹ̀rù fún orílẹ̀-èdè yìí. Wọ́n ò lágbára tó Ọlọ́run.
1: People that make themselves to be to scare people in this nation, they are not powerful as God.
0: Àṣírí tí ń bẹ̀ mẹ̀ ni pé Ọlọ́run fi wọ́n ṣe pàṣán fún wa lọ́wọ́.
1: God is making them to chastise us.
0: Lọ́ọ̀ mo pray fún gbogbo ẹ̀yin tó gbọ́ mi ní alẹ́.
1: I pray for anybody listening to me tonight.
0: Kí ni òrìṣà tí ń bẹ níwájú ti ẹ náà?
1: What is that shrine or idol before you?
0: Kí ni òrìṣà tí ń bẹ níwájú mi?
1: What is that idol before me?
0: Ẹ̀mí mímọ́ láti kọ̀ ọ́ sílẹ̀.
1: The spirit to forsake everything.
0: Ó wọnú wa lọ.
1: Enter into our lives.
0: Orílẹ̀-èdè yìí yóò borí àkókò yìí.
1: This nation will overcome this.
0: Wara state yóò borí àkókò
1: yìí. Wara state will overcome this.
0: Gbogbo àwọn tí a ti palẹ̀ bọ̀rù yóò tù yín nínú.
1: People that are crying, God will comfort you.
0: Ìmọ̀lẹ́ àti àlàáfíà rẹ̀ yóò sì jọba.
1: And it's going to be his light and peace.
0: Mo ní ọwọ́ ṣe.
1: I lift up my hand.
0: Níbi tí ẹ ti ṣe àmì.
1: Whenever you say amen.
0: Ọlọ́run àpọ́sù Babalọ́lá.
1: Ọlọ́run àpọ́sù Babalọ́lá.
0: Níwájú ẹni tí mo dúró.
1: Before who I stand.
0: Yóò bá ìní gbogbo wa pàdé.
1: We lift up our knees.
0: Nípa tẹ̀mí.
1: Both spiritual.
0: Àti nípa tara.
1: Physical.
0: Ní orúkọ Jésù Kristì náà, Olúwa àti Olúgbàlà wa.
1: In Jesus name we pray.
0: Àmì.
1: Amen.
0: Amen.
1: Amen.
0: Amen.
1: Amen. In Jesus.
0: Praise God.
1: Hallelujah.
0: Ẹyin Olúwa lógo. Thank you.
2: Ọlọ́run Babalọ́lá, èmi màmá rí iṣẹ́ rẹ̀.
3: Ọlọ́run Ayọ̀dẹ́lẹ̀ Babalọ́lá. Ọlọ́run 1930. Ó yá wọ́n ti ṣàgbára bíi ti 1930 nínú ayé mi. Ọjọ́ lọ wọ́n tẹ sọ̀rọ̀ ayé mi o. Èyí ni bí gbogbo ẹ̀yà àti èdè ni wọ́n ti mú kó lájọ pọ̀. Kí pàtàkì wáyé ní gbogbo ọjọ́ Saturday kejìkejì lọ́sọ̀ọ̀sù. Every second Saturday of the month ló mọ wáyé láàrin aago méje sí aago mẹ́sàn-án òwúrọ̀. Nínú pàdé alágbára láyé náà ni. Ìgbàlọ̀ mi tabẹ́ sàn. Olúwa Ọlọ́run ìdásí. Jésù Kristo lóore. Ó yẹ wá dá sọ̀rọ̀ ayé mi. Ohun gbogbo ti sún mi. Ìwọ nìkan ló lè bá mi jẹ́. Ayé wò mí mọ́ lára. Wọ́n retí ọtí màá mú bọ̀lọ̀ dán rẹ. Tètè wá ṣe lójú ọjọ́. Níbi tí gbogbo ẹ̀yà àti èdè ti mú kó rájọ pọ̀. Kí padà ní wáyé. Tó kálukú sì mọ́ ní bùkún lọ́kọ̀ọ̀kan. Ìwọ ni kò mọ́ gbẹ̀yìn bí pàdé ètò sùn yìí. Lábẹ́ olùdásílẹ̀ ìjọ. Kò ní ajé rẹ́rẹ́. Ayọ̀ Daniel. Tí wọ́n jẹ́ alákòóso. Babalọ́lá Memorial International Camp. Ìkejì alákejì. Ọwọ́ àwọn ọlọ́run gbé da ìjọ yẹn sílẹ̀. Evangelist Timothy Adéyẹmí. Àwọn ọlọ́run máa máa lò. Láti máa léwájú àwọn ìránṣẹ́ ọlọ́run àti ọlọ́run ẹ̀mí. Ọwọ́ nínú ìjọ. Christ Apostolic Church. Landfest. Miracle Center. Àjẹgúnlẹ̀ Festiri. Gbàgede inú. Àmọ́yọ̀. Wara State. Hello 0905638-9443. Lọ́sùn tó lánàá pàdé àwọn kan lẹ́rìí. Lọ́sùn yìí wà lẹ́ríkọ̀ lórúkọ Jésù.

0: The time is 9 o'clock.
1: Ago mesan tilu.
2: Bí a bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́jà bá kàn nínú.
3: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
2: Ètò eré ìdárayá.
4: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà.
2: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
4: Akinyin o.
5: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu.
4: Bàríbà.
5: Lórílẹ̀-èdè Nàìjíríà.
2: Mélòó mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi yín sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.
6: Sùn láyọ̀, ètò tí a ṣàgbékalẹ̀ fún àtúntò ìdílé. Kí ló yẹ kí n lọ́kọ láyọ̀ ọmọ? Ìdílé ò gbọ́dọ̀ dàrú. Aagogo mẹ́sàn-án àṣálẹ̀ ọjọ́ Monday lórí ìkànnì Diamond 88.7 FM. Ìrìn àjò ìfẹ́ ní abala àkọ́kọ́ tá a ti ń fi ọ̀rọ̀ wa lọ́kọ láyà lẹ́nu wò.
7: Inú mọ́tò lèmi àtọkọ mi ti pàdé.
6: Abala kejì ìdílé aláyọ̀ ni. Abala ìlà ti ń gbàlejò àwọn ọmọràn tó mọyínú bínú kara wọn.
8: Owó jẹ́ ìkan lára àwọn èròjà tí ó gbọ́dọ̀ wà nínú ohun tí a fi ń ṣètò ìfẹ́ yìí.
6: Ẹ gbà mí mọ̀ràn lábala kẹta. Bí ọ̀rọ̀ bá ó níbi ká gbé kà sí.
9: Ẹ dákun ẹyin mọ̀ràn yìí tí yín náà ní bàjẹ́.
6: Ẹ̀yin olólùfẹ́ ó yẹ tún súnmọ́ tòsí. Agbólóhùn bí ọ̀jẹ̀ olóyèdè Ṣèyí Jacob Àkọ́bí látọ́kọ ètò Castle Ayọ̀ gbogbo ọjọ́ ajé Monday ní aago mẹ́sàn-án àṣálẹ̀ lórí ìkànnì Diamond 88.7. Ẹ máa gbọ́ gbádùn.

l'olufẹ ibi to ba lo lemi na o lo ibi o ba ya si ni ma ya si awon eyan re ni o ma je temi awon ore re ni mo fe fi sore olulufẹ se lo ti e wa nse mi bi otutu o nse mi bi eni ti orobirin ri ayo mi eni bi okan mi nigba ojo nigba oda ife mi si oko ni yinge ololufe eka lesa eka lema eka le ni gbogbo bi te tin lanfani agbo wa lale oni o kasun layo ale ojo monday ni diamond 88.7 fm ilorin la wa wa yo se mo ba yin dada ke bi e ti mo pe abala meta gba nko gbi leto yi gbe dani abala koko irin ajo ife ni o elekeji ni dile alayo abala eleketa lori eto yi ohun ni egba mi ni moran bẹ́ẹ̀ni abala ọ̀hún ó tún wá dàbí àkàrà ó kó àwọn ọmọ wẹrẹ dání lára ẹ̀ láti kàtẹ̀jíṣẹ́ kan tí ó jẹyìn lógún nínú ẹ̀ náà bí ayé bá gbà wá àmọ́ fààyè lẹ̀ kẹ́ lè bèrè orin tó wù yín èyí tó jẹ́ àṣàyàn fún olólùfẹ́ yín nìkan lórí ètò yìí náà ni bí iṣẹ́ ò bá ti wá pẹ́ ni a ò gbọ́dọ̀ pẹ́ṣẹ́ èmi ni tí yín ní tòótọ́ lẹ́ẹ̀kan sí olóyèdè ṣèyí jacob àkọ́bí mọ̀lẹ́bí yín ẹni tí gbogbo yín panupọ̀ pè ní balógun ọ̀fẹ́ lálaalẹ́.

kábíyèsí olódùmarè ẹni tí ń bá wà á ṣe lálẹ́ òní á tún gbádùn ara wa ju ta tẹ̀yìn wa lọ lórí Facebook ìyàwó ilé olúfadé Elizabeth Abiodun ẹ̀ka lẹ́yìn mà àmì o àmì àmì àti àmì Adeniran Lawrence Akintunde àmì o ẹ kú bójú ọjọ́ ti rí gbogbo ibi tẹ́ ẹ ti ń rí wa gbọ́ tẹ́ ẹ ti ń rí wa wò àkú wẹ́líwẹ́lí òjò apá abìkan ẹ̀kọ́ ara kú àròdá òjò Aji White Abdulrazak Ogberegbe àwọn tí wà nìyẹn lẹ́lẹ́rìn jàre ìbà gbogbo àwọn tí wọ́n ń darapọ̀ mọ́ wa lórí Facebook bẹ́ẹ̀ ṣe ń láìkí ẹ̀ tẹ́ ń ṣe ẹ̀ gbogbo ẹ̀ ni mo kúkú ń rí íńtánẹ́ẹ̀tì ní òde láì ẹ ṣe ojú òní tì í ojú kì í tì náà lẹ̀ Engineer Lukman Yunus àmì o ojò wẹ́líwẹ́lí yìí atura ni ó jẹ́ fún wa Ezekiel Oyelade lábala àkọ́kọ́ léni ohun tí a gbéyẹ̀wò ọkùnrin àjò òfẹ́ àwọn yorùbá bọ̀ wọ́n ní ọmọ bẹ̀rẹ̀ ẹ̀yìn lẹ wí bẹ́ẹ̀ ẹ ti parí ẹ̀ bẹ́ẹ̀ ti wí ǹgẹ́lẹ́ náà lórí ìdí rèé tí àwọn onímọ̀ nípa ètò ìlera àwọn ọ̀jọ̀gbọ́n ọ̀mọ̀ràn wọ́n ṣètò fètò sọmọ bíbí lọ́pọ̀lọpọ̀ ọgbà wọn àwa mọ̀ èyí tẹ́ kìbọ́ pa ń bẹ o èyí tẹ́ kìbọ́ yàyín ń bẹ o alábẹ́rẹ́ ń bẹ o onímọ̀ ló ní hóró méjì méjì bí ìgbà ẹyẹ ń sọ àgbàdo jẹ bí ìgbà ẹyẹ ń sọ kàjẹ ó wà náà ìmọ̀ mọ̀ ń gorí ìmọ̀ o ọjọ́ ń gorí ọjọ́ àsìkò ẹ̀rùn yìí wọlé àsìkò òjò atura yìí bẹ̀rẹ̀ làbá rí pé bó bá ti dọ̀rọ̀ atura àwọn dáde àti mọ́mì wọ́n wà lọ sùn sí yàrá anú ẹlòmíì tètè rántí jí lọ ṣẹ́ gan nǹkan sì rí bójú bá ti rọ̀ ìbísí ọjọ́ náà ọsán rí mọ́gànà ẹni tí wọ́n ń ṣe níyẹ̀wò tí wọ́n ṣe ní ìdákẹ́ jẹ́jẹ́ àwọn oúnjẹ tí wọ́n ń jẹ ní kọ̀rọ̀ yàrá tí wọ́n yìí rántí sọ pé jesus come and he satan go away àfi tí ikùn ó sì tandi lẹ́yìn oṣù méjì mẹ́ta báwo ló ṣe jẹ́ àti bí mi ò rí kinní mọ́ ọ̀yà wa o márùn ló ti wà ń lẹ̀ ṣe a tún fẹ́ lọ tòsíìsì ni àwọn onímọ̀ ìjìnlẹ̀ wọ́n wá ṣe ètò bí wọ́n ti ń ṣe fètò sọmọ bíbí fáwọn obìnrin wọ́n tún ti wá nìkan tí a ń pè ní vasectomy tọkùnrin nu àwọn ọ̀jọ̀gbọ́n onímọ̀ ìjìnlẹ̀ nípa ètò ìlera ni wọ́n máa ń ṣe fún yàn ní ọsibítù wọ́n lọ rí ìjà okùn tínrín kan tí ń gbé omi lọ́gbọ́lọ́gbọ́ tẹ́lẹ̀ bí wọ́n bá ti já okùn kọkùnrin ọmọ tatatata bí ẹṣin ló kù kò ní lè di ọmọ mọ́ o àwọn ìbò wọn wá burú wọn ni somehow permanent ẹ̀yin ẹ fi sọ́mà ò lẹ̀ permanent ẹ̀yin rẹ̀ ni ẹja jọ dì mú ibi ọ̀rọ̀ ti wá kan ẹ̀yin rèé nínú

0: wọn ti bí n tí wọn bí.
1: iṣẹ́ ń ti ọlọ́run lọ́ yọ̀ǹda fún un.
0: Mm.
1: Kọ̀dá lẹ́nu kan obìnrin ó lè ronú sí wàdà kejì kó lòun lọ. Bọ́ bá wa lọ ti ta ni ọ̀ wàdà.
0: Ṣé obìnrin?
1: Ẹ
0: bọ́ bá lọ kọ̀ ó lè mọ́ kọ́ ọmọ lọ. Àwọn ọmọ tẹ́ bí ẹ̀yìn lẹ ni wọ́n.
1: Ẹni ẹ̀rì ẹ bá ẹsẹ̀ wàá fẹ́ tó lòun fẹ́ bímọ ńkọ.
0: Sùúrù lọ́gbàǹgbà náà.
1: Kọ̀dá.
0: Somehow ni permanent rẹ̀. Ibi kìíní tí ẹ wá dá sí ni pé kò ní dùn yín náà ọjọ́ kejì ọjọ́ kẹta ẹ ti lè mọ tún gbé ọkọ̀ roko. Ayọ̀rìndé Ọmọ́tayọ̀ Adéyẹmí Mòsúnmọ́lá Kẹ́nì Blessing Yahaya Àfọláyanṣe Lékún ṣọ́ṣọ́lá lẹ́yìn ẹ̀ka alẹ́ ṣeun hello ẹ̀ka alẹ́ o ẹ̀tún mú 091-36-55-69-52 ẹ̀ka alẹ́ o.
2: Hello ẹ̀ka alẹ́ o.
0: Yes sir. Ẹgbẹ́ òun ó kè díẹ̀ sí.
2: Bàbá àbejì láti kí là ń kó.
0: Bàbá àbejì kí là ń kó.
2: Bẹ́ẹ̀ni.
0: Ìròyìn.
2: Ìyá
0: rárá ẹ̀yìn ẹ̀mọ́ pé kò dára rárá ẹ̀yìn pé lérò tèmi o.
2: Sọ lérò tèmi
0: o. Wọ́n ti rí lọ́kàn àti yínú. Bí bàbá pé ò dára rárá ń bí pé a da ogun ọgbọ́n àwọn ìmọ̀ ìjìnlẹ̀ tí wọ́n ṣe tí wọ́n tún fi rí ń tọ́ dáa báhùn tí ò ní jẹ́ kí ọmọ bẹ̀rẹ̀ òsì bẹ̀rẹ̀ ọmọ wáyé láwùjọ. Torí kí ni? Nbẹ ti bí wọn bá tẹ fẹ bí.
2: Obìnrin ò lè gbà mí nítorí àwọn olùdó láyé tó kú wò kó kàn tó ń kẹrù fún un lọ.
0: Ìyá.
2: Ẹlòmíì tẹ bá fẹ tó bá ní kódà bó jẹ yọ fún un.
0: Ṣé rí ntẹ́wí òun ni mo tẹ̀lé ẹ mọ́ tọ́fà. Àwọn obìnrin tí wọ́n ń gbọ́ wa wọn ò lè wí nkankan wọ́n kàn ń rẹ́rìn ni wọ́n ti daṣọ borí. Àwọn obìnrin wọn ò gbọ́ ń tàn wí. Tẹ̀lé ń tẹ́ wíjà rí ká pé wọ́n níwà níṣẹ́ bó yẹ kí wọ́n sọ èrò ọkàn tiwọn náà. Hello. Ẹ̀rí báwọn. Hello. Ọmọ ọlá Ọláyínká Àwẹ̀dá Ayọ̀rìndé fún mi. Hello ẹ̀ka alẹ́ o. Ẹ ṣeun ẹ bá ń gbóhùn sókè díẹ̀ sí. Àmì àtẹ̀yìn náà. Ẹ ṣeun o.
3: Òre.
0: Ìjọba ìbílẹ̀ Odò Ọtí. Ẹ bá ń kí olókùkù ní local government headquarter àbí. Ẹ tẹ̀ wájú. Ìyá. Ní gbóló nǹkan ọ̀faramọ́rú nǹkan bẹ́ẹ̀ bá ń ní. Ó yé wa. Ọmọ ọlá Ọláyínká Àwẹ̀dá wọ́n ní I love this your cab. Ẹ̀sìn télò lọ́rùn. A fún ẹ lówó ni. Àtélò bíyàn bá fún ẹ lówó wọn a máa mọ ṣẹ́. Samuel Comfort watching you live. Thank you. Ẹ ṣeun Ìdùmàrè ní ṣe o. Akinola Sunday. Ilé ayé yóò tí ì dogun.

0: ọmọ ọláyé ń káwẹ̀ dá ẹ sì àránjú mọ́ mi lórí fesibúùkù kí ló le tó bẹ́ẹ̀ dayo teure ọmọ mi dáadáa ìwọ náà gòkè láṣẹ ìdùmarè ẹ lọ ẹ kalẹ o. Ọ̀darí ìwánu láì látàkiri bí ata. Sẹ́yìn ti bímọ ẹ ti síwọ ọmọ bíbí. Hello? Hello?
1: Hello, sir.
0: Ṣé ẹ ti síwọ ọmọ bíbí? Ìyá. Ó mọ̀ jẹ́ pé ẹ̀ ń sin kinní ọ̀hún gbọ́ ẹ̀yin ò ní ẹ mọ̀ fi pa ńlá kan yọ. Kódà ẹ mọ̀ kàn gbọ̀ngbọ̀ngbọ̀n bí ìgbà tí àgbò kúdà tí wọ́n ríra wọn ni. Bẹ́ẹ̀ bá wọ ìyẹ̀wò ìjà àwọn ẹranko tí ò ṣeé rò fẹ́yàn ni àjàlágùn wọ̀wọ̀wọ̀ àmọ́ èyí tí ń bẹ̀ ń bẹ̀ ni pé kò lè di. Hello, ẹ kalẹ̀ o. Yes, sir. Yes, sir. Adúpẹ́ o. Láti òkè. Ń sì wá ń break you, ń break you. Kíní ọ̀hún kò jágere tó létí. Ok, ẹ tẹ̀wájú. Hello. Hidayat Oluwajuwon Adunde Michael Ayobami. Ẹ̀gbọ́n tẹ́yìn ilé ìbò pé kinní ọ̀hún wọ́n ní is a quick, safe and highly effective. Pàápàá àwọn dókítà àwọn bí wọ́n bá kàn tí bí ìgbà wọn fẹ́ fi báírò kọ̀wé ni wọ́n kàn rọra kọ kinní ọ̀hún tíun tíun tíun tíun tíun. Wọ́n sì ní ọ̀yá ìṣẹ́ ti ṣe. Láàrin tá a ti bẹ̀rẹ̀ tá a ti tẹ̀mí àtìyín ti ń rojọ́ yìí fi 10 minutes àbí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún wọ́n ti ṣe tí wọ́n ṣe tán. Hello. Ẹ kalẹ̀ o. Yes, sir. Oya ẹjẹ aṣọ tó tọ ọrọ sí gbogbo ọjọ tẹyìn ń roko lẹ fẹ kó dọmọ gbogbo ọjọ ẹgbọkọ roko lẹ fẹ ọdọmọ ẹdá mi lóhùn. Yes or no? Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ. Ẹni tí mo béèrè ni pé ṣé ọjọ ẹgbọkọ roko gbogbo ọjọ ẹgbọkọ roko lẹ fẹ ọdọmọ.
2: Gbogbo ẹkọ àmọ jẹ mi kẹta àwọn ọjọgbọn ti sọ látàárọ tíjà ó bá lóun lọ ńkọ.
0: Kí a ṣe náàbù wá dé kó ní kinní tẹ̀ ṣe ń jò ní ọmọ tí ẹ rí pé mo ti ń tutọ́ o. ọ̀sìmọ̀kọ́ àti ìṣetán báyìí. Adéwùmí Samuel. Wọ́n ní Àkọ́bí one ẹ̀ka alẹ́ o èmi kò lè ṣe o. Ẹn kò lè ṣe o. Ọlọ́run ṣe o. Nẹ́tíwọ́ọ̀kì ti túkùn lọ́rùn àwọn tí wọ́n.

0: àsìkò yìí o. Ìròyìn ayọ̀ ni mo mú wá fún gbogbo ẹ̀yin àgbẹ̀ oní nǹkan ọ̀sìn. Ilé-iṣẹ́ B&G Freedom Nigeria Enterprises ní Sureplug tó bá jẹ́ ti nǹkan ọ̀sìn lóríṣiríṣi. Ẹ̀yin àgbẹ̀ ọlọ́sìn ẹja, ọlọ́sìn adìyẹ, àgùntàn, ewúrẹ́, àgbò, màálùú, ehoro, ẹlẹ́dẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí iṣẹ́ B&G Freedom Nigeria Enterprises fún gbogbo livestock feed, poultry ingredients àti general contract. Kò tán síbẹ̀ o, wọ́n tún ṣe pap smoked fish fún gbogbo ẹ̀yin ìyàwó ilé. Olú ilé-iṣẹ́ wọn wà ní àdojúkọ St. Mary Catholic Church, Asadam Road, Ìlọrin, Ìpínlẹ̀ Kwara. Ẹ lè kàn sí wọn lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08034182374 àti 07039107071. B&G Freedom Nigeria Enterprises, àwọn gọ́gọ́ lọ̀rẹ́ àgbẹ̀.
1: Ẹ káàbọ̀ láti ẹ̀ka polówó ọjà. Kọ́mọláfẹ́ mo tún ráyọ̀ Abigail, wọ́n ní àkọ́bí ìbùlẹ̀ tún gbé wà lọ báyìí. Aladabi Anawi, wọ́n ní ẹ̀ka alẹ́ kò lè wọ́ọ̀kì ó tó bá wá dọjọ́ iwájú ń kọ́ tí wọ́n lọ ṣe DNA test tí wọ́n ní òǹkọ́ ló lọ́mọ tíyàwó bí. Ẹ má mọ ron tí ọ̀ dáa. Èèyàn kan tẹ àtẹ̀jíṣẹ́ abẹ́nú àkọ́bí, can you do it àbí you have done it. Ọ̀rọ̀ ló kó mo rò wá o, ṣé ń jẹ́wọ́ fún yín? Ǹtí ṣe ǹsì tí ìyá mo lè ṣe ẹ bèrè ni o. Ọlọ́run ò sì fẹ́ a máa purọ́. Àmọ́ ẹ̀mí kan ló ya ayọ̀ kínní ọ̀hún wá bá mi pé ọ̀rẹ́ I'm free now. Wọ́n ní kí ló ṣe ọ́, wọ́n ti ọ̀mọ ẹ̀wọ̀n tẹ́lẹ̀ ni. Ó ní rárá, ó ní bó ṣe wo òun lòun lè ṣe ń sìn. Mo ní kàǹtì akọ̀ ọbẹ̀ ò sọ mọ̀ pé èyí ò sọ pé kéèyàn ọmọ kó àrùn o. Béèyàn ò bá dáàbò bora rẹ̀ yóò kó àrùn o. Àmọ́ pé wọ́n ń gbóyún ẹlẹ́sìn rìn kan wá báyàn òun pé èyí ò ní ṣẹlẹ̀. Níbi tó ti wá ń yọ̀ fún mi ló bá ní má dọ́ọ̀ lára ìwọ náà lọ ṣe ti ẹ kó o ti yé ẹ. Mo ní ń sọ fún ìyàwó mi, ń bá ti gbà púrúfà lọ́wọ́ ìyàwó mi, èmi náà ṣe tèmi láìpẹ́. Tó bá ní ń ṣe ṣe ti wú àtẹ̀jíṣẹ́ pé ṣé mo ti ṣe ǹtí ṣe o. Mo fẹ́ lọ gbàyọ̀ dá lọ́wọ́ ìyàwó.

0: Hello, Ekaleo. Yes, sir. Ẹṣẹ̀un orúkọ yín àti ibi tẹ́ ti ń pè wá.
1: Orúkọ mi ni iṣẹ́ àkàkàrí ìgbàdà.
0: Láti.
1: Àdáńgbà.
0: Láti Àdáńgbà, okay, sir.
1: Ìdí egbò ọkàn ni. Ẹni tí máa lè sọ pé òun lè fọ́gíwù kí wọ́n ní bẹ́ẹ̀ bá ti tara ẹgbẹ́ lọ́kùnrin kiri. Òpètè yẹn bá gbọ́kàn lè dáadáa. Tí ẹ ti ń fọ́ ṣe.
0: Ṣé ń bá wa bọ̀ láti bẹ̀rẹ̀? Ọ̀tọ̀ ni ń tà ń wé, ọ̀tọ̀ ni ń tẹ̀ ń wé o.
1: Ebi trọ́ọ̀sì rẹ̀ sọ.
0: Ee.
1: Ìgbẹ́kẹ̀yọ̀ trọ́ọ̀sì ìyàwó.
0: Rárá, ọ̀rọ̀ kọ́kọ àti ìyàwó kí a máa dáríji ra wa bí a bá ṣe ra wa.
1: Tí n bá bá ọkùnrin nínú ilé tí n bá pa ìyàwó mi. Ìrìn pé dáríji ilẹ̀ bẹ lọ́dọ̀ tó lé. Bẹ́ẹ̀ bá parí rẹ̀, a parí ẹ̀ tì ní o. Ìyẹn ọ̀rọ̀ ọkọ̀ tí mi. Olùyẹ́nu sọ.
2: Ẹ̀pẹ̀lẹ́, ẹ ṣe.

ṣe wípé ọ̀rọ̀ tí wọn náà ò ṣe pàtàkì sí wa àmọ́ a bùn wọn lómi sùúrù mu ta bá sì rí ẹni ti fọ̀rọ̀ ránṣẹ́ láàrin ọ̀sẹ̀ tí wọ́n rò pé bóyá ti gbàgbé ọ̀rọ̀ àwọn wọ́n lè tún tètè sún sáré rán wa létí tàbí kàn sí wa. Èyí tí a kọ yẹ wò ni ti ọkùnrin kan tí wọ́n ní obìnrin tí àwọn ti fẹ́ rí nígbàtí àwọn wà ní ọ̀dọ́ kì í ṣe pé wọ́n ti darúgbó báyìí náà but ìgbà yẹn wọ́n wà ní ilé ẹ̀kọ́ girama làwọn àtọmọbìnrin yẹn ti ṣeré pa tí Ọlọ́run fi báríkà sí ọmọ kan jáde láti bẹ̀ ọmọ kan ọ̀hún náà ni wọ́n bí fúnra wọn ngbà náà ẹ̀rú ń bà wọ́n pé àbúrò làwọn ó ṣe ṣe nǹkan kan àwọn bàbá ìyàwó náà ń pé àwọn òbí ìyàwó ń pé ọmọ kọ́mọ ọmọ tó ti di pé láti girama ní ti ń kọ́mọ àwọn níkọkúkọ títí wá ń bá ọmọ àwọn ṣèṣekúṣe débi tọ́mọ àwọn ti ń lóyún fún nítorí náà prophet tọ Elijah Adesina JP ẹ ṣeun lórí talk àwọn ti ń kí wa a dúpẹ́ o ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé obìnrin yẹn wọn jẹ́ kí wọ́n fẹ́ra wọn àmọ́ wọ́n fẹ́ràn ara wọn gan ní ìsìn obìnrin yẹn ti fẹ́ arákùnrin náà ti níyàwó mi ibi tí wọ́n wá ń fẹ́ ìmọ̀ràn sí ni pé ọkọ tí obìnrin yẹn fẹ́ ti ṣaláìsí gbogbo ògbà ni obìnrin yẹn máa ń pè wọ́n hello rafiu mo ra orúkọ yẹn fún wọn ni o kò ń ṣorúkọ wọn nìyẹn o ṣó mọ̀ pé àwọn ọmọ yìí wọn ti jẹun àpẹlẹ èmi náà wá bí máa ṣe yọjú sí ẹ ká ṣáà má fọ̀rọ̀ gùn wọ́n tún ti ń fẹ́ràn ara wọn padà wọ́n wá ń fẹ́ ìmọ̀ràn pé kíni káwọn ò ṣe àwọn ti ń nífẹ̀ ọmọbìnrin yìí ṣé káwọn kúkú gbà káwọn ò fẹ́ tọmọtọmọ ìfẹ́ àwọn àkọ́kọ́ ni láti bẹ̀rẹ̀ wá èèyàn ọmọ nàìjíríà wọ́n ní kẹ dákun kẹ gba àwọn nímọ̀ràn wọ́n ní n tí ó ń bà wọ́n lẹ́rù ni pé káwọn lé ọkọ tó dolóògbé yìí mọ̀mọ́ pé a ṣé kì í ṣe pé wọ́n lọ rán ọmọ àwọn lọ sọ́run àpàpàǹdodo tó fi jẹ́ pé kèpé ọdún kèpé oṣù tó ti ń gbà àmọ́ obìnrin yìí ó wu àwọn káwọn ò fẹ́ sílé gẹ́gẹ́ bí ìyàwó torí ọ̀rọ̀ bí ìfẹ́ tún ti ń wù láàrin àwọn àti ẹ̀ kí lè rò yín sí ọ̀rọ̀ yìí kí ni ìmọ̀ràn yín fún arákùnrin yìí ìyẹn ni o.

ìyẹn ni ẹni àkọ́kọ́. Ẹ má jẹ́ àgbàgbé o, ẹni àkọ́kọ́ ọkùnrin ni. Wọ́n ní àwọn ti nífẹ̀ẹ́ rẹ̀ rí, ó bímọ kan fáwọn ńgbà náà bí oyún oge, àmọ́ nísìn ó ti wá rin tiẹ̀ lọ́tọ̀, àwọn náà ti rin tàwọn lọ́tọ̀, àmọ́ ọkọ̀ tó fẹ́ ti ṣàìsí. Ó sì bímọ mẹ́ta fọkùnrin yẹn. Ẹ má yìí tí ìpè ẹ̀ dákun, mo fẹ́ ká kó papọ̀ nítorí àkókò. Ẹnì kejì rí, wọ́n ní yóò ti tó obìnrin ni wọ́n ń fẹ́ ìmọ̀ràn. Wọ́n ní táwọn ti ṣègbéyàwó nísìn ti ń lọ bí ọdún mẹ́wàá. Wọ́n ní ìgbà táwọn ti gbádùn ìgbéyàwó ọ̀hún gbẹ̀yìn, táwọn ti ní gbádùn gbẹ̀yìn, nígbà tí àwọn ti bẹ̀rẹ̀ sí bímọ, tí àwọn sì bí àkọ́bí àwọn. Wọ́n ní látẹ̀yìn àkọ́bí báyìí, oríṣiríṣi nǹkan làwọn ń fojú wi náà, lọ́dọ̀ ọkọ àwọn, lọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí ọkọ àwọn.

0: awon nkan ti won foju wi na yen won o so gbogbo e fun wa won ni n to sele ni pe sakata para la won ma sin to nta won awon ma la oro mole awon o si ma bi an ti paro en to fanu tawon o fi ni ore lo titi n to fa soro awon ni le oko ni awon ba won rin sin ayin awon afa o pade awon lona pe eh arabinrin e ba se pele pele wa ni ko ni ibujoko yin ni bi awon burin burin ta awon tun pade awon wole awon wole no mo pe mori ki omo eniyan ki o fi ibi to joko si lowo lowo yi sile ko ni ibujoko omo eniyan fẹ́ kí àwọn ọmọ nàìjíríà ó gba àwọn onímọ̀ràn ní tó wájú ó kà wọ́n láyà ni pé wọn ò fẹ́ sọ ọ́ta tẹ́lẹ̀ o wọn ò fẹ́ béèrè ìmọ̀ràn ọmọ nàìjíríà o bí wọ́n tún ṣe gẹ́rẹ́ tí wọ́n jáde lónìí níbi wọ́n lọ wọ́n bá tún pàdé àfà làfà bá ní àwọn àlékún o arábìnrin ẹ ní dààmú ẹ wo ibi tẹ́ wà ní ese bujoko yin yo si da ke gbegbese e won ko fe sagidi en to wa jo kan laya ni ibi ta nwi o dun ko dun won ma ti bi ma merin be kini ki won si 0913655692 eyin te won wa lori TikTok eyin na le fi oro imoran yin ranse a ka jade. Hello, Ekaleo.
1: Hello, sir.
0: Yes, sir.
1: Alba, me lupe para.
0: Ogba wo le date e tun fi raye wole kia kia baun.
1: Beni, sir. Seri o ni ti oko re ti fun yen.
0: Hmm.
1: Going back to that man. Ni e ba ti ni yawo ti le. So da o lagbara bi
0: e. Manu ni nbere bere o.
1: Okay.
0: Manu lo ni ohun fe le ni sansan pe tori ohun na lo n kuku n gbo bukata awon omo bayi laye pe bo fe se yo pe ohun boda mo rufu ki lo ko yin na boda yo ba mi re awon yo ti jeun.
1: I see nothing bad in that.
0: Bawon ti wa rira awon ta won soro ta o je pe ohun fi ohun gbo bukata die lori ohun atan omo ife ti n yi wole die ohun o si fe se ni ẹrù ń bá pé káwọn ìdílé ọkọ tí kí wọ́n mọ́ rò pé àbò òun lòun.
1: Kó gàpẹ̀ kó má jẹ́ kó jẹ́ sí kó yẹ bí maybe 2 years after.
0: Kí wọ́n sì máa jíra wọn rí ná.
1: Kàkà sí àwọn rí
0: jẹ́. Ìmọ̀ràn yín nù.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ọ̀gá.
1: Bí mo lu bá ti lékòó o ti lójú orí rẹ ẹyìn ọmọ mẹrin bolo tó fẹ lọ. Kó mọ bá iye mi náà bá tèmi yí o
0: kó mọ bá tẹ náà yí. Akilọ fáwọn ọmọ ìlú kí wọn mọ lè kó.
1: Kó mọ bá yí.
0: Pé kó mọ gbọ́n tí a ń wí o ebi ó ti bí mẹ́rin yóò padà dá Ayọ̀bámirẹ́ ló fún yín mọ̀ràn yẹn o. Hello, ẹ̀ka alẹ́ o.
2: Ẹ̀ka alẹ́
0: sà.
2: Ẹ kú ètò sà.
0: Ẹ ṣeun.
2: Ẹ̀rí ọkùnrin alákọ̀ọ́kọ́ òun. Ìbá ní kó fi àsìkò sí díẹ̀.
0: Ok.
2: Wọ́n mọ ìyá. Torí tó bá yá nǹkan mi. Ẹ bá ti yá jù ayé òkè ìtumọ̀ ní ìlà yóò fún.
0: Àmọ́ bó bá fẹ́ fẹ́ kó fẹ́.
2: Ọmọ mi náà lọ́wọ́ òun kó jẹ́ kọjọ́ ta sí díẹ̀.
0: Bó bá fẹ́ fẹ́ kó fẹ́.
2: Ọmọ àti ẹ̀ bá
0: ra fẹ́ra wọn. Ọfọ

0: le fe fun moran ninu baba lagbaye ati iya olomo merin elu eka
1: elu eka le ya sawo
0: eka le ma
1: e kweto
0: yes ma
1: e ba ni ko mo ko do tomo re na omo merin
0: Amen. O ni o tun pade afa loni afa ni ibi te wa ni ibe ko mbujoko yin o. O ya mi lenu.
1: Afa awon ori na ni.
0: Ashem. Shem go wa o. Tori o dun mi ke foro ranse ka ma se ka won yo ma fun yin mara ke ni to loro ko ma wa gbo Hello e ka le o eh e ka le
2: Hello
0: yes sir
2: e ka le o
0: e ka le
2: Tolo
0: mo. Tolo mo, e ba n fun awon toro kan yi ni mara. Ewo nu won le fe gba mo.
2: Eyi ti o ne ohun. To si ti de ma.
0: Mhm.
2: Ba ne mo na te me fun ni pe ni fun ra e. Ori pe o ka ta ta o ma ni awon ma to bi. Pelu ti e so pe papo.
0: Mhm.
2: E ke bi ni pe nkan yen se ri nsin.
0: Mhm.
2: So pe o na lowo ni be ba rora ko ma rora fi pele pele ti aye
0: hmm
2: to nbe nle re ta tu ti ja laarin won to je si wahala
0: hmm
2: ni da mu to nwa o nwa fun ra re ni ro pe ko se suru
0: e se
2: e se bu yo lo meri
0: hmm
2: o ba ko sun ma won apa ko se nkan t'Olorun wo
0: hmm
2: Àdúrà ló máa ń gbà agbára pọ̀, ó wáyé láti dúà láti rí ìdíjòkó ní ọkọ rẹ̀. Ọmọ mẹ́rin bó ló fẹ́ kó lọ. Ṣé ọlọ́run ó gbàgbà gbogbo wa?
0: Àmì o, ẹ ṣeun. Àdúpẹ́. Big Fabi. Ẹ ṣeun orí yín lórí TikTok. Alhaja. Gbogbo èèyàn ni bí ẹni èèyàn bí èèyàn tẹ wà ń bẹ adúpẹ́ o àtẹ̀yìn tẹ̀ ń fẹ̀ bùn ránṣẹ́ àtẹ̀yìn tí ẹ ń bá wa láìkí rẹ̀ tẹ̀ ń bó ṣe àṣẹ àtẹ̀jọ́ máa lọ fáàfáà adúpẹ́ o 0913655692 ẹ̀ka ẹ̀lẹ́ ẹ̀lú ẹ̀ka ẹ̀lẹ́ o yes ma
1: ẹ̀ka ẹ̀lẹ́ ẹ̀kẹ́tò
0: yes ma
1: kò ní bàjẹ́
0: amẹ́
1: Orúkọ mi ni ìyá àpínrẹ́ Shell láti odò ìta.
0: Ok.
1: Ìmọ̀ràn tèmi ni pé ọkùnrin pé ó ní pé ká ìgbà nímọ̀ràn pé òun ti fẹ́ ẹnìkan rí. Ó bímọ kan fún òun pé ọkọ rẹ̀ wá kú pé ó fẹ́ kó òun fẹ́.
0: Màmá. Tá a sì fẹ́ gbọ́ra yé òun mú o. Bí ẹ bá déhùn ó yẹ kẹ fóbìnrin ọ̀hún ní mọ̀ràn ọkùnrin ọ̀hún lẹ́fẹ́ kọ́kọ́ gbà mọ̀ràn ẹ̀hẹ́ ó yẹ kẹ fún mọ̀ràn ẹ kalẹ̀ o.
3: Ẹ kalẹ̀ o.
0: Yes sir.
3: Ẹ kú ètò.
0: Yes sir.
3: Lọ́wọ́ ní dáa pẹ̀lú ọ̀dá amájọsókè ni wà
0: á bá ọmọkàlẹ̀ yà. Àmì àmì.
3: Ìgbésẹ̀ àti ìjọ ọpọlọ ọlọ́wọ̀ ní èyí tí mo fẹ́ dá pé èyí tí ọkọ rẹ̀ kú yẹn ẹni wọ́n ti ní ìjàmbá bọ̀ láti skul yẹn tó láti ó ní tí ọkọ ní pé àwọn èèyàn òun ní kó o máa fẹ́
0: tó ọkọ òwe bá ẹ ti gbọ́ kọjá bí àwa sọ dé o.
3: Ẹ máa gbá ní ìyá rẹ̀ yí ọkọ kò fẹ́ kí ó fẹ́ jẹ́ yẹn ni mo fẹ́ mì
0: ní. Nígbà yẹn tí wọ́n wà ní skul.
3: Ẹ̀sùn àmọ́ ní ṣe dájú nígbà tí ìyàwó ọkọ ìyàwó yìí ti kú.

0: tó bá jẹ́ pé ẹ fine àwọn oríṣiríṣi èèyàn ni ọmọ ríran sí pé kẹ fi lé ọkọ yín lẹ o kí wọn lè yín lù nílù bẹ̀m̀bẹ́ tìgbájú tìgbámú tí kẹríkẹrí bá ròde kìí ṣe wọn pé wọn mọ nà yín pankẹrẹ o wọn ò ní fún yín gbà tí o. Àti lè mọ gbéná lé ẹ́ńjìnì yín ni. Àbí tá à ń wí òun òye yín. Ẹ kíyèsára. Wọ́n máa ríran sí èèyàn náà. Tẹ̀yìn ọmọ ẹlẹ́ẹ̀kẹrin ọlágbára. Hello. Ẹ káàlẹ́ o.
1: Ẹ kú ètò.
0: Ẹ ṣeun.
1: Mr. Albert ń sọ láti Ìkorò Èkìtì.
0: Láti.
1: Ìkorò Èkìtì.
0: Ìkorò Èkìtì.
1: Bẹ́ẹ̀ni sàn.
0: Ara.
1: Yòókù.
0: Oo.
1: Ìkú iṣẹ́ o.
0: Ìṣeun.
1: Yà. Ọkùnrin tó ní òun ti fẹ́ èèyàn kan rí.
0: Ok.
1: Tọ́mọ yẹn bá ti tó wáyé pọ́ọ̀dọ̀ lọ́gbọ́n yẹn wà. Kò gba ní sá kó má padà sọ̀rọ̀ obìnrin yẹn mú.
0: Ok.
1: But tó wáyé pọ́ọ̀dọ̀ obìnrin yẹn lọ́mọ yẹn wà. Kó gba ọmọ ẹ̀ padà. Má lọ dá wà láti ọrùn ara ẹ̀. Kó jẹ́ kó obìnrin yẹn máa bá tiẹ̀ lọ.
0: Ṣé ẹ gbọ́ bó ṣe sọ fún wa? Ṣe gbọ́ láti bẹ̀rẹ̀ bó ṣe sọ fún wa?
1: Bẹ́ẹ̀ni.
0: Ok. Torí wọ́n ti ń ranra wọn lọ́wọ́ báyìí o. Ó sì lóhun ó wù òun kó òun gbé tán ni o.
1: Tó bá ti gbé tán ewu wà ń bẹ̀rù. Bẹ́ẹ̀ni. Ìkejì. Obìnrin tó ní òun bí ọwọ́ ọmọ mẹ́rin fọkọ. Pé òun ò ní.
0: Àwọn àáfàá kan wá ń sọ fún un pé kó fi lé ọkọ rẹ̀ lẹ̀.
1: Kóun náà kó yẹra ẹ wò. Ìwà ẹ̀ ni ò dáa.
0: N tó ń sọ ni pé òun tóun òun máa ṣòótọ́ ọ̀rọ̀ òun máa ń la ọ̀rọ̀ mọ́lẹ̀.
1: Kì í ṣe gbogbo ọ̀rọ̀ lésì. Ṣùgbọ́n kì í ṣe gbogbo ọ̀rọ̀
0: sí. Gbogbo ọ̀rọ̀ ló lésì àmọ́ kì í ṣe gbogbo ọ̀rọ̀ lèèyàn á fèsì sí.
1: Bẹ́ẹ̀ ni. Téèyàn bá sọ pé òun gbogbo nǹkan ló wọ́n máa ní problem.
0: A ní problem.
1: Bẹ́ẹ̀ni sá.
0: Ẹ ṣeun.
1: Kó yẹ ẹ wò dáadáa.
0: Ooo.
1: Tó bá ní òun kúrò ní ọkọ yẹn. Ìyá ló wà lọ.
0: Ooo.
1: Ẹ
0: n tí wọ́n máa ń sọ tèmi máa ń gbọ́. Wọ́n ní wàárí kẹ́ wàárá yọ̀. Wọ́n ní tó bá fi bẹ́ẹ̀ lẹ̀ ìyá ló ń wá lọ o. Ní jìyà láṣẹ ìgbà rẹ̀ ìyà ò sì ní jẹ wá. Hello, ẹ káàlẹ́ o.
2: Ẹ káàlẹ́ bàbá.
0: Yes, sir.
2: Èmi bàjẹ́ fún yín.
0: Àmì o, àtẹ̀yìn náà.
2: Mínísítà Sọ́mọ Pérì Ìwáyà.
0: Ẹ kú ọjọ́ mẹ́ta àbọ̀.
2: A ń bàbá bẹ̀ níbàjẹ́ fún yín.
0: Oo.
2: Mínísítà Àlà.
0: Èwo lẹ fẹ́ fún mọ̀ràn inú àmì jèjì?
2: Ẹni pé ọlọ́run kọ́ sàǹkálukú wa o.
0: Àmì.
2: Ẹ rí obìnrin rẹ ó lè tutù lè jọpọ. Ọkùnrin wa lè léwu rẹ tó tutù tó pọ̀ jù. Olùkọ́ ìrántí ojú ìbáṣẹ rẹ̀ ọlọ́run ọlọ́run járúwé o. Kí ètò ìfẹ́ jọkọ wá ní ọ̀fẹ́ fẹ́ báwọn náà. O lé àwọn fámílì ọkọ mọ̀ pé òun ló fọkọ ló fọ máa wọn.
0: Ẹ ṣeun. Wọ́n ní kó ṣe sùúrù dáadáa. Young Money Only Moses JTSMB4. Gbogbo àwọn èèyàn jàǹkàn-jàǹkàn tí a ń darapọ̀ márùn-ún lórí tíkítọ̀kì Lady J ọmọ mi dáadáa.

0: bó ti rí lọ́dọ̀ ẹnìkan bá mi lórí lọ́dọ̀ ẹlòmíì ẹ tún gbọ́n tí ẹni yìí wí.
1: Ìfàlẹ́sà ẹkú ètò tẹ́lẹ̀kejì obìnrin yẹn ni mo fẹ́ dá sí possibility pé bóyá owó ló rí lọ́wọ́ ọkùnrin yẹn tó fi fẹ́ nígbà yẹn ó ti lè lẹ́lòmíì tó ń fẹ́ ṣùgbọ́n torí pé bóyá ọkùnrin tó rí tó bímọ fún yìí bóyá ó náwó dáadáa ó sì lè mọ́ sojú lásán gan lọmọbìnrin yẹn gan ṣe fẹ́ ọkùnrin yẹn torí pé lówó rí pó lówó lọ́wọ́ ṣó o lè mọ torí ìyẹn kó fi fẹ́ so àtáǹtì wà ń tójú wá lójú rí so táǹtì bóyá nǹkan ti sẹ́pẹ́rẹ́ lọ́wọ́ ọkùnrin yẹn kò ní nǹkan kan mọ́ òun ló fà á tó fi ń sọ pé àwọn àáfàá kan ríran sóun pé kò ń fọkọ́lẹ̀ nígbà tó ti rí pé nǹkan ò ṣe dáadáa mọ́ so àwọn obìnrin míì wà wọn ló ń kóra wọn sínú yìí wọ́n bá ti rí tọkùnrin kan náwó fún wọn wọ́n wá gbogbo ọ̀nà wọ́n lọ sí gbogbo ẹ̀ sára tí wọ́n fi fẹ́ ọkùnrin yẹn ní kíláàsì gbàtójú wọn bá wálẹ̀ tán tán rò tí wọn ò bá ń bẹ̀ mọ́ wọn wàá máa sọ̀sọ́kúsọ káàkiri pé ọ̀rọ̀ kù sọ́wọ́ rẹ̀ tó bá wù kó fi bẹ́lẹ̀ kó bá wù kó sí nǹkan tó bá fẹ́ ojú ti wálẹ̀ nísìnyí gbogbo ohun tó ń fẹ́ ó ti rí tán kò mọ bó ṣe fẹ́ kúrò mọ́ bóyá ọkùnrin yẹn tó fẹ́ kò lówó lọ́wọ́ mọ́ ló fi wò pé àwọn ẹbí ọkọ̀ ò fẹ́ràn ọkọ̀ gan ò fẹ́ràn kí ni ìwà tó ń gan wù só ní ìwà tó dáa

ẹ̀tún gbọ́n tí ìyá yìí wí. Gbà olúmìdé láti táǹkẹ̀ òkè odò. Wọ́n ní arábìnrin yìí o, n tí àwọn máa gbà á nímọ̀ràn ni wípé kò yẹra rẹ̀ wò dáadáa, nítorí òun ò lè ṣe kò ì kó wo ohun tí àyípadà tó ṣẹ látìgbà tí ó ti bímọ ẹlẹ́ẹ̀kejì yẹn. Tó bá wo àwọn tó fa àyípadà, yóò ṣáà lẹ́yìn kan tí kò ní mọ́ nínú ìdílé yẹn kó súnmẹ́ni náà kó wá fàdúrà tí wọ́n ní Ọlọ́run ó padà bọ̀.

0: Ẹyin tẹ wà lójú òpó ẹ má bínú. Mo yà sọ́dọ̀ àwọn ti orí WhatsApp àti orí Facebook ni.
1: Ẹ kalẹ̀ o.
2: Ẹ kalẹ̀.
0: Yes, sir.
2: Ẹ wá sà.
0: Yes, sir.
2: Èyí tí wọ́n dẹ̀ jìnbọn fẹ́ dá.
0: Ó dáa, mo wà pẹ̀lú yín, sà.
2: Ẹ sà, ṣe rí èyí tẹ́ mẹ́wọ̀n tí bí mo bẹ̀rẹ̀ ju ọdún ìwà ẹ̀kọ́kọ́ ìwà rẹ̀ kọ́kọ́lọ́ ìwà rẹ̀ dáadáa o. Ohun kẹ́kẹ́kẹ́ ẹ̀yẹ kò lè máa dẹ́kun yá wà rẹ̀ òdá nínú ọdẹ. Èyí rẹ̀ kọ́kọ́. Ẹ kéèjì ó ti di ráhàn kẹ́kẹ́ tó tó tún ló lọ́wọ́ jọ kọ́ rẹ̀ lọ tó fẹ́ tẹ̀lé wọn lọ. Ẹ̀ló.
0: Mo wà pẹ̀lú yín, sà.
2: Ó ti rẹ̀ tó tún lówó lọ́wọ́ jọ kọ́ rẹ̀ lọ.
0: Òun kọ́ ló sọ pé sú òun òun fẹ́ lọ o. Àti à ń rí ni à ń pé kì í ṣe bùjókò rẹ lọ kó tẹsẹ mọ ni.
2: Bàbá.
0: Yes, sir.
2: Ẹ jẹ́ sọ́tọ̀. Ọwọ́ ti rí àwọn tí ń parọ́ tí wọ́n pè é tí òun ni. Tètè ni pé òun ẹ wọ́n ní kí ní ká àfà kan ní kí. Àfà tí orí náà rí ilé rẹ̀ tí orí náà rí ilé pé kò sí ìgbàdàn ọkọ bẹ̀rẹ̀ rẹ̀ rí ilé. Tí wọ́n rí ìgbàdàn ọkọ bẹ̀rẹ̀ rẹ̀ rí ilé. Kókóró bẹ́ẹ̀ látọ̀ sọ kókóró bẹ́ẹ̀ pé ní sọ wọ́n àti bá wọ́n àti sọ́dún ọmọ solution fún.
0: Ẹ ṣe.
2: Kọ́ ṣe kó ṣẹ̀rọ bá kọ́ ṣe bá tó ṣe rí.
0: Wọ́n ní. Àwọn ń fura sóbìnrin o. Wọ́n fura sí. Hello, ẹ kalẹ̀ o.
3: Hello, ẹ kalẹ̀ o.
0: Ẹ kalẹ̀ sà.
3: Ẹ kú ètò.
0: Èdèmàrè ló ń tó.
3: Orúkọ tèmi ni Engineer Ahmed láti Kangu, Ararọ̀mí. Àwọn nǹkan tèmi rí bí ojú pé ọlọ́run sì nílò obìnrin yẹn ló tún fi gbérú ètò yìí wá sọ́dọ̀ yín. Nítorí tóbìnrin mi àwọn àáfàá yẹn wọn eré náà sí arúgbó.
0: Wọn eré náà sí.
3: Arúgbó pé kó kù ní ọ̀dẹ̀dẹ̀ kan àfomidan. Ẹ báwo dáadáa, wọ́n pọ́ngbòrò àwọn àáfàá tó mọ̀ pọ̀ bá wọn kàńdá nínú rẹ̀ sí wọ́n pọ́ngbòrò kan.
0: Àáfàá àti pásítọ̀, àwọn àáfàá àti pásítọ̀ ni wọ́n ní ń bá wọn sọ̀rọ̀.
3: Àwọn méjèèjì wọ́n wà ń bẹ̀, bí kẹ́lọ́mí orí ìran àwọn kò ní ẹ̀mí ọkọ rẹ̀ ò ní gùn.
0: Ìwọ̀n dá o.
3: Àwọn ọmọ sọ bẹ́ẹ̀, wọ́n ní ẹ̀mí ọkọ rẹ̀ ò ní gùn tètè kúrò ń bẹ̀. Obìnrin yẹn ni kó tètè pàkíyèsí ara rẹ̀ níwọ̀n ìgbà tó ti gbọ́ pé kẹ́ ń fọ̀rọ̀ mi lọ ọmọ Nàìjíríà tọmọ Kwara tàbí Lágbàpọ̀. Ọlọ́run ò ní dalẹ̀ rẹ̀.
0: Àmì àmì àmì
3: ẹ̀ṣẹ̀
0: pé òun ni kó gbọ́n sọ́rọ̀ ara rẹ̀.
3: Òun ni kó gbọ́n sọ́rọ̀ ara rẹ̀ nígbà tọ́lọ́run fọwọ́ tọ lẹ́mìí pé kó gbẹ́rú ètò yìí wá sọ́dọ̀ yín ọlọ́run sì nílò rẹ̀ náà. Sọ̀rọ̀ ṣẹlẹ̀ sí mi gan tí mò ń sọ̀rọ̀ yìí.
0: Ẹ jẹ́ àgbọ̀ tí yín ká fi kọ́gbọ̀n.
3: Ìdí nǹkan sọ ni pé nígbà tèmi kò sí nǹkan kan yàrá kan náà lájọ wa. Wọ́n ṣe tàn tàn tàn tàn even ó ní agbára gbangba o. Ọlọ́run tó wá ṣí náà ayọ̀ fún mi
0: báyìí.
3: Mo ń dúpẹ́ fọlọ́run níbi
0: tí mo wà. Wọ́n ti tàn tàn tàn lọ ṣé kò lọ àbó lọ.
3: Ó lọ.
0: Wọ́n sì lọ́kàn.
3: Ọlọ́run tó wá lọ ọlọ́run wá fi bọ́tà búrẹ́dì mi. So kéékèèké mo lówó kódà mi ò rí gan ẹ ti pówó kan ìṣòwò kankan àmọ́ ìfọkànbalẹ̀ wa.
0: Ọpẹ ni fọlọ.
3: Ọlọ́run ní ilé kó ń di ẹgbẹ́.
0: Àmì àmì àmì. Ṣé ẹ gbọ́ ní tí bàbá tí wọ́n pè wá yìí tí wọ́n sọ. Wọ́n ní. Mìíràn kan wo àwọn àkọ́kọ́ títí nù wọ́n tán ọlọ. Lílọ tó lọ bí ìgbà tó lọ ń yọ àwọn inú ewu ni. Elijah Smart. Sodex Sable. The Prince. Lucy Pink.

0: orísi èèyàn ní ń bẹ lórí kinní tíktọ́ọ̀kì yìí o. Gbogbo yín pátálà kí o.
1: Hello, ẹ̀kàlẹ́ o.
2: Ẹ̀kàlẹ́ sọ.
1: Yes, ma.
2: Ẹ kú ètò sọ.
1: Yes, ma.
2: Ọlọ́run ní dáàmú wa.
1: Àmì.
2: Ṣé ẹ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà yìí? Ṣé ẹ rí mi tí mo bá yín sọ̀rọ̀ yìí? Ìyàwó àfáà mi. Èmi jálà bí mi. Fi àmùkù lè sáré lọ.
1: Àwọn á máa yẹ nǹkan wo ń tí wọ́n.
2: Dáadáa. Sọ wá rí àwọn obìnrin gangan lọ tara wa. Ṣé ẹ rí ìkan kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn kọ́sítọ́mà mi? Wọ́n máa ń bọkọ̀ wọ́n wàá bọkọ̀ mi wọ́n ní kó máa bá wọn fara wọn àbí. Ọ̀rọ̀ tí ń dá wàhálà kalẹ̀ nínú ilé mi lọ̀rọ̀ tí mo sọ fún yín rẹ̀.
1: Wọ́n ní kí
2: ọkọ̀ mi kó máa bá wọn fara wọn àbẹ́.
1: Kí ló dé?
2: Wọ́n ní kó máa bá wọn fara wọn àbẹ́. So ó ní àwọn obìnrin gẹ́gẹ́ ga wa gẹ́gẹ́ lọ tára wa.
1: Báwo
2: ni ti yé yín? Mo fi ọlọ́run ọ̀rọ̀ tí ń dá wàhálà kalẹ̀ bí mo ti ń ba yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ lọ́rọ̀ tí mo sọ.
1: Àbí ọkọ yín ló ní alára àwọn àjò tí wọn ó ṣe ni kí òun ó bá wọn fá igbó sùúrù tí ń bẹ lábẹ́ wọn.
2: Ẹ̀mí ṣe òfò ẹ mọ gbọ́ tí ọkùnrin tí àwọn àfáà bá sọ pé mo fẹ́ bá wọn fá irú nǹkan bẹ́ẹ̀.
1: Ǹjẹ́
2: wọn lọ́kọ́ ń létán lè sọ fún tó wá ṣe pé àfáà gangan ni wọn ó sọ fún pé kó mo bá wọn fa arun àbí àwọn tí wọn sì jọ tilẹ̀kùn pa.
1: Àfáà wa ń fà.
2: Wà láàyè mo fi káà bá mo fi bura.
1: Owó subi láì mìíràn ṣe ìtọ́ ní rojim.
2: Àwọn obìnrin gẹ́gẹ́ àwa náà lọ tara wa àwa gẹ́gẹ́ náà là ń dà nǹkan rú. Ilé àfájọ àwa yìí náà ni. Ìtọ́kùnrin kan tí ó lọ bẹ̀ àwa náà ni. Ṣé ọlọ́run ní bẹ́ẹ̀ tó jẹ?
1: Àmì. Ṣé ọmọbìnrin yìí kó jòkó lé ọkọ rẹ̀ àbí kọ́ máa lọ lẹ́yìn ọmọ mẹ́rin?

Ah, ẹ̀sìn tàtàkù èèyàn rìnrìn ọ̀sọ̀nù lóòótọ́. Àṣé béèyàn bá rìn jìnà ni ò ní rí ọ̀kẹ́rẹ́ tó súnké. Irú iṣẹ́ wo wá nù? Ẹ̀ ń bá wọn tún fá. Ẹ̀yin bá ṣe alágbàro, èèyàn ò lágbára díẹ̀ o. Bí àwọn ò bá fi àwọn nǹkan tí wọ́n fi búra ń búra, èèyàn ò ní fẹ́ gbarú rẹ̀ gbọ́ o. Bí ìgbà pé wọ́n ṣe skit ní ọjọ́ létí èèyàn. Ó dáa, arábìnrin tí ọ̀rọ̀ kan yìí, èyí tá àwa ó gbà yín mọ̀ràn ni pé ẹ bì káfù, ẹ wà préyàfù, ẹ máa gbàdúrà, ẹ wá ṣọ́ra fún irú ọ̀rọ̀ tẹ́ ẹ máa báwọn ìdílé ọkọ yín sọ. Irú ọ̀rọ̀ tẹ́ ẹ máa sọ àti irú ọ̀rọ̀ tẹ́ ẹ máa sọ fọ́kọ yín. Ẹ wà kẹ́fù dáadáa, ẹ ṣọ́ra. Ṣé rí nígbà míì ẹni burú a máa mọ̀ ń wẹ́ ni tí ó sọ fún tọ́rọ̀ ó dìjà ni? Àbí tí mò ń wí òye yín, ẹ ṣe sùúrù dáa, ẹ tún wá kún fún àdúà. Méjèèjì o, ẹ gbọ́ ohun tí bàbá olórin ń wí ni. Ó ní òní sùúrù ló láyé, sùúrù gan ni ẹ lò, ẹ sì kún fàdúà. Ṣé wá rí gbogbo ohun téèyàn bá mọ̀ wí o? Gbogbo èèyàn kọ́ sí lè yàn gbà nímọ̀ràn, ẹni ẹ gbà nímọ̀ràn lánàá tó dìjà. Bẹ́ẹ̀ bá gbà nímọ̀ràn lónìí, ẹ̀yin fúnra ara yín mọ̀ wájà ni.

Emi re o adupe lowo Olorun oba oba abere oba opin adupe o alifa ti omega amo ti wa ko kini ungunle bi kan lale yi mokanla ku seju winni winni oda yin te fi letter ranse ta lanfani ati kalale e mo binu a yanju re labi aso lagbara Olorun eh a mojuto a si yanju re nko kan eyan sa ti soto ke jolo to Iyoku yo bo si rorun abi nti mo wi oye yin emi o ni pe keyan kan o le mo wo wa o abi mo wi be fun yin ri titi ojo mejo ta ma fa yo pade lori eya akotun eto kasun layo ni Diamond 88.7 FM gbogbo eyin te duro ti wa lori itakun elujara dupe o gbogbo eyin te foro ranse gbogbo eyin ti ete atejise ẹyin tẹ darapọ mọ wa lori ẹrọ ayélujára ẹyin tẹ si n fi ọrọ ránṣẹ sí wa lábẹlẹ gbogbo yín pátá pátá láàkí ojú òní tìyín o ìjọ mẹjọ ìní ayọ látún fi pàdé àkó pọpọ ṣinṣin ọdún léyá edumari o mọ ní ṣèyí láṣẹ mọ àwọn èèyàn wa tí wọn ń bẹ nílùú mọkà wọn ò dé bá wa láyọ àtàlàáfíà Olorun oni fi lase mo fun gbogbo adupe o emi ti n toto lede se Jacob akobi molebi gbogbo yin panupo pe ni balogun fe lalale ojo Monday kasun layo

0: 82 06. Àpẹẹrẹ wo ni ìwo ò máa rí tó o bá ní àrùn ojú ara? Urinary tract infection, wàhálà àti sẹ̀yọ́ pẹ̀lú títa, ríro àti ọ̀pọ̀lọpọ̀ ìnira láti sẹ̀yọ́. Ní gbogbo ìgbà, ìtọ̀ rẹ yóò máa wá ṣeré ṣeré, ẹ̀yọ́ rẹ yóò máa skátà bí iná wẹ́dà, kúrọ̀kúrọ̀ lójú ara àti gbogbo ara. Ẹ̀yọ́ rẹ yóò máa yẹ́lò, ẹ̀yìn ríro, ara ríro, ooru láti inú wá, internal heat látàrí àìlè ṣe ẹ̀yọ́ dáadáa. Eléyìí lè fa àrùn tí a mọ̀ sí àrùn ìsétọ̀, tí ó sì nira láti ṣẹ̀yọ́ fúnra. Tọ́jú ara rẹ̀, eléyìí léwu. Pé mi Miracle Herbs International, Mr. Guarantee, olóòtú ìsétọ̀ sórí nọ́mbà mi 07036508206. Lẹ́ẹ̀kan sí 07036508206. Má sọ pé mo ti náwó, mo ti gbìyànjú káàkiri, mi ò rí àyípadà. Kàn sí mi.
1: Gbogbo ibikíbi tó o bá ti gbéra, sáti sọ pé gàákànbí ló ń lọ. Sọ̀kalẹ̀ nílé epo NNPC ní gàákànbí. Rìn síwájú díẹ̀, ìyànà tó o máa kọ́kọ́ kàn ló ń lọ sí Church Dominion. Wàá rí pẹ̀tẹ́ẹ̀sì kan tó dojú kọ mọ́ṣáláṣí, ibẹ̀ ni ọ́fíìsì wa wà ní gàákànbí ní ìlú Ìlọrin.
0: Àwọn àpẹẹrẹ wo ni ìwọ yóò máa rí tó o bá ní àrùn ìsétọ̀? Ìnira láti ṣe ẹ̀yọ́ pẹ̀lú títa, ríro, kí ẹ̀yọ́ tó jáde lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àsìkò, síbẹ̀ ṣeré ṣeré ni ó mọ jáde. Kí ẹ̀yọ́ tó dúró, wàhálà ńlá ni. Ẹlòmíì ó mọ ṣe ẹ̀yọ́ sára bí ò bá tètè débi tí ó ti lọ ṣẹ̀yọ́. Tí ò bá tètè tọ́jú àrùn ìsétọ̀, ó lè ṣe àkóbá láti ṣẹ̀yọ́ fúnra rẹ̀, tàbí kó o mọ tọ̀ sára. Kódà ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọmọkùnrin di akúrẹ̀tẹ̀ lọ́dọ̀ aya wọn. Níléeṣẹ́ wa, lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìwádìí, a ti ṣe àrídájú ògùn fún àrùn ìsétọ̀ tó dájú. Tó bí ewúrẹ́, ọjọ́ yẹn náà ni ewúrẹ́ máa ń rìn. Ọjọ́ tó bá bẹ̀rẹ̀ sí ní lo ògùn tiwa, ọjọ́ náà ló máa bẹ̀rẹ̀ sí ní rí àyípadà lágbára Ọlọ́run. A ó ṣe àyẹ̀wò lẹ́kùnrẹ́rẹ́ àti ìwádìí fínífíní kó tó di pé a fún ọ ní ògùn. Ìwọ yóò sì dúpẹ́ fún Ọlọ́run gẹ́gẹ́ bí àwọn tó ti wá tí wọ́n ti ń dúpẹ́. Kàn sí mi, èmi bàbá
2: Miracle Herbs International, Mr. Guarantee.
1: Gbogbo ibikíbi tó o bá ti gbéra, sáti sọ pé gàákànbí ló ń lọ. Sọ̀kalẹ̀ nílé epo NNPC ní gàákànbí. Rìn síwájú díẹ̀, ìyànà tó o máa kọ́kọ́ kàn ló ń lọ sí Church Dominion. Wàá rí pẹ̀tẹ́ẹ̀sì kan tó dojú kọ mọ́ṣáláṣí, ibẹ̀ ni ọ́fíìsì wa wà.
0: Tàbí kò pè mí sórí nọ́mbà mi 07036508206. Lẹ́ẹ̀kan sí 07036508206. Ìlera lóògùn ọ̀rọ̀, Ọlọ́run ọba lọba ìwò yóò wọ ọ̀sán lágbára Ọlọ́run.
3: Ẹ kú kalẹ̀, ibikíbi tẹ bá wà tẹ bá ti ń gbọ́ mi dédé àkókò yìí, àìsàn tí ó gbóògùn kò ní sẹ́ni kọ̀ọ̀kan wá o. Orúkọ mi ni Bàbá Gẹ́tí, mo wà ní.
1: Gàákànbí ní ìlú Ìlọrin. Gbogbo ibikíbi tó o bá ti gbéra, sáti sọ pé gàákànbí ló ń lọ. Sọ̀kalẹ̀ nílé epo NNPC ní gàákànbí. Rìn síwájú díẹ̀, ìyànà tó o máa kọ́kọ́ kàn ló ń lọ sí Church Dominion. Wàá rí pẹ̀tẹ́ẹ̀sì kan tó dojú kọ mọ́ṣáláṣí, ibẹ̀ ni ọ́fíìsì wa wà.
3: Àbí kò gbèmí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 07066799793 07066799793. Ìjọ mọ̀ wípé àìsàn tó ń dẹ láàmú lè jẹ́ àfọwọ́bà àìní